0: ogun yen se lase wole ohun to na tun se fun mi number 2 ni pe mo ko sa dede ri pe mo to sile mo wa sori oke ogun olorun tun wo mi san o da ogun yen pada sori olofa o da ogun pada sori ologun ogun titọ sile olorun ba mi se lase wole ohun keta to na tun se fun mi ni pe ni 2014 won ta mi lofa lomu won ba mi we ṣùgbọ́n ìgbà tó ma di oṣù kẹta síbí mo wá rí pé mo tún gbúròó ogun yẹn nínú ayé mi wọ́n rí ní ogun yẹn ọ̀rẹ́ mi mú mi lọ sí ọ̀dọ̀ prophète kan nínú ṣọ́ọ̀ṣì yẹn wọ́n gba 100,000 lọ́wọ́ mi 100,000 tó ń gbà wọ́n ṣe wọ́n ní anointing oil wọ́n ní jerusalem náà tí mo wá wọ́n fún mi wọ́n ṣe gbogbo mo lò ó kò ṣiṣẹ́ o 100,000 kàn lọ bẹ́ẹ̀ yẹn mo wá wá sí programu ní ondo road ọjọ tí mo débẹ wọn tiẹ pé ọta kọ inú tiẹ bí mi mi ò tiẹ jáde fún torí èyí tán ti gbá mi 100,000 yẹn kò tiẹ jẹ jáde mo ṣàjókòó mo jókòó kì í ṣe pé mi ò lówó yẹn mo jókòó ṣùgbọn fún ìyàlẹnu ọlọrun bí mo ṣe tẹsẹ síbẹ yẹn tí mo parí programu yẹn lọjọ thursday mi ò gbúrò ogun yẹn mọ ogun yẹn ṣẹ láṣẹ wọlẹ mo dúpẹ lọwọ yín o mo dúpẹ lọwọ ọlọrun orí òkè ogun o ẹ ní fọmọṣiṣẹ ìránṣẹ ẹ ní fàyà ṣiṣẹ ìránṣẹ o iṣẹ ìránṣẹ yín á túbọ máa gbẹrun sí o wọn á túbọ máa mọ yín káàkiri gbogbo àgbáyé o mo dúpẹ mo yín ọlọrun lógo o jésù kristi olúwa wa àánú.
1: Jẹ́ntì ò lé ìyàwó tó a lè kígbe o ọ̀run ìrànlọ́wọ́ sí lónìí ọjọ́ àánú ọ̀run ìrànlọ́wọ́ sí fún mi ẹ jẹ́ kí àwọn kan gbà á tó bá mọ tó ń jẹ́ ìrànlọ́wọ́ ìwọ ọ̀run ìrànlọ́wọ́ wà ní báyìí lọ́lúwa wí sí ní ìsinsìnyí ọ̀yọ́ ọ̀yọ́
2: Boy sale lo wa
1: but you are still at it
2: mo mo po fe dupo
1: you want to drag
2: o position o se depo
1: how do you get there
2: to ba mentor wa
1: if you don't invest in there
2: you need sponsor
1: o ni that social at
2: the kada ile
1: lo lati le
2: e gbadua
1: aye
2: gbadua
1: mi ni mo
2: oluwa ran yan si
1: o la sale to mi o sama to mi ero yan si oluwa ero yan si oluwa sama to mi lo sama to mi
2: alónìí ẹran ènìyàn
1: sí
2: àwọn olóore ẹran aláàánú
1: sí
2: àwọn abánigbẹrù
1: ẹyìn
2: ẹran ìrànlọwọ
1: sí
2: ẹran ẹyìn sí
1: àdúrà
2: tọ sínú mọ́tò
1: jásíta
2: kò lọ ṣe o mọ̀ pé wòlíì
1: wa
2: sáà mẹ́tẹ̀ẹ̀ta
1: yẹn
2: bó o bá lè kànsìn kàkílẹ̀ tó
1: sùn
2: nǹkan kẹta òní ló máa dá ọrẹ
1: àánú
2: yẹn ọrẹ ṣíṣí ọrùn ìgbà tí solomon jọba toru ẹbọ ṣe lọrun sí 1,000 bunch of
1: friends
2: o si ọrẹ yẹn tán ni ọrun si jésù se ìrìbọn mi
1: tó
2: ni ọrun si gbogbo tó máa ń si ọrun ló máa ń gba nǹkan lọ́wọ́
1: yẹn
2: everybody
1: ó
2: mà pé wẹ́ẹ̀zẹ̀
1: tẹ́lẹ̀
2: a máa ń da ọrẹ gbogbo ẹ̀yìn tẹ́ bá bẹ́ ṣe
1: lẹ́yìn
2: so a seed that will stand as a symbol of sacrifice
1: tó máa dún gẹ́gẹ́ bí
2: àánú
1: o lọ
2: ibi tí o ti mo kù sí re
1: this is my limit
2: mo tó kù lọ́wọ́ mi
1: re this is all I have left
2: mo fi ẹlẹ́ irú ẹ bọ
1: I sacrifice it
2: owó yẹn láfi ṣètò lọ́la
1: will you tell my
2: father torí lábẹ́ ọ̀run tó sí i
1: 107
2: mo rí kó orí tiẹ̀ ṣe
1: I did not just
2: see ọ̀nà ẹ̀ là
1: fún ọ
2: pastor ẹ fún wa ní àkànà
1: the account detail
3: Prophet.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkútan Hall Sàgámù Ogun State Àkórí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Zion. Bíbélì wí pé ó ní ké pè mí, ó ní èmi yóò sì gbọ́, ó ní kọ̀kùn, ó ní èmi yóò ṣí sílẹ̀, ó ní wá kiri, ó ní ìwọ yóò sì rí. Ó ní mo fi gbàdúà fún gbogbo ènìyàn pátápátá lónìí wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọlẹ̀kùn fún ìyanu lọ́nà kanà ṣe àmì kan fáyà kan lórúkọ Jésù, gbọ́ o, lẹ̀kùn yẹn ṣí fún ẹ lórúkọ Jésù. Gbogbo ìwọ tó dẹ̀ ń jí làárọ̀, òun wá ìrànlọ́wọ́, òun wá ọ̀nà bí wàá ṣe gbòòrò sí tí ìgboro rẹ yóò ṣe gbòòrò sí lọ́nà ìyanu. Mo wá pàṣẹ lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì, gbọ́ o, èròǹgbà rẹ yẹn lórúkọ Jésù. Ọlọ́run kò mú ṣe fún ẹ, mo pàṣẹ bẹ́ẹ̀ ni mo gbàdúà, mo lo Psalm, gbọ́, mo lo Psalm 27, mo fi gbàdúà, èròǹgbà rẹ Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ kò mú ṣe fún ẹ. Ẹgbẹ́ ẹ̀yẹ ènìyàn, lóòótọ́ ni, kò sí tó burú mbẹ̀, kéèyàn máa wá àti dá àti jẹ àti mú, kì í bá nìyàn lójú kan, èèyàn á máa wá kiri náà ni. Àwọn tó jókòó sínú ilé tí wọ́n ń gbowó tán ń receive tí ẹ pé kíní wọ́n ti ṣe wàhálà ẹ̀ bóyá ẹni tó ní ilé iṣẹ́ tó ní company nkankan bẹ́ẹ̀ yẹn ó ti ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀, àwọn náà ti sáré kiri ngbà kan, yes, àwọn náà wọ́n ti ṣe kókó jẹ̀jẹ̀ kiri ngbà kan. Mo wá gbàdúrà lórúkọ Jésù, gbogbo ìwọ tó sì ń sáré kiri pé kójú má tiẹ̀ pé kán lè mọ̀ ẹ́ léyàn pàtàkì láwùjọ. Psalm 27 yẹn náà ni mo lò tí mo fi gbàdúà ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, ọba àwọn ọba, Ọlọ́run àwọn Ọlọ́run, ní orúkọ Jésù. Ó yá o, kó gbà fún ẹ bó ti fẹ́, bó ti wù ẹ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ ní dáradára ni o. Mo ní Ọlọ́run kó gbà fún ẹ bẹ́ẹ̀, ẹ̀mí mímọ́ kó gbà fún ẹ bẹ́ẹ̀. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi, bó ti jí lónìí, mo pàṣẹ tó múra láti jáde lọ bá àánú pàdé, lọ bá ojú rere pàdé, lọ bá ìyanu pàdé, àwọn áńgẹ́lì àánú lórúkọ Jésù, kí wọ́n ṣáájú rẹ débi ọjà rẹ, kí wọ́n sì pẹ̀lú ẹ títí tó fi palẹ̀ mọ́. Bí áńgẹ́lì bá ti pẹ̀lú ènìyàn níbi iṣẹ́ níbi ọjà, kò ní jẹ gbèsè, aláàánú máa wá, kọ́sọ́mà dáadáa máa wá, ìwọ tó ń ṣiṣẹ́ náà, àwọn áńgẹ́lì aláàánú lórúkọ Jésù, kí wọ́n ṣáájú ẹ lọ bí iṣẹ́ o, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, lórúkọ Jésù, áńgẹ́lì Ọlọ́run kó ṣáájú yín lọ síbi iṣẹ́ yín, kó la ọ̀nà, kó la ọ̀nà, kó la ọ̀nà, kó la ọ̀nà, ọ̀nà ńlá fún yín o. Nínú oṣù tuntun tẹ́ ẹ wọ̀ yìí, mo pàṣẹ, mo gbàdúà ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì, jẹ́ kí igun àkọ́kọ́ ayé kó mú ire wá fún ẹ, àmì fáyà. Mo pàṣẹ, jẹ́ kí igun kejì ayé kó mú ire wá fún ẹ tọmọtọmọ, àmì fáyà. Jẹ́ kí igun kẹta ayé nínú oṣù kẹsàn-án nínú oṣù tuntun yìí kó mú ire wá fún ẹ, àmì fáyà. Igun kẹrin ayé lórúkọ Jésù, lórúkọ Jésù àti ìwà tọmọ kó mú ire, ayọ̀, àlàáfíà, ìdùnnú, aláàánú, ògo tuntun kó mú wá fún yín o, àmì fáyà. Orí bẹ́ẹ̀ kò yí padà, gbọ́dúà Jésù Olúwawa, àmì. Ará mi olùfẹ́, lónìí mò ń bọ̀ ní Ìlógbò Ẹlẹ́gbà, àdúrà yẹn máa ní agbára, mèmí ó mè gbẹ̀gẹ̀dẹ̀ ó sì gbiná. Gbogbo ẹ̀yẹ ènìyàn Ọlọ́run nílùú Lùsádà, agbára gbogbo yín pápátá láti MTN, ẹ wọ mọ́tò tó ń lọ sí ìyànára, ẹ bọ́lẹ̀ ní ìyànára, ẹ máa ṣe bẹ́ntẹ́ ń lọ sí ọ̀nà Maitu, tẹ bá dé ìyànára ẹ lẹ́ lọ sí Ìlógbò Ẹlẹ́gbà Town Hall, aago mẹ́jọ láàárọ̀ yìí, si ago mọkànlá ni ẹ mọ pé bí bá kò ń bẹ wọn padà sí àdúgbò wa lọnà dí ìrókòónú níbi tí ìsọjí ti ń lọ ibẹ̀ náà a máa bẹ̀rẹ̀ yẹn ní ọjọ́ sátidé nídìí ìrókò níwájú ilé ọba oníkan dí ìrókò bọ́dà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ni ó bẹ̀rẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbiná iṣẹ́ oríran nini lórúkọ jésù àṣeyìí ní gbogbo wọn ṣeun náà ẹ̀yin tí ẹ ń bọ̀ láti okoko mile 2 ẹ wọ mọ́tò tó lọ àgbárá ẹ bọ́lẹ̀ ní ìyànà ẹ̀rà tẹ bá ti bọ́lẹ̀ yẹn kò sọ fáwọn ènìyàn pé ẹ ń lọ síbo nìyẹn ẹlẹ́ẹ̀ lọ sí ìlú gbẹ̀lẹ́gba town hall ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn mi ǹjẹ́ mọ̀ pé kò sí nǹkan tó dàbí àdúà ẹ máa gbàdúà bíbélì sọ pé ẹ máa gbàdúà láì sinmi àti láì káàárẹ̀ ogun kì í borí aládùà ogun kì í borí ẹni tí bá ń gbàdúà bẹ́ẹ̀ ni now mo tún wá fẹ́ sọ nǹkan kan fún gbogbo ẹ̀yin ènìyàn mi ará mi olùfẹ́ ẹ gbọ́rọ̀ yìí kíní kan wà tí a pè ní ọkàn aṣoore mo ni mo máa fi sọ̀rọ̀ lọ́la gbogbo ìwọ ṣoore má dáwọ́ ẹ̀ dúró máa ṣe lọ torí pé èrè wà ń bẹ́ o lóòótọ́ ọkàn aṣoore tó pọ̀ ọ wà nú ayé ṣùgbọ́n mo rí pé ó ti sún ọkàn wọn láti máa ṣoore don't stop it aláàánú lọ́lọ́run wàá ṣoore fáwọn kan wọ́n á fibi sán wàá ṣoore fáwọn kan wọ́n á mọ̀ ọ́n ṣùgbọ́n àwọn afibisólóore àwọn ló wá pọ̀ jù ìrẹ́ má wàá wo tìyẹn n tí oríran ẹ kò ṣe fáwọn àwọn èèyàn òun ni kò kọ̀ǹtínù eré ẹ̀ ń bẹ fún ọ lórúkọ jésù yóò dára fún ẹ ẹ jẹ́ ká gbọ́ ìkéde yìí gbogbo ẹ̀yin ará mi olùfẹ́ nídìí ìrókò tó bá di ọjọ́ sátidé sátidé ọ̀sẹ̀ tá a wọ̀ yìí ní ìsọjí ti ìdírókò yóò bẹ̀rẹ̀ òróró tiyín á dẹ̀ kó wá ṣe ti gbọ́ lórúkọ jésù yóò dára fún yín ẹ gbọ́ o ẹ̀yin ènìyàn òróró tẹ́ ẹ máa rà ọ̀tọ̀ ṣùgbọ́n eléyìí máa kó wá fún yín ní ọ̀fẹ́ ni ó dẹ̀ dá mi lójú pé ẹ padà yin ọlọ́run tọ́wọ́ ẹ bá lè tẹ òróró yẹn ọ̀fẹ́ ní ẹnìkan ìgòróró kan ẹnìkan ìgòróró kan lórúkọ jésù wá padà gbígbọ́ pẹ́ níbo ni nídìí ìrókò tẹ bá ti dé ìdí ìrókò bọ́dà ẹlẹ́ẹ̀ lọ sí ilé ọba oníkọ ilé kábíyèsí palace oníkọ ẹgbẹ́ títì gẹ́gẹ́gẹ́gẹ́ ló wà gbogbo èèyàn pátá ló mọbẹ̀ ẹ wà ẹ jẹ́ ká jọ gbàdúrà mo mọ̀ pé òun la nǹkan kan tàbí kejì kọjá lórí ọmọ tàbí àlákàlà oúnjẹ ojú oorun ojú ìkẹjà káríwọ̀ agbára jésù ká òun gbogbo ló lè ṣe now ẹ ṣàmì ńlá mo dúró lórí àpáta kristi mo tiẹ́ náà mi bọnú ibú ẹ̀jẹ̀ jésù mo mú àṣẹ látorí pẹpẹ kristi wá mo sọ̀rọ̀ sínú ayé rẹ gbọ́ o nínú ayé yìí ìrìn àjò rẹ ò ní rújú gbọ́ mo ní kò ní rú ẹ lójú o ti ń tọ́ ó ti dá tàbókù dẹ̀ kó dá kò ní padà dàrú mọ́ ẹ lójú o kò ní dàrú mọ́ ẹ lójú o jésù olúwa wa àmì ará mi olùfẹ́ gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run nílùú èkó pàápàá jùlọ ẹ má gbàgbé gbogbo friday kejì ní oṣooṣù ní ìpàdé tí mo ṣe eléyìí ni a ti fẹ́ gbàdúà ó máa ní agbára bíbélì sọ pé kí a má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ènìyàn ó ní ẹ máa gbàdúà láìsinmi àti láìkáàárẹ̀ ẹ jẹ́ àjọ gbàdúà o á dẹ̀ tún pín mantu náà ẹni tó ń gbọ́ mi ẹ sọ fẹ́ni tí ò gbọ́ ra káàdì ẹ bẹ̀rẹ̀ sí ní pe gbogbo ènìyàn báyìí ṣùgbọ́n mo tilẹ̀ ń bọ̀ kó tó di pé a lọ rèé sọ̀rọ̀ nípa ti address níbi tá a ti ń ṣe ni mo ṣe olùfẹ́ lórúkọ jésù ìwọ náà rí àánú gbà kì í ṣe ẹgbẹ̀rún mẹ́wàá báyìí o mo ti yọ owó ńbẹ ó ti di ẹgbẹ̀rún mẹ́jọ lórúkọ jésù ó dára fún yín òróró yẹn ni 1300 ṣùgbọ́n ìkan wà tí mò ń kó bọ̀ nídìí ìrókò ọ̀fẹ́ nìyẹn ẹ gbọ́ ìkéde yìí gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run ní mo ṣin ní second friday of this month tẹ́ ẹ bá ti dé mo ṣe ẹlẹ́ lọ sí onílé gogoro bus stop tẹ́ ẹ bá dónílé gogoro bus stop yẹn ẹ béèrè ìdẹ́ra cinema hall Adeyo street number 27 ṣe rí street yẹn ló forí sọ onílé gogoro bus stop yẹn gangan ilé karùn-ún sí onílé gogoro yẹn ni aago méje àárọ̀ sí aago mẹ́wàá ni o yóò dára fún yín ẹ tún gbọ́rọ̀ yìí mo rí ìran kan olúwa bá mi sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ènìyàn ọlọ́run ní bàdágìrì ìkọ́ga ìtọ́ga ìyànà logbo ìlogbo gbogbo yín pátá ní gbogbo bàdágìrì pátá àti ilẹ̀ àwórì olúwa ní kí n fún yín ní mantu kí a dẹjọ ṣèṣọ òru ọjọ kan mo ní kí ni ìtumọ yìí olúwa pé ìṣọ òru yẹn ní òru ìgbènijà níbo ló ti máa wáyé o ma waye ni ori oke imole alaye nibo lo wa te ba ti de oko afo bus stop oko afo bus stop ele lo si ijotun junction ele wo maruwa ele wo koropo ele gbe okada ele lo si ijotun junction ara mi olufe mimi ami gbegede o si gbina ago mesan ale ni showru ma bere ama pari ni ago meji hey mantu to wa nle je 5300 make sure po wa nbe ilu kilu to ba lomo si ma pe awon omo e bayi wi pe oru igbe nija olorun agbejare o yo si ran e lowo god bless you it is well with you egbo enikan gbo mi mo fe ko ran ipade yi lowo account number church only le yi 00699 36107 gbọ lẹkọ si 00699 36107 access bank oruko to wa nbe light of the living church enti adura anu yen ati ororo e lo si abaran jerod kns bus stop ile baba oyiwole ni oyiwole street god bless you pe ero ibani soro yi 0706717 0079

0: Adaba FM, I like it forever.
1: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
2: Double check.
1: It's back to school season. And with Bournvita's 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita, prepare them to win every day. Offer valid whilst
4: Signal Strength Nigeria Limited. Tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkù ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà. Ǹjẹ́ ẹ tó kó dé báyìí?
5: Ẹgúnlẹ́dẹ́ àsìkò yìí àyẹ̀yẹ̀ mú táǹgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
4: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí?
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tì báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tó yẹ pé àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí?
5: Bẹ́ẹ̀ni, lónìí kẹ̀tíkẹ̀tì.
4: Èló ni àwọn solar system yìí?
5: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá, láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
4: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù, bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín. Pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
4: Láì ṣe náà nẹ́pà.
5: Ara o.
4: Lọ́dọ̀ yín báyìí.
5: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: Ẹni tó bá ní ìdí solar freezer.
5: Bẹ́ẹ̀ni,
4: ó wà lọ́dọ̀ yín.
5: Ó wà nílé iṣẹ́ wa.
4: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe délé iṣẹ́ yín?
5: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04.
4: Ẹjẹ́ àtúmọ̀ lẹ́ẹ̀kan sí.
5: 08101 01 01 04 04 28 28 04 04.
4: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
6: Wẹ́pà!
4: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yi je ko orun o sanwo imole re ko orun o si tun je ki fan o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni bi aye egbedamuke ti bere ni ile signal se nigeria limited gbanbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi ile ise signal se nigeria limited kanfani o to tenu beko won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogun owo to fi mo fm plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101 04

0: Ìjàmbá 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ̀kú ojúmọ́, ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kánlá Wàtá tí ń gbóhùn Sátẹ́gùn. Fọlájì Oyetayo lóníròyìn yìí ṣáájú náà. Ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Tinubu ṣe lálàyé pé orílẹ̀-èdè yìí ló wà lójúnà àti mọ́ pa tírílíọ̀nù kan dọ́là lórí ọrọ̀ ajé lọ́dún 2030. Àjọ EFCC ní kí gómìnà àná nípínlẹ̀ Bayelsa Silva wá jẹjọ bí mílíọ̀nù mẹ́rìnlá dọ́là ti ṣe pòórá lásìkò ìṣèjọba rẹ̀. Ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè Israel ti fi páńpẹ́ òfin gbé olórí igun kan tó jẹ́ ti Hamas lásìkò tí wọ́n ṣe àkọlù.
2: Ọjọ́ Sunday 6th of September ẹ̀yin awakọ̀ alálùpùpù àgbẹ̀ arokò bọ́túndé gbogbo wa tá ń lo irin fi ṣe iṣẹ́ òòjọ́ wa gbogbo wa là ń ṣàmúlò irinṣẹ́ ògùn kò sì ní kojú ìjà sí gbogbo wa láṣẹ àwọn alálẹ̀ àkágọ́ ọ̀bà iye torí lẹ́tà lejò tọmọdé tàgbà tọkùnrin lóbìnrin ẹ̀ ẹ̀ẹ̀mẹ́ bọ̀gún náà jà owó máa ṣe yọ.

0: akitimeyi loju family.
1: Chief Tope Jiniga.
0: The Ayaji of the Kingdom.
1: And Honorary Council.
0: Awon lo ni akede o.
2: Uba
0: lakaye agbeyo.
3: Iroyin re lekunrere. Are Bola Ahmed Tinubu lo ti se lalaye pe atuntu lori oro aje ile Nigeria ile ti sijoba re ngbe se lowo ta wa yi lo ti wa lara ona lati le je ki ile yi ma pa trillion dollar lori oro aje to ba ti de odun 2030 lai bo ti le je pe awon ipenija kan koju awon omo le yi Tinubu lo feju oro nide nibi ipade elekeje ile ti won tin se agbelemo awon se akanse to nti alakale ile to waye ni lu Abuja nibi ti alaga gbogbogbo egbe oselo Progressive Congress nile yi ojogban Nentawe Iwada ti soju Are Bola Tinubu nibi ipade na o se lalaye pe awon atuto lo tun se awon atuto on o lo se iranwo fun opakutele oro aje ile yi ati iduro sisin re ton ti dagba soke olokan ojokan eleyi to ti baba yi Tinubu lo bere awon atuto olokan ojokan leka oro eto aje ni kete to wo office ni ojo kokandinogbon osu karun odun 2023 eto eko ton ti awon ojuse miran lo ti dakurete bayi lawon fasiti meteta to je ti ijoba ipinle ta waye nibi igbimo papo ile to gbe ngbese ti egbe sanu ati nasu ti se bere iyanselodi bayi egbe on lo ti wa pa lase fun gbogbo awon oluko re ton ti awon osise re lati je ki ise o ma wole bayi bere ni afemoju aro ni ti se ojo keji leyin igba ti pe deke lojo merinla eleyi ti won fun ijoba ti kari wonu lodun ati le je ki won mu agbende ba oro igbaye gbadun won ati awon kan miran eleyi ti won bere fun lara awon fasiti toro kan ti se ti da kurete nbe lati ri fasiti Adekunle Ajasin to wa ni apinpa akoko fasiti ma science ati imero ti Olusegun Agago ati fasiti ma isegun yibo ti Ondo ninu atejade kele to de bibuwolu latowo alaga egbe ohun Comrade Tayo Ogungbeni ati akowe Comrade Kunle Akinwami won se lalaye pe ijoba ipinle yi lo ti ko lati buwolu ati lati fenuko lori awon adehun eleyi to se ninu osu kejo odun ta wa yi nibi to ti kede afikun ida 60 lori gbogbo ohun ti won bere fun lawon fasiti na ti won se lalaye pe owo to n ti afikun eleyi to n san tele lo tun bo san dipo eleyi to ye ko san e ti won fenuko si awon egbe ohun lo to wa se lalaye pe aro ni o wale oniko yi o simi ogun lawon foro na se o titi ti ijoba ipinle yi yo fi down si ohun ti won bere fun Commissioner ọlọ́pàá tuntun ni wọ́n ti fi sọwọ́ sí ìpínlẹ̀ Delta báyẹn Samuel Erale tó yìí ti sísọ lójú àwọn ètò ìlọ́kan òjọ̀kan eléyìí tí ó wà láti gbógun ti ìwà ipá ìwà ọ̀daràn tó ń ti àwọn ìwà kò tọ́ mìíràn ní ìpínlẹ̀ náà tó yìí sí lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ni ó fi gbàánú kan sọ̀jà pẹ̀lú àwọn iléeṣẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò mìíràn lójú náà ti lè jẹ́ kí iṣẹ́ ọ̀hún kó dúró rè láti lè ṣe é ṣe ní ìpínlẹ̀ náà Erale ló ṣe lálàyé pé ìṣèjọba tiẹ̀ ló wà lójú náà ti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú àti láti lè jẹ́ kí àwọn aráàlú ní ìgbàgbọ́ kíkún nínú iṣẹ́ ọlọ́pàá Kọmíṣánná ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní Àṣàbà níbi tó ti mẹ́nuba àwọn ojúṣe eléyìí tó wà nílẹ̀ fún ikọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ó fi dá àwọn olùgbé àti àwọn arìnrìnàjò ní ìpínlẹ̀ lójú wípé ń ṣe ni ọ̀fun kankan ò ní fìrù nagbá lórí ọ̀rọ̀ ètò ààbò wọn àti wípé kò sí ní tí ó máa ṣe ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní tìbútòrò ìpínlẹ̀ náà wáyé o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ló ti fi kélé òfin gbé àwọn mẹ́fà kan lórí ẹ̀sùn mímọ́ kó wáyà jíjí wáyà nílùú kírun ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódún ní agbègbè ìpínlẹ̀ náà àwọn afurasí ọ̀hún nínú àtijáde kan eléyìí tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn abiodun ọ̀jẹ́làbí fi léde ló ti ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìkírun òun ló fi kélé òfin gbé àwọn èèyàn náà ikọ̀ ọlọ́pàá ṣe lálàyé pé àwọn afurasí ọ̀hún òun ni wọ́n rí níbi tí wọ́n ti ń gé wáyà ọ̀hún náà eléyìí tó so àwọn iná kọ̀ọ̀kan pọ̀ ní agbègbè náà lára àwọn tí wọ́n ti fi kélé òfin gbé láti rí àwọn òṣìṣẹ́ ile ise IBDC meta ati awon eko eso alabo won to fi mo awon weda meji awon afurasi on latiri ona bamiji Emmanuel Bolaji Odunsanya Alimi Akim Balogun Kende Oyewo Ahmed ati Oladosu Ahmed ile ise olopa se lalaye pe ero ti won fin ge waya o ni won gbe lo sibi ti iwala bi na ti waye ti won sin sise ko to na won se lalaye pe nse ni iwadi yo bere ni kekun lori n to sokunfa isele na waye o ajo to n gbogun ti awon to ba n ko owo ara lu mi bi kalokalo nile yi FCC lo ti pe fun ki gomina na nipinle bayelsa ti preserve ko farahan niwaju ajo na lati le je kun foro wa lenu wo lori bi million 14 dollar o le bele nja ti se pora lasiko isejoba re nipinle na agbenuso fun ajo on dele oyewale lo fidi iroyin na mule to ise lalaye pe ziva ele ti won ti kede pe nse ni won wa tele ninu suko kala odun 2025 lo gbodo fi ara re si arowo to bayi lati le je ki iwadi ko bere lo ni pere o iroyin je ko ye ni pe ajo on lo ti se lalaye pe ki arakunrin on ko farahan ni waju ajo na ninu iroyin mina eleyi to tun wa laaro toni en to je oluranlowo pataki fun Aare Bola Ahmed Tinubu lori oro iroyin ati ibara eni soro bayo Onanuga o ni yo ma kopa lori eto kan lori ikani adaba laaro toni eleyi ti a pe ni Renewed Hope Agenda ni dede aago mewa woro ni Onanuga ni iroyin je ko ye ni wipe yo soro lori awon ipa igbese eleyi ti ijoba ti gbe lori awon atuto oro aje ilẹ̀ Nàìjíríà àti àwọn àtúntò ọlọ́kan òjọ̀kan mìíràn Onanuga ni yóò kópa lórí ètò ọ̀hún lórí ìkànnì àdàbà 88.9 tó bá ti di aago mẹ́wàá òwúrọ̀ òní. Àwọn mọ̀lẹ́bí mẹ́rin kan nínú mọ̀lẹ́bí kan ni ìròyìn jẹ́ kó yé ni wípé wọ́n ti dolóògbé báyìí látàrí bí ilé alájà mẹ́ta kan ti ṣe déédéé wọlé ní pópógi wá ní agbègbè ìpínlẹ̀ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lẹ́gbẹ́ mọ́ṣáàṣì gògóró níbi tí àwọn mẹ́jọ mìíràn tún ti fara kááṣá kọjá àlà nínú àwókù ilé náà ẹ̀ ń tí ìròyìn ọ̀hún sojú rẹ̀ Abdulganiyar Musa.

agbègbè Gaza. Wọ́n ṣe lálàyé pé arákùnrin ìyẹn Kat òun ni wọ́n fi kélé òfin gbé lásìkò tá a wà yìí. Iléeṣẹ́ ọmọ ogun wọn ṣe lálàyé pé wọ́n ṣe ni kò tí mọ̀ bóyá àwọn tó tukú náà ó wà lára àwọn eléyìí tí wọ́n fi kélé òfin gbé ọ̀hún. Lábala ìròyìn eré ìdárayá, àjọ NFF ló ti ṣàpèjúwe ìròyìn eléyìí tó ń jà káàkiri ojú òpó ayélujára tí wọ́n sì ṣe lálàyé pé kò sí òótọ́ olùkan nínú ẹ̀ lásìkò tá a wà yìí, wípé ń ṣe ni àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ti ṣe lálàyé pé ń ṣe ni àwọn ìgbìmọ̀ ọ̀hún ti kọ̀wé fipò sílẹ̀. Wọ́n ṣe lálàyé pé ìròyìn eléyìí tó dáka kàkiri ọ̀hún ló jẹ́ eléyìí tí wọ́n tàn náwádìí rẹ̀ látàrí bí àwọn tọ́rọ̀ kan ti ṣe lálàyé pé ń ṣe ni wọ́n foríkorí pẹ̀lú ààrẹ àjọ FIFA yẹn Gianni Infantino ní Suris ní ọjọ́ Ṣẹ́gun. Ìjẹ́ ibi láòrì mọ́ láàárọ̀ tòní lórí ìròyìn ní kùtù àìtòrọ̀ tòní láti iléeṣẹ́ rédíò àdàbà FM 88.9 Àkùrẹ́ tá ń gbóhùn Ṣátẹ́gùn láti lo ìlaramọ̀kín Ọ̀làyínká òjò lólóòtú ìròyìn Fọlájìn Oyè Táyọ̀ ló mọ́ sí ti ìgbọ̀yìn. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ o.

0: ati rokowo awon loko o mo yanu firi mo mo yanu fara ibi to ye ki won o gbe ni bi egberun kaabo won le gbe wa ni egberun marun se ni ilu ajedubule yi na la won kan tin fi gba yan kara ni wa lori ah oba yoruba tenu e ba bo awon na o darapo mo won won si jo mo papa pin owo wa won ma rora se je bi pe won o mo nkan kan won ma yora won ma se be kaluku won lo si ni ipo kaakiri won so ile alamo to duro rin gede tawon agba jọun ti won ti fogbon kokale látàdọ̀ àwọn òyìnbó tí wọ́n fi láwọn òyìnbó lọ tí wọ́n ti fàrojinlẹ̀ gbedebẹ̀ gbogbo àwọn tá a pè léèyàn gidi wọn yìí wọ́n sì bọjọ́ ọ̀la orílẹ̀-èdè ajédùbúlẹ̀ jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ojoojúmọ́ ni wọ́n ń ṣe wàdùwàdùwàdùwàdù tí wọ́n ń gbowó lọ sókè òkun wọ́n ń jẹ bó ti wù wọ́n ẹ wò ó omi ń bẹ lámú ọ̀rọ̀ sì ń kùn níkún àgbà mi tó bá di lọ́la wọ́n mọ tẹ̀síwájú kẹni mọ ibi tí wọ́n báyé dé ọ̀rọ̀ tí ìtàn mo dúpẹ́ lọ́wọ́ orí tó jẹ́ kọ́run ò dúró gẹ́gẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹsẹ̀ tó jẹ́ kí bàtà ò dúró gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ ń ṣàtìlẹyìn fẹ́tò yìí. ọ̀nàrẹ́bù olúbùnmi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti òòrùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo agbára ò ní kùnyìn o ẹ ṣe o ire o.
1: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro apo gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akọni lọdun lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide
3: books
4: check
3: uniform
4: check
3: school bag
4: check
3: and Bournvita
4: double check
3: it's back to school season and with Bournvita 16 essential vitamins and minerals your kids are ready to win every day there's more buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags lunch bags water bottles and much more
5: Bournvita prepare them to win every day offer valid while sports last
6: Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o. Ọkàrí ọmọ dáadáa. Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
7: Iye náà dáa, àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
6: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣé wàá ṣe pàtàkì tó yẹ mi?
8: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02-09-461-3333
8: Access Pensions and tún ọjọ́ ọ̀la tó.
9: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ọlọ́run ẹ̀san tútù ṣetán láti gbẹ̀san rẹ lára àwọn ọ̀tá rẹ. Ìdí rẹ̀ tí Unity Evangelical Church of Christ number 5 Tolagbade Street Osile Quarters Akure nípínlẹ̀ Ondo pè wọ́n sí convention lọ́dọọdún 39 years tọdún ìtútù kò pẹ̀lú àkòrí Olúwa yóò gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi gbogbo ìwọ tí ayé ń yọ lẹ́nu tí ọ̀nà àti ṣe wá dí gágá ìwọ gángan ni convention yìí wà fún tára ṣàṣà máa bọ̀ ní Sunday ọjọ́ kẹfà títí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026 ago mẹ́sàn-án àárọ̀ títí di ago méjìlá ọ̀sán lẹ́tọ̀ àárọ̀ ago márùn-ún títí di ago méje lẹ́tọ̀ ìrọ̀lẹ́ ago mẹ́ta títí di ago mẹ́rin ni àyè wà fún counseling láti bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́ yóò máa lò níbi ìpàdé yìí lára wọn ni Prophet Taiwo Sunday JP Dikin Oluwatosin Odeyemi Lady Evangelist Mojisola Balogun Pastor Motayo James táwọn jọlù wàásùn níbi tí bàbá àti màmá wa Primate Dr. J.O. Ọmọbòmí àti Reverend Mrs. E.O. Ọmọbòmí táwọn jẹjẹrẹ náà overseer àti host ẹ tẹ́ra ṣàṣà máa bọ̀ ní Unity Evangelical Church of Christ tó wà ní number 5 Tolagbade Street Osile Quarters Akure nípínlẹ̀ Ondo Ọlọ́run olùgbẹ̀san dúró dè é nínú convention ọdún yìí.
1: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Remember ilé ti gbọ́ nípa ilé ìwé kan Jack Hare College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí ó ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jack Hare College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbóhùn tẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ìlú Ìjẹrò ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan-an ni ilé ìwé yìí wà. Opposite First Samuel Ọ̀gangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778444 àti 08154375072. Jack Hare College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ náà.
5: Ìyá ẹlẹ́pà Ajimama titi ko je apa biamo ko dahun iji kan fe gi oko lalo lalo ojojo kan mi se webe oja abiamo sun bi eni piroro o dagbale asi oni jimo late princess grace adetumi keiwe omo toyin bodo logbe lomo 100 odun o da ro
6: eyi omo
7: yo se ni gba ta o foju koju a o pade
5: ago mẹ́rin ìrọ̀lẹ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn ọdún 2026 yìí ni Christian Wake Up nílé gbé olóògbé tó wà ní Ìjẹ̀bi Street ìrùn àkókò ago mẹ́wàá òwúrọ̀ Friday ọjọ́ kẹrin oṣù kẹsàn ọ̀hún nìsín ìdágbére fọlóògbé nínú ìjọ Anglican Church Agdekinri odò ìrùn ìrùn àkókò kété tá a bá ti fẹ́ irúfẹ́rú àti yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀tàn la máa tẹ́pẹ́pẹ́ àwọ̀jẹ̀wẹ̀ mú ní St Luke Anglican Church Field Williams ọmọ tó yìnbó ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
8: Tọmọdé tàgbà ní ẹ̀kọ́ ilé. Ẹ farabalẹ̀ gbọ́ ìkéde pàtàkì yìí. Lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ilé ní kàrí àkókò. Àìṣe Gabriel Oyè Ládìdí ẹlẹ́kàn ọ̀fẹ́ kan ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ pàtàkì kan láti ṣèwádìí àwọn àṣírí ńlá nípa àwọn tó ta àtàwọn tó ralẹ̀ ní ẹ̀kọ́ ilé láti January 2024 títí di èní. Nítorí àṣírí ńlá yìí làwa ìgbìmọ̀ ẹ̀kan fi ń pe ẹ̀yin tẹ́ ẹ ralẹ̀ lọ́wọ́ èyíkéyìí nínú àwọn olóyè ẹ̀kan. Ọ̀gbẹ́ni Sahi, olórí ọ̀dọ́ ẹ̀kọ́ ilé àti Mufútọ́, olórí ọ̀dọ́ ẹ̀kan láti farahàn níwájú ìgbìmọ̀ pẹ̀lú ìwé ẹ̀rí ìdánilójú tẹ fi ralẹ̀ náà láti ìsìn títí di ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 lágo mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán nígbìmọ̀ yìí yóò máa jókòó nínú hall Cinema African Church ẹ̀kan gbogbo ẹ̀yin tẹ ti kọ́lé ẹ̀yin tẹ ń dáko àtẹ̀yin tẹ ti ṣèkọ̀kọ́ sórí ilẹ̀ náà lọ̀rọ̀ yìí kan ẹni bá wa kọ tí ọ̀gbìn sí ìkéde yìí ní ẹ̀kọ́ ilé yóò pàdánù ilẹ̀ náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08169605599 ìgbìmọ̀ ẹ̀kan lábẹ́ ìdarí ẹlẹ́kàn ọ̀fẹ́ kan ìkàrí àkókò ni olùkéde.
9: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
10: It's about to go down.
6: yet.
10: Aww. My love, what did happen?
6: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
6: So all those things don't already dey house?
10: Abba, since last month.
6: First off, continue the wedding.
11: Yay! Walk on that, come together.
3: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
12: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olumotos, opposite Maria Asunta Catholic Hospital, Ikero Road, at Duekiti. Please call 0707-484-3351.
11: CDK! Live BB!
13: Yemeleko bojuganyi, o ma sukun. Mama enele bojuganyi. Ito maka eseje. Yemi banaisi. Denye nubo alata leke. Akitare omo

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orán tí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, màá ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: chocolate, chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ọ̀rẹ́ mi, aṣọ oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
2: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: Adama FM, I like it forever.
1: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bournvita?
2: Double check.
1: It's back to school season. And with Bournvita's 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
3: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
4: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa. Ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó o bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànàṣẹ́ ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́ọ̀ náà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
5: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajó kò tí ì gbọ́ ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fúngbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide.
4: Bẹ́ẹ̀ ni ija wa ija osi always guide na ni se wari gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 aba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 eje npe le kan si 091 60 62 62 53 to o tun igba mi na ta tun mo pade ire o
7: olowa ni o mi alo
8: o ba di o mi alo
7: pade tun ni o mi alo
8: o ba di o mi alo.
9: This song is dedicated to everybody out there in the journey of life, whether you reach your point.

0: ṣẹ́wọ́ ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé dé àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọkan tó sì ń sọ àlá wa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.

0: ẹyin ẹyẹ wa mo kí wa pé akúrẹ́rẹ́ àsìkò yìí adaba 88.9 FM náà ni à ń tẹ́tí sí ọlásùnkànmí olújọba òní orúkọ tèmi ètò yìí láti ọwọ́ iléeṣẹ́ vantage market òun náà ni eléyìí tí ẹ̀ ń gbọ́ ní àkókò láàrin bí ìṣẹ́jú mẹ́wàá ni a máa sọ̀rọ̀ nípa iléeṣẹ́ vantage market àti nǹkan tí ó gbé wọn wá sí ìlú àkúrẹ́ ọ̀gbẹ́ni Sirajuddin tó jẹ́ aṣojú iléeṣẹ́ vantage market àwọn ti wà pẹ̀lú wa ni wọ́n darapọ̀ mọ́ wa ní orí ìlà mo kí o ọ̀gbẹ́ni Sirajuddin ẹ kọ́ ojúmọ́
1: ojúmọ́ rẹ alásùnkànmí
0: ọ̀rà ẹ bá wa ṣàlàyé ìdí ẹ̀ tí ohun tí ẹ gbé wá sí ìlú àkúrẹ́ ìyẹn sẹ́mínà àti ẹ gbé wá sí àkúrẹ́ tó ń pè ní the smart work smart traders workshop àti pàápàá jùlọ nípa iléeṣẹ́ vantage market kí ni tí ó dá lé lórí kí ni nǹkan tí iléeṣẹ́ ẹ̀ tí ń ṣe.
1: Ẹ ṣeun olótù lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n kí àwọn aráalé àwọn olùgbọ́ wa pé a kó ojúmọ́ mọ́ iléeṣẹ́ vantage market láti wá ilé vantage market jẹ́ iléeṣẹ́ kan tó jẹ́ gbajúgbajà tó dángájá nípa ètò tá à ń ṣe ìṣètò ìdókòòwò forex trading lórí ayélujára. Àwa wò pé nínú àwọn nǹkan tá a gbé dání tó jẹ́ gbòógì òun náà ni ìdánilẹ́kọ̀ọ́. Àwa tó wá wò wípé látara ìdánilẹ́kọ̀ọ́ yìí kí la lè ṣe ta lè fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa forex trading la fi wá gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a pè ní smart traders workshop sílẹ̀ kí àwọn èèyàn wá jàǹfààní ètò ẹ̀kọ́ láti lè kọ́ bí wọ́n ṣe ń ṣe ètò ìdókòòwò káràkátà owó lórí ayélujára.
0: Ọ̀dà ẹ jẹ́ ká wò bí ó ṣe rí ìdánilẹ́kọ̀ọ́ yìí àti ó máa wáyé ní ìlú Àkúrẹ́ yìí. Irú àwọn wo ni ó le darapọ̀ ṣé àwọn tó ti nímọ̀ ṣé wọ́n ti kọ́kọ́ gbúdọ̀ nímọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí ẹni tí ò tiẹ̀ nímọ̀ bí irú àwa tá à nímọ̀ àwa náà lè wá láti wá darapọ̀ láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí.
1: Ẹ ṣe ohun olóòtú ẹ rí ètò ìdánilẹ́kọ̀ọ́ yóò wà fún gbogbo èèyàn yálà o ní ìmọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀ àbí o kò ní ìmọ̀ nípa ẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún everybody. Àwọn kan wà tó já sí wípé owó oṣù gan tí wọ́n ń gbà kò tó wọ́n ná mọ́ tó wá ń wọ̀nà mìíràn láti ní source of income láti wá wò pé ká gbé tó ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ̀ torí àǹfààní ni fún ẹni tó jẹ́ oníṣẹ́ aládàáni àbí òun ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ yálà iṣẹ́ yòówù kó máa ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún ẹ ìwọ kò wá n tó máa ṣe ni wípé mú fóònù yẹn android phone tó ń lò yìí ọ̀pọ̀ èèyàn ò mọ̀ pé ó lè bí owó tabua fún wọn o ọ̀pọ̀ èèyàn ò mọ̀ so android phone tó gbé dání yẹn n tó nílò láti ṣe nítorí pé o ní láti rẹ́gísítà láti lè kópa so n tó nílò láti ṣe ìwọ kò mú fóònù yẹn kò tẹ́sítì àkúrẹ́ 2 mú fóònù yẹn kò tẹ́sítì àkúrẹ́ 2 sí 090 60 59 35 52 lẹ́ẹ̀kan sí 090 60 59 35 52 torí pé n tó lè jẹ́ kó kópa ní inú ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí nìyẹn ó wà fún gbogbo everybody àtẹ̀yìntì ẹjọ́lòtú tẹ́ ń ṣe olóòtú ètò yìí.
0: Àwọn òṣìṣẹ́ ìjọba náà kọ́.
1: Everybody kódà àwọn kódà táwọn kan ó yẹ káwọn kan ti máa rẹ́gísítà báyìí báṣẹ́ ń pè yìí kí wọ́n tiẹ̀ máa mú fóònù wọn kí wọ́n máa tẹ̀ báyìí nítorí pé ní ayé púpọ̀ mọ̀ àwọn èèyàn tabua ni wọ́n ti fi orúkọ sílẹ̀ so kí ètò káwọn èèyàn lè jàǹfààní káwọn aráalé náà tún lè jàǹfààní kí wọ́n tètè sẹ́ndì àkúrẹ́ 2 sí nọ́mbà tí a pè yẹn.
0: Ọ̀dà ẹ já wo a ti lè rá àwọn èèyàn tó ti kópa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ bíi eléyìí lóríṣiríṣi kí ni tó mú kí eléyìí kí ó yàtọ̀ sí ti àwọn tí àwọn míì tí wọ́n ti lè ti kópa rí.
1: Ṣé ẹ ṣe wọn olóòtú ṣe rí n tẹ́lẹ̀ fi yàtọ̀ ju sí àwọn ìyókù rẹ òun ni wípé àwọn èèyàn tí a ti bá ṣe ìdókòwò fún lóde ọjọ́ ìwé ìwé ìwà. Ẹlẹ́kejì ń bẹ̀ ni pé a wà á dálé lórí ìdánilẹ́kọ̀ọ́ ẹnìkan, a tún wá fi àyè sílẹ̀ fún ọ̀pọ̀ àwọn èèyàn kí wọ́n lè jẹ àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan. Ara àǹfààní náà ni wípé first 100 attendees tó bá forúkọ sílẹ̀ wọ́n ní àǹfààní orí ọ̀fẹ́ 10 million tí ó jẹ́ additional capital fún ètò ìdókòwò wọn. Àmọ́ terms and conditions wà bẹ́ẹ̀ o, olótù. Ẹlẹ́kejì ń bẹ̀ òun ni wípé àwọn ètò ẹ̀rọ ìgbàlódé láti lè jẹ́ kí ètò ìdókòwò yìí kó rọrùn parí, wọ́n ò ní àǹfààní sí ká mọ̀ sí AI automation tools. Wọ́n ò ní àǹfààní sí. Ẹlẹ́kẹta ń bẹ̀ òun ni wípé àwọn akọ́nimọṣẹ́, àwọn tí wọ́n dángájíá níbi ká ṣe ètò ìdókòwò yìí tí wọ́n máa wá láti Dubai wá sí ìdánilẹ́kọ̀ọ́ yìí, wọ́n wà ní one-on-one mentorship pẹ̀lú àwọn olùkópa tí wọ́n máa ṣe ìtọ́ka bí ètò ìdókòwò yìí ó ti máa lọ. Ètò ìdókòwò yìí practical ni, kò ń ṣe tí a máa ní lọ́kà rárá. Wàá jókòó tí wàá máa rí bí ó tá máa fi àfihàn bó ṣe ń lọ tó ń bọ̀ bó ṣe ń lọ tó ń bọ̀. Ara àǹfààní tí wọ́n tún jẹ olótù òun ni wípé àǹfààní raffle draw, ètò ìdíje raffle draw tó jẹ́ live ó wà. Bẹ́ẹ̀ ayíkoto ẹ ṣe táwọn olùkópa tí wọ́n mọ jẹ àǹfààní ọlọ́kanjọ̀kan tí a mọ̀ sí bí fíríjì, washing machine, microwave, owó tabua, jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: So yàtọ̀ sí pé wọ́n mọ̀ wá fún ìdánilẹ́kọ̀ọ́, wọ́n tún láǹfààní àti gbé nǹkan lọlé.
1: Wọ́n bẹ́ẹ̀ ni.
0: Ẹ bá wò báyìí, torí àkókò wa tó ti kó wa pápá mọ́ra rẹ̀, níbo ni ìdánilẹ́kọ̀ọ́ ló ti máa wáyé, ọjọ́ wo ló máa wáyé, àti pé èèlò gan ni wọ́n máa nílò àwọn olùkópa tó nífẹ̀ẹ́ láti kópa náà máa nílò láti mú dání láti lè kópa, àti pé kí ni ọjọ́ báwo ni wọ́n ṣe máa ṣe kán lè láǹfààní àti kópa? Ẹ sábà ń kópa pọ̀ lẹ́ẹ̀kan.
1: Ẹ ṣeun olótù. Ètò ìdánilẹ́kọ̀ọ́ yóò mú dání rárá o. Ọ̀fẹ́ nígbàlà. Látara àwọn àǹfààní tí September tó mú wá, òun náà ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ẹlẹ́kejì ń bẹ̀ òun ni wípé Ọlá Òde yìí, on the 3rd of September, Ọlá Òde yìí ni ètò ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé o, ní ilé ìtura Royal Bird tó wà ní Alágbàká. Ibi tí ó ti wáyé nìyẹn, Royal Bird Alágbàká, ilé ìtura Royal Bird Alágbàká ni ó ti wáyé ní Ọlá Òde yìí. Káwọn èèyàn kí wọ́n tara ṣàṣà, kí wọ́n máa fi orúkọ sílẹ̀, kí wọ́n kàn tẹ àkúrẹ́ 2 bá ṣe ń wí yìí, kí wọ́n máa tẹ àkúrẹ́ 2 kí wọ́n fi ránṣẹ́ sí 09060593552 lẹ́ẹ̀kan sí 09060593552. Olóòtú ẹ jẹ́ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 090.
0: Ẹ tẹ̀síwájú.
1: 9352.
0: Ọ̀dà ẹ ṣeun ọ̀gbẹ́ni Suraj Din tí ó jẹ́ aṣojú iléeṣẹ́ Vantage Market fún ìfọ̀rọ̀wérọ̀ láàárọ̀ yìí. Ọ̀dà ẹ ṣeun ayé ẹ̀yẹ́ wa àárín jù báyìí lọ ní orí àkànṣe ètò yìí. Ọlásùnkànmí Ìlújọba ó ní orúkọ tèmi, àkẹ́tì kò máa gbọ́ wa ní rẹ̀.
2: Life is exciting on Adaba FM.
3: Àwọn àti ẹ̀rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú Ayé ọ̀hún ti wá sú mi. Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ adẹ tó ń fi wí àtẹ̀gbò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ogun, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa da ta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọn náà lò? Nítorí ẹ̀ mo fi lọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin.

0: future.
1: We no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 02094613333.
1: Access Pensions. Future shape.
3: Where did you buy it? CK. Easy. Yes, easy.
4: E ku dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto. Be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti kako ni. E ti ma gbo nipa CD care. Ini ni ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deun fun ni sugbon ta n wo wipe bile aye se ri lodi oni nje ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon wọ́n ni ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ ní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
5: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sílé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn atúwá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare atúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDK wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tóní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láfa ni pé ẹ lọ wáru mọ́tò tó wù yín
4: wò
5: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ foru

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tóbìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ Jinsan Shino, Pantan Joga, Great Watches, Awoka, Senator Dressing, Resource Control ní yíṣu. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbágbábù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbágbá ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Ọjà ìlúkọ lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boat ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sìn dọ́sìn. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù abíbàtà kókó ká.
1: Máàmí, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
2: Ọ̀kàrí ọmọ dáadáa.
1: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
3: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wọ́n máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 02094613333.
3: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
5: Planning Committee Igbara Oke Orikadun International Festival 2026. On behalf of His Imperial Majesty Oba Dr. Francis Adefara Kanmi Agbede, OFR, FCIM, Ilufemi Loye, Ogidede Tour, the Lower of Igbara Oke, chiefs and the entire sons and daughters of the community invite you all to this year's 2026 edition of the epoch making events. Is the homecoming of sons and daughters of Igbara Oke to celebrate our new year in our rich cultural attires, showcase our heritage. Sons and daughters, friends and relatives from far and near will gather to celebrate the one and pre-event banquet and investment summit Friday, 4th September 2026. Between the hours of 1 and 6 p.m., venue is Professor Rufus Selemo Event Center, Igbara Oke. Day 2, Saturday, 5th September, main event at 10 a.m., venue is Olowa Palace Pavilion, Igbara Oke. Come, see, network with sons, daughters, and friends from all walks of life. It's going to be a lifetime unforgettable experience. Orikadun, celebrating a new year in a rich cultural heritage. Planning Committee announcer.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Gbẹgbẹ́ òṣèlú alátàǹpakò tó wà lókè téńté Accord Party nípínlẹ̀ Ondo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn, ní pàtàkì gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń gbé nípínlẹ̀ Ondo tó lọ sílé lọ dìbò fún His Excellency Ademola Jackson Adeleke gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun látinú ẹgbẹ́ òṣèlú Accord. Ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dìbò fọjọ́ iwájú gbogbo wa tó dójú tó wo kókú lọ karùn lọ. Ẹ̀ṣẹ̀ o, bẹ́ẹ̀ ṣe wá dìbò fẹ́gbẹ́ Accord lọ́sùn yẹn. Ẹyin ẹ̀jẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kó kárí ilé kárí oko lórílẹ̀‐èdè Nàìjíríà ní pàtàkì nípínlẹ̀ Ondo Akọ́dínlé. Ó wá yẹ kádúpẹ́ gan lọ́wọ́ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ kétò dìbò náà lọ bó ti tọ́ bó ti yẹ. Ẹ ṣeun sà, àwa ń kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun His Excellency Ademola Jackson Adeleke kú oríire ìjáwé olúborí ètò ìdìbò náà. Ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ondo ló ń kéde. Accord Party,
2: one and progress.
3: Kiloko lọ́nà ayadiloko.
4: Ẹ o, gẹ́gẹ́ bẹ̀ ti ṣe ní ojoojú.
5: Torí fọ ikí,
4: ọjọ́ ju ẹrú rúgbó yín o, dẹ̀dẹ̀ ìráwùsá
5: yìí. Ọdẹ ìmàlẹ̀ ìjọba mọ̀rọ̀ ọmọbìnrin orí àtẹ.
4: Ìdí ẹ̀ yí o, díẹ̀ mi olóyè tọ́pẹ́ ìjìnígà.
5: Ayadi ti ìlú ọ̀rẹ́
4: tó fi ń kéde
5: ọdún Ogun Festival 2026 ti ìlú ọ̀rẹ́.
4: 2026 Ogun Festival in Ọ̀rẹ́ Kingdom.
5: O máa wáyé yín o ní ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà oṣù
4: kẹsàn-án ọjọ́ Sunday 6th of September
5: ẹ̀yin awakọ̀ alálùkùkù
4: àgbẹ̀ àròkọ Bọ́túndé
5: gbogbo wa tá ń lo irin fi ṣe iṣẹ́ òòjọ́ wa
4: gbogbo wa là ń ṣàmúlò irinṣẹ́ ògùn
5: kò sì dín kojú ìjà sí gbogbo wa láti àwọn alálẹ̀
4: àkàgbọ́ ọ̀bà iye
5: torí lẹ́tà lẹ́jọ́ tọ́mọdé tàgbà tọkọ ẹ̀ lóbi
4: ẹ̀ ẹ̀ẹ́mẹ́bọ̀gún náà jà ó máa ṣe.

0: nipo pe bi ki bi 39 na ti ma gba lore latin ki pe ojure ma yin loni
1: o ko ojumo o
0: adupa lowo olorun tun ma lo latanu to tun ma pada loni olorun ose o
1: adupa o olorun
0: be ni a tun ti ko gbugbu e na lotun lo si a tun ti de pada sori eto yin eto ata ti mu awon koko to ba su yo ninu awon iwe iroyin ojumo ile wa wa si ti gbo yin
1: ade
0: awon iwe iroyin tun ti nbe waju wa laaro yi e sugbon dada ni o ya ka ki onile ku ile
1: be
0: ni kete ta ba wole bẹẹni ka si ku olojo ko abo ta ba pade ero ona ta fi so pe olorun alaye lo ni a mo dupe lowo re o nitori pe iwo na lo n satileyin wa n gbogbo igba aimoye igba ta ti raye ati dupe gan ibi ti o si nkan ta fe fun olorun ṣugbọn sibẹsibẹ bo ti wa pẹlu wa ni ati ti ko ṣe bẹẹ naa lo si wa ni isin yoo si ma ri bẹẹ titi laelae ni
1: na
0: dupe agbe oga baba ose o lori gbogbo awọn to n gbọ wa lori gbogbo osise ile ise yin latori loga loga duro ẹni to kere ju ti
1: taa
0: fẹ sọ
1: bẹẹ ni awa ni
0: ọrọ awọn ti lo awa ta kere ju nkan ma sọ pe kilode ta n sọ
1: ẹgbẹ
0: asisọ nanu ko ti fi se yan abudẹ lo daju lori wa ọlọrun
1: ojari
0: ayalu ige ayalu ọpẹ
1: ojari
0: ayaba ọkọ ayaba imashini nibi jojoko si ibẹ lọkọ ti lọ pa ọlọrun ose o adupe ayin ologo
1: agbe oga o
0: lára ọtún ni a ti kó àwọn ìwé ìròyìn ọdẹ gẹgẹ bí mo ti sọ lẹẹkan ká máa ṣe láwéláwé nítorí àkókò wa nítorí adébíyẹyìn má ṣí àgbà
1: ọ̀rẹ́ ní
0: ká wá tètè mú àárọ̀ ká fi iná ọjà ìdé ìgbè
1: tí
0: tó bá ti ń dọ̀sán ìnákùná náà máa ná àwọn àgbà kan náà tó bá wọn láàárọ̀ kùtùlù asán náà gbígbẹ
1: tó bá
0: ti ń dọwọ́ dé yọmọ ọrùn ni wéréwé bí ìgbà tí yéré rún ni bẹẹni nítorí náà bí ọdún ó ṣe bíbí kí n dátọ́ mi lórí kejì lọ́hùn náà.
1: Adatomi.
0: Káàbọ̀ látòdì kejì lọ́wọ́.
1: Ẹ ṣeun o, Akin pé ẹ káàbọ̀ padà.
0: Bọ́dún.
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kogi ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé ní bí àwọn ẹ̀ṣọ́ aláàbòbọ̀n ṣe parapọ̀ tí wọ́n fi dóòlà àwọn agùnbánirò 15 tó wà lákàtà àwọn ajínigbé pẹ̀lú àwọn 6 mìíràn léyìí tí wọ́n rí gbà nínú egangi egunmẹ̀ níjọba ìbílẹ̀ òfú nípínlẹ̀ Kogi ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Kogi Nasiru Kankaro fi ìní ó mọ̀ kan rẹ̀ kẹ́kẹ́ lójópò ẹ̀rọ kálujára ti nígbà tí ó lọ ṣe bẹ́ẹ̀ tí ó lọ fọ̀rọ̀ jẹ̀wọ̀ lórí amóhùnmáwòrán ti channels níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ ní kùtù àyè àná ọjọ́ ìṣẹ́gun. Kankaro fi ọ̀hún ló sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò iná bẹ̀rẹ̀ sí ní túnú bóyẹ́bẹ́yẹ́bẹ́ láti dóòlà àwọn tí wọ́n jí gbé ọ̀hún lọ́gán tí wọ́n gba ìtalólobó wípé nǹkan bá ìṣẹlẹ̀ ó ní àwọn ológun àwọn ọlọ́pàá wọ́n ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss àwọn àjọ fijilantí àti àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n jọ ṣiṣẹ́ akin ọ̀hún. Ó ní bí àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn fijilantí wọ́n ṣe lọ́wọ́ sí ọ̀rọ̀ ọ̀hún ó kó ipa tó lapa rere nínú ọ̀rọ̀ náà nítorí wípé gbogbo kọ̀rọ̀kọ́ndù ibi ẹ̀gangi tán tú ọ̀hún ni àwọn wọ̀nyí iná mojú òpó bẹ̀bí ìgbà tí ẹ mọ mojú òpó ara rẹ̀. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bíọ́dún.
1: Àtíkù ń lọ́mọ sọ̀rọ̀ kan tó sọ pé ṣé ẹ rí gbogbo ìlérí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe ló jẹ́ pé kò ṣe àmúṣe rẹ̀ ò tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń wọ̀sùnkù nínú ìṣẹ́ àti òsì nítorí pé owó gbogbo nǹkan tí wọ́n ń rà ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti gbé lérí owó ọkọ̀ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni owó oúnjẹ ló wọ́n o àti pé eléyìí gan ni gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe ń pariwo pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tiẹ̀ ṣe àmúṣe gbogbo àwọn ìlérí tó ti ń ṣe léyìí tó ti lé ní ọdún mẹ́ta tó ti ń ṣe ìlérí náà ṣùgbọ́n ṣáńgbà tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú apc ní orílẹ̀-èdè yìí ni ó mọ̀ títa ko nǹkan tí àtiku abaka tó sọ náà ó ní í ṣe ni ò mọ nǹkan tí wọ́n pè ní pé bóyá kí wọ́n ṣe àyípadà sí ọrọ̀ ajé ó ní tá a bá wo àwọn àtúntò tí ń lọ nínú ọrọ̀ ajé wa ní orílẹ̀-èdè yìí a rí i pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nítorí àfojúsùn wọn kó tó di ọdún 2030 ni pé kí wọ́n ti ní nǹkan bíi $1 trillion sínú àsùnwọ̀n orílẹ̀-èdè Nàìjíríà ó ní nítorí náà nǹkan ó ní tó bá jẹ́ pé ẹni tó mọ nǹkan gan tí ìṣèjọba tó ń ṣe ni Atiku Abaka kò ní sọ irú rẹ̀ rárá ó ní torí tá a bá wo ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti dúró tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ò tó sì jẹ́ pé ńṣe ló ń tẹ̀síwájú sí i lójoojúmọ́ ó ní ṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí èyí tó jẹ́ pé ó wà ní ìpamọ́ ní ilẹ̀ òkèèrè ní ká sọ ni àbí ti àwọn owó tí wọ́n pa wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà ó láì mọye nǹkan èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe o ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. ṣàdé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀ṣun ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́fà léyìí tí òṣìṣẹ́ àjọ tí ń pè náà ẹ̀lẹ́ńtíríkì ẹkùn ti ìbàdàn IBDC tí wọ́n wà lára wọn lórí ẹ̀sùn yíyaba àtijọ́ òbí tí ń so lẹ́rùn nípa títú àwọn irinṣẹ́ tó jẹ́ ti iná ẹ̀lẹ́ńtíríkì tí wọ́n jẹ bẹ́ẹ̀ tán tu palẹ̀ láti lọ lù tà tí wọ́n sì ń bàjẹ́ ní ìlú Ìkírun nípínlẹ̀ ọ̀ṣun ọ̀hún. Àwọn afurasí mìíràn tí wọ́n tún ramú pẹ̀lú òṣìṣẹ́ àjọ IBDC ọ̀hún ni wọ́n sọ pé ìkan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ẹnìkan tó jẹ́ ajórinmárin nígbàtí agbẹnusọ iléeṣẹ ọlọpàá ìpínlẹ ọṣun abiodun ajilabi tó ń sọ lójú eegun ọrọ náà àtẹjáde tó taari síta lánàá ọjọ ìṣẹgun lé tó sì tẹ oníròyìn lọwọ gẹgẹ bí ajilabi ṣe ṣe àlàyé òní àwọn afurasí ọhún ni wọn rámú o ní oríkò ibi tí wọn ti ń wo ìwà àkútọ ọhún léyìí tí àjọ ọlọpàá ní Ìkírun tí wọn ṣe bẹẹ tí wọn ra wọn mú látàrí ìròyìn tó gíríkì àti ìtalólobó pẹlú ìfìmúfilẹ tí àwọn ọlọpàá náà tí wọn ṣe láti iléeṣẹ ọlọpàá tó wà ní Ìkírun ọhún ó wá ṣe àlàyé wípé àwọn afurasí náà ni wọn gbámú lọrùn ọwọ níbi tí wọn ti ń gé òpó iná tí ó gbé wáyà léyìí tí iná tó wà lórí rẹ lágbára ju high tension tí wọn bẹrẹ sí ní gé ilẹ pẹlú ẹrọ kan tọrùn tí wọn fi ń gé òpó ọhún léyìí tí wọn sì gbé ẹrọ amúnátàn sọdọ wọn tí wọn ṣe bẹẹ tí wọn fi ń gé àwọn òpó náà lulẹ àtijáde ọhún wá sọ wípé ká ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ ẹ kàyókù bẹẹ.
2: Kiloko lọ́nà ayadiloko.
3: Ẹ o, ẹgbẹ́ bẹ̀ ti ṣe ní ojoojú.
4: To ifọ̀ yìí kí n.
3: Ọjọ́jú ẹrúrú gbóyìn o, dẹ̀dẹ̀ ìráwùsá
4: yìí. Ọdẹ ìmàlè ìjọba máa rọmọbìnrin ó yà tẹ.
3: Díẹ̀ yìí o, díẹ̀ mi olóyè tọpẹ́ ìjìnígà.
4: Àyàdì ti ìlú ọ̀rẹ́.
3: Tó fi ń kéde.
4: Ọdún Ogun Festival 2026 ti ìlú ọ̀rẹ́.
3: 2026 Ogun Festival in Ọ̀rẹ́ Kingdom.
4: O máa wáyé yìí o ní ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ara nínú ẹ̀.
3: On the 4th Friday àti Abobaluwaya àti Lọ́gán.
4: Láti Amógún bọ̀ kóyin
3: o. On the 5th ọjọ́ Saturday ni àìsùn ọdún Ogun.
4: Tí ọjọ́ Ogun gangan fúnra ẹ̀ jẹ́.
3: Ọjọ́ Sunday 6th of September.
4: Ẹ̀yin awakọ̀ alálùkùkù.
3: Àgbẹ̀ aroko Bọ́dúndé.
4: Gbogbo wa tá ń lo irin fi ṣe iṣẹ́ òòjọ́ wa.
3: Gbogbo wa là ń ṣàmúlò irinṣẹ́ Ogun.
4: Kò sì ní kojú ìjà sí gbogbo wa láti àwọn alálẹ̀.
3: Àkàgbọ́ ọba iye.
4: Torí lẹ́tà lejò tọmọ dẹ́tà gbàtọ́kọ ẹ̀ lóbi yẹn.
3: Ẹ̀mẹ bọ̀gún náà o máa ṣe yọ.
4: Àmọ̀dábọ̀wọ̀ fún ìṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ǹbáyé ilẹ̀ wa o.
3: Kásàkú ọ̀ ní pẹ̀lẹ́kùtù.
4: Ìlú ọ̀rẹ́ tó ti ń tùbà túṣẹ́.
3: Yóò máa tẹ̀síwájú o.
4: Bá a ṣe ń ṣe tọdún yìí.
3: Tọdún tó ń bọ̀ yóò ṣùjú ẹ̀mí gbogbo wa o.
4: Olórí ẹ bíi Akitimeyin Royal Family.
3: Chief Tọ́pẹ́ Ìdíníga.
4: Di Ayájọ Ọ̀fẹ́rẹ́ Kingdom.
3: And Ọlọ́rẹ̀yìn Kánṣu.
4: Àwọn ló ní akéde ẹ o.
5: A ní màmá kan o, màmá ara tó máa yìyà ọmọ, kò fi wá ṣeré o, màmá ara tó máa yìyà ọmọ.
6: Dockers of our time, Honourable Chief Princess Adenike Olawoye màmá ṣe rere. Wọ́n láwọn ò lè fọwọ́ lẹ́rán máa wo àwọn àkàndá kí wọ́n máa jìyà àti rówó ilé ìwé àwọn ọmọ wọn san. Torí pé màmá fẹ́ràn ìwé kíkà púpọ̀ fáwọn ọmọ, wọ́n tún ti wá gbọ̀rọ̀ àwọn àkàndá rò bí wọ́n ṣe máa ń ṣe o. Saturday ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ni màmá ṣe rere fẹ́ pín owó ilé ìwé fáwọn ọmọ àkàndá tó wà nílùú Òǹdó jákèjádò Tìbútòrò. Kì í ṣowó nìkan, ohun èlò kàwé lóríṣiríṣi láwọn bíi báírò, mọ́sẹ̀s, ìwé, ìrẹ́sà, rúlà àti gbogbo ohun tó ọmọ nílò pàtá láti fi kàwé tọkàn wọn balẹ̀. Ẹ wá gbọ́, kì í ṣowó àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama nìkan ni màmá fẹ́ san lásìkò yìí o. Màmá tún fẹ́ sanwó iléèwé àwọn ọmọ tó wà ní yunifásitì. Màmá ṣe rere, dáadáa ni ò ní bàjẹ́. Màmá láwọn ò fẹ́ káwọn àkàndá lọ máa yáwó tọrùn bọ gbèsè. Kí wọ́n tó rówó iléèwé àwọn ọmọ wọn san. Wọ́n ní kẹ́ ẹ wá gbowó iléèwé àwọn ọmọ yín o. Bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀. Girama tó fi dé yunifásitì. Ilé wọn lákìkúgbélé tó ń yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀. Ẹ já tètè dé. Kò sáàní àní. Màmá ṣe rere. Ojú alẹ́ ò ní burú fún yín. Àwọn ọmọ yín ò ní kàgbá kò.
7: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá. Oríire ló wọlé yìí, Ayọ̀ Abara Tíntín. Fámílì Arena ló àná bí sí gbogbo ènìyàn o. Àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ. Àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀. Ìńtà àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o lákòóso kò tó wa lákúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra alára túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ràn-án àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena. Torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin's Building opposite Weber Bank, Adeshida Road, Àkúrẹ́. Tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì, aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé bàtà ọmọdé báàgì ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá bí òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
8: Ó mà ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part. bá. Bẹ́ẹ̀ni, pátá pàtí tún ti dé pẹ̀lú sólà. Bínú ẹlẹ́tíríkì wá tàbí ò wá. Bí jẹnẹrétọ̀ àtẹ̀pọ̀ wọ́n tàbí ò wọ́n. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ̀wọ̀ ara sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o ní 310,999 tún bẹ́ẹ̀. Wọ́n máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni pátá pàtí tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fún tòní 2 cameras. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì pátá pàtí. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Weber Bank ló bá Adéṣídà Road, Àkúrẹ́. Telephone 070-6642-3064.
9: Oríṣiríṣi sọ́là ló kúrẹ́ pátá pàtí.
8: Ishua Community Grammar School Golden Jubilee. Let's come together. Jubilate, celebrate, and appreciate God for the 50 years of academic excellence. Yes. Ojo Monday, 21st of September, by 9 a.m., the opening ceremony, press conference, and sensitization parade. Tuesday, in career talk, student mentorship, and educational outreach. Wednesday, Intersport, Novating March, and other activities at Ishua Community Grammar School. Thursday, medical outreach, community service by 9 a.m., and public lecture by 3 p.m. at Information Center Idofi Ishua. Friday, 25th of September, launch of 200 million CTB development fund, award presentation, and other programs. Saturday, 26th, by 11 a.m. Grand reunion dinner, cultural night, and closing ceremony at Ishua Community Grammar School. Odo Sunday, re, one Thanksgiving, CSEO Kishegu Ishua. Keep your money. Your financial support is needed. And for any inquiry, call Pastor Benjamin Omoleyi on 0703-230-3246. Ishua Community Grammar School Golden Jubilee. Let's go.
10: Yeah. Alpha Bible College Nigeria is calling.
11: Oh, yes. As the Lord called you into the ministry, or are you a deacon, or elder, or Sunday school teacher who desires to grow in the knowledge of God's word and thus become a transformational leader at Alpha Bible College, Akure, Nigeria. Admission is now open for the 2026-2027 academic session, which begins this September. Our accredited courses include biblical studies with emphasis in Christian education, Christian counseling, church administration, cross-cultural missions and leadership, come and hand certificate, associate, ministerial diploma, first and higher degree of vision, international university, all at affordable and highly subsidized tuition, come and receive Christ-centered training under experienced, spiritually sound and academically competent faculty, ably led by our president and provost, Reverend Dr. S.A. Adepolu Ololade. Your journey into effective ministry begins when you enroll today. Please visit our campus at Emigu House, 158B Oyemeku Road, adjacent to Lafayette Junction, Akure, or call telephone number 08035504830 or 08053052442. Alpha Bible College, Akure, Nigeria. Making disciples who disciples others for Jesus Christ.
12: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
13: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abomination

0: ìpàdé
1: jọdún
0: ilé-ẹjọ́ gíga tìjọba àpapọ̀ kan èyí tó fi kalẹ̀ sílùú Abuja lọ́mọ̀ ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn agbẹjọ́rò lẹ́yìn tó jẹ́ pé wọ́n wà nídìí ẹjọ́ èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí gbà kiri Atiku Abubakar tó pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pé bóyá ó kújú òṣùwọ̀n láti pé kó lè díje nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 nígbà tó máa wá sọ̀rọ̀ ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ náà ìyẹn adájọ́ ìyẹn ẹ̀wò ó wá ṣèkìlọ̀ fún gbogbo àwọn agbẹjọ́rò tí wọ́n ń lọ́wọ́ nínú ọ̀rọ̀ wípé gbogbo ọ̀rọ̀kọ́rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ẹjọ́ tí wọ́n pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wọn gbúdọ̀ máa sọ lórí àwọn ẹ̀rọ yálà lórí ẹ̀rọ ayélujára ni tàbí ti ilé iṣẹ́ móhùnmáwòrán tàbí ti ilé iṣẹ́ èyí tó jẹ́ pé agbóhùnsáfẹ́fẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ilé ẹjọ́ nìkan ṣoṣo ni kí wọ́n ti máa sọ o ṣùgbọ́n kí agbẹjọ́rò kó lọ kó sì lọ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára ó ní irúgbẹ́ kò gbúdọ̀ wáyé mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sọ o ó ní gbogbo ẹnikẹ́ni nínú àwọn adájọ́ náà wọn gbúdọ̀ tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àṣẹ èyí tí ilé ẹjọ́ tó ti pa náà ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
1: ẹgbẹ́ òṣèré orí ìtàgé àti sinimá àgbéléwò ní orílẹ̀-èdè yìí ẹni tampan ẹ̀ka ti ìpínlẹ̀ ogun òun ló ti ṣe bẹ́ẹ̀ fi tẹnutẹnu kéde ikú ìkanlára òṣèré sinimá àgbéléwò tó jẹ́ obìnrin àtinúkẹ́ karim lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tí ó ṣòwò iṣẹ́ nígbà tí òun àti àrùn jẹjẹrẹ ọyàn tí wọ́n ti wọlà káàdé gẹ́gẹ́ bí ìròyìn nípa ikú arábìnrin ọ̀hún lèyí tí wọ́n kéde rẹ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun láti ọwọ́ ìkan lára àwọn akẹgbẹ́ rẹ̀ lẹ́yìn tó sì jẹ́ gómìnà ẹgbẹ́ tampa nípínlẹ̀ ogun Wúrabí Àjàsá lójú òpó ẹ̀rọ ayélujára ti instagram rẹ̀ àtẹ̀jáde ọ̀hún ẹni fọ́nrán amóhùnmáwòrán wá kan ẹni ó tẹ̀lé o lèyí tó ti ṣe àfihàn karim ọ̀hún lásìkò ìgbà tí ń tọrọ ìrànlọ́wọ́ àti àdúrà lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ní gbogbo àgbálá ayé lásìkò ìgbà tí àrùn jẹjẹrẹ ọ̀hún tí yóò bá fínra tó sì ń ṣe àlàyé nípa bí ọ̀rọ̀ àìsàn ọ̀hún bí ó ṣe mú láwọn wọ̀n o ní mo ní àrùn jẹjẹrẹ o tí mo sì ń ṣe ìtọ́jú rẹ̀ lọ́wọ́ o nítorí ìdí èyí ó ti tó ó ti ọjọ́ ti pẹ́ lórí rẹ̀ tí mo ti ń bá fínra àwọn mọ̀lẹ́bí mi ti ná dẹndẹ owó ṣùgbọ́n owó tán lápò o ní àrùn ò tán lára o ní òun wá nílò ìrànlọ́wọ́ ní báyìí nítorí ìdí èyí ẹgbẹ́ tampam wọ́n ti gbìyànjú wọ́n ti ṣe ribiribi o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àrùn náà ò tí ì lọ nítorí ìdí èyí mo bẹ gbogbo ẹ̀yin èèyàn ni kí ẹ ṣàánú fún mi ẹ má jẹ́ kí ikú pa mí bí eléyìí lásìkò ìgbà tí mo bá àrùn jẹjẹrẹ yìí fínra ni karim ló ṣàlàyé nínú fọ́nrán amóhùnmáwòrán wa ọ̀hún o ní ẹ dákun mo ní ọmọ kékeré méjì lẹ́yìn tí mò ń tọ́jú ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ má jẹ́ kú báyẹn dìde ìrànlọ́wọ́ sí mi ẹ ṣàánú mi mo nílò ìrànlọ́wọ́ kí ọlọ́run kí o foríji òkú rẹ̀ ẹ wò ó tẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta atawọn ile yeyo gbọkanle for quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Nlawo jawa se cheap be. Oko si mbe nkale, lati bayin kan weru te bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, Latagbangba lebi osu si fun anfani yin. Telephone 0816-531-6655. Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
3: It was Saturday.
4: Ẹkú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Ayáfẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí ara ń ta bi eni pe won data si e lara ma bo lodo Femi Alagbo tabi wo tin kan rin kakiri agwara re ma bo lodo Femi Alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo ma bo lodo Femi Alagbo asiri ti mo fi wa nile Femi Alagbo disin ma bo ke a fi fun ni number wa re 0706532684 3. Lekan si 0706532684 3. Aiso ni fi ara wa se ibugbe o. Ami odigba.
5: Seat of Wisdom Catholic College, Alagbaga Akure at 10. Come celebrate with us.
6: SWCC at 10.
5: Activity schedule as follows. Opening ceremonies on Saturday, September 19th, 2026. Tuesday, 22nd September. Alumni activities on Thursday, 24th September. Quiz and debates. Monday, 26th September. Community service. Friday, 2nd October will be for rally. Friday, 9th October for sports fiesta. There will be dinner and award evening. On Wednesday, 14th October and on Saturday, 17th October is the grand finale day. Featuring Thanksgiving Mass, walk-in ceremony, commissioning of projects, landscaping, cultural and social activities, inauguration of the school alumni and support system, and of course, launching. For inquiries, sponsorship and collaborations, please call 0816-485-9878. Major events will take place at the school compound. Be our guests. SWCC at 10. Bringing light to the world.
7: Ọlọ́run sọ nínú ìwé Efesu orí 4 láti ẹsẹ̀ 11 síwájú wípé Ọlọ́run fi fún àwọn kan gẹ́gẹ́ bí apostoli, woli, evangelisti, olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni kò tí ìdàgbà tó láti mú ìlérí yìí ṣẹ. Ìdí nìyí tí ìjọ Reconciliation House ní Jàpò Lákùrẹ́ fi pọ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run tó fẹ́ dàgbà nínú ẹ̀mí sí ètò pàtàkì ni tí ìsọjí láwọn orílẹ̀-èdè tó Worst Revival Among the Nations 2026 tí a pe àkórí rẹ̀ ní ríru àwọn ènìyàn mímọ́ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run bẹ̀rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án September ní aago 5 lọ́jọ́ àkọ́kọ́ àti láti aago 8 òwúrọ̀ lọ́jọ́ yòókù. Ẹ máa bọ̀ sí Trans 2026 kí Olúwa lè rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ní gbọ̀ngàn ìpàdé Trans tó wà lópópónà Àkúrẹ́ Sado Èkìtì nílùú Ìjù ní kété tẹ bá kọjá àgọ́ ọlọ́pàá Ìjù ìta Àgbolo. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ọ̀fẹ́ lóúnjẹ, ọ̀fẹ́ ni ibùgbé, ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀. Ìwọ náà máa bọ ká rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Ayọ̀lá Fámúàgún ló ń kéde lórúkọ àwọn olùṣètò.
8: Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ.
9: Yes.

mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wòlíì ẹ̀sẹ̀káyà olúgbóyè ọládẹ́jì ajíhìnrere àgbàjọ apọ́sítẹ́lì ti kristi ilẹ̀ yìí àtòkè òkun bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì àágbà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ òru ni lójoojúmọ́ ní sí ac kenaland kilomita 2 omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ńpínlẹ̀ ọ̀ṣun tí a jọ pàdé níbẹ̀ ìtúsílẹ̀ yóò sì jẹ́ tìrẹ ní orúkọ jésù.

0: Abiodé
1: Dadou
0: Ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí ìyẹn Atiku Abubakar ló mọ̀ ti sọ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ṣé rí orílẹ̀-èdè Nàìjíríà àti ọmọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé wọ́n rí bí wọ́n ṣe ń rí tẹ́lẹ̀ báyìí látàrí bó ṣe jẹ́ pé owó epo ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti ga gegere gan ju gbogbo àwọn orílẹ̀-èdè níbi tó jẹ́ pé wọ́n ti ń wa epo nígbà tó ń sọ̀rọ̀ náà igbákejì Ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ọ̀hún ó sọ di mímọ̀ oníta bá wo ọwọ́ tí gbogbo nǹkan tó fi nira kankan kan ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí a rí pé owó ìrànwọ́ owó epo yìí tí wọ́n dédé yọ fà ulẹ̀ kan ṣoṣo ń ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń wọ̀ sùkù nínú iṣẹ́ àti ìyá o oníta bá sì wo gbogbo àwọn orílẹ̀-èdè yìí tó súnmọ́ wa káàkiri a ó rí pé iye tí wọ́n ń ta epo ń bẹ̀ ó wá sílẹ̀ ju iye tí wọ́n tà á ní orílẹ̀-èdè Nàìjíríà onítorí tá a bá wo orílẹ̀-èdè Saudi Arabia nǹkan bíi 778 naira ní owó lítà àwọn já sílẹ̀ ọ̀hún o tá a bá sì tún wo Kuwait a rí pé 872 naira lórí ẹni ẹ̀ tún lọ wo Algeria nǹkan bíi 475 naira ní wọ́n ń ta ajálá epo wọn gan onítẹ̀ bá tún dé Angola ẹ rí pé 441 naira ní wọ́n ń ta tiwọn oní kílówádé kílówá ṣe orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé 1400 naira ní wọ́n ń ta ajálá epo tiwọn nígbà tó wá máa sọ̀rọ̀ ń tiẹ̀ o ẹni gan ti ṣe olórí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè yìí òun náà mọ̀ tún sọ̀rọ̀ nípa tiẹ̀ o ní ẹ wò ó gbogbo nǹkan tí Atiku Abubakar tó sọ pé ẹ jẹ́ ká padà sí ayé ìgbà tó jẹ́ pé wọ́n yọ owó ìrànwọ́ owó epo ni ó ní kò dáa rárá o nítorí pé ìfàsẹ́yìn pátápátá ló máa dé bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún Babatunde Akintaye ó jẹ́ kó di mímọ̀ ó ní ẹ wò ó gbogbo ẹ̀yìn ọ̀dọ́ ẹ má gba nǹkan tí Atiku Abubakar tó ń sọ ni o nítorí pé tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tó dá wa padà a jẹ́ pé ẹ̀bù ẹ̀yìn bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọ̀dọ́ àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ni o ó ní nǹkan ṣoṣo tí wọ́n kàn nílò ni pé kí wọ́n jẹ́ kí kiní ọ̀hún kó jẹ́ gbangba làsáńtà kí wọ́n sì jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ iye tí wọ́n pa wọlé àti bí wọ́n ṣe ń ná owó owó ìrànwọ́ owó epo èyí tí wọ́n yọ kúrò náà ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn leadership ìwé ìròyìn punch àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Dọ́dún
0: Káyọ̀dé
1: nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèré NTP ní mo mọ̀ ṣe wà lórí ẹ̀ tó ní tó bá jọ ńlá fi ń wọ́n ìpè ìpàjọ kó sọ ẹ̀ lérí ẹgbẹ́ NTP náà mọ̀ ti sẹ́ ìròyìn kan léyìí tó ń jà lẹ́rìn rìn wípé Adéwálé Ẹlẹ́ṣọ̀ ọ̀hún ló ní àrùn jẹjẹrẹ ní ojú rẹ̀ pé ó sì ti lọ ṣe iṣẹ́ abẹ ẹni tí ó jẹ́ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àti orí ìtàgé ni léyìí tó sì jẹ́ ààrẹ ẹgbẹ́ NTP tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àlééfà Adéwálé Ẹlẹ́ṣọ̀ ni ló ti lọ ṣe iṣẹ́ abẹ níbi ẹgbẹ́ ojú rẹ̀ o léyìí tí ó ní ìfarapa ní ẹgbẹ́ ojú ọ̀hún ìgbésẹ̀ náà ni wọ́n kàn kẹ́kẹ́ o nígbàtí ẹni tó jẹ́ akọ̀wé àgbà yányán fún àjọ NTP náà ẹni Olúwafẹ́mi Adéjọ́nwò ẹni léyìí tọpọ èyí mọ sí fẹmsìn ni ló mọ fi sójú òpó ẹrọ ayélujára facebook rẹ lọjọ àìkú ọsẹ yìí nípa ọrọ ìlera ẹlẹṣọ ọhún léyìí tí ó jẹ pé ó farahàn ní ojú rẹ lásìkò ìgbà tí wọn ṣe ìsìnkú gbajúgbajà òṣèré sinimá àgbéléwò taiwo hasan tí ó jáláìsí tọpọ èyí mọ sí ògógó nílùú ìlàrò nípínlẹ ogun àìfarapa ojú rẹ ọhún ń lo onírúurú ọrọ ti wáyé lójú òpó ẹrọ ayélujára nígbà tí àwọn kan sọ pé àfàìmọ kò mọ jẹ pé ìṣe ni òṣèré orí ìtàgé náà tí ó ń bá àrùn jẹjẹrẹ ti àwọ̀ ara tí ó ń bá fínra bó lè jẹ́ pé ẹgbẹ́ òṣèré NTP náà sọ wípé iṣẹ́ abẹ tí ẹlẹ́ṣọ̀ tún ṣe ọ̀hún ni ó ṣe àṣeyọrí níbẹ̀ o tó lè jẹ́ pé ara rẹ ti ń balẹ̀ tí nǹkan ti ń mú yányán fún un ẹ wò tẹ bá fẹ́ kàyókù ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí. Ìkẹ́nàwó sí.
0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Ìjìnmí kan nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Ibrahim Abdulkareem ló mọ̀ ti sọ oríṣiríṣi àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹni gan tó ti fi gbà.

0: adukwele owo ye je ba ku tutu lo se ba si owo en tesi kunkun lo oja yen wa mo riri yin e se se o
1: adupe o
0: en ti e n se atileyin fun etu bo se won ta fe amo riri yin o para lowo olorun le lajo ma ri bara
1: mi olorun
0: lo ku eni keji mi
1: a chief commander bi odun ilori n le mi je alade alele lo ko ton fi n gbe mi laruge
0: oluka de lo ko ti mi ati wede fa legan baba to bi mi lomo erji ekiti ngodi city na bi mi sibe na mo dagba si bi odun ya karele
1: karele ile la nlo agbe kan oroko roko roko roko ko gba agbe ile
0: o ya fe gbe mi abe ope anuya lerin yin ekiti
2: o da kokoro moto temi da o dara moko ekiti
3: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyé.
5: ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
6: kí ló ṣẹlẹ̀.
5: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì ńkọ ẹ̀rọ fọṣọ kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ nílé ẹni
3: 2026.
6: ẹ
3: nítòótọ́.
5: kájà sọ pé
3: o ò tí
5: olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: pẹ̀lú cdk ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa download cdk lórí play store àti apple store.
7: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asomta catholic hospital ikere road ado ekiti elepe 0707 484 3351.
6: cdk sanwó díẹ̀díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: paradu omi ayaba
1: ama o pa
0: ani kakura ba ti leyin re
1: olorun ni leyan ni o
0: amore oponu akora
1: e ni onorebu
0: abi adun
1: akiwumi
0: amo si balarabe
1: omo ti ye ole
0: egbe adc
1: lati ya soju sofiku alabuja
0: balade
1: irede
0: erun de ba ni gusu lakora
1: atariwa akora
0: siri oro ba e
1: ba na ya to si
0: o ni ga mari ti depo
1: e se gudugudu meje
0: aya mefa
1: odomode amofi
0: oloselu
1: ate ko ra de je legbe hun
0: gusu lakora
1: atariwa akora
0: onorebu bala
1: ni ka
0: ma japo
1: e gudo jabo
0: ejo ibo
1: akora bala ti do mi
0: lale ko jo te ro
1: onorebu abiodun
0: akiwumi balarabe
1: ninu egbe adc
0: omo ni olokele sa ibi ke gbe sopo si
1: ma ri so saje woti woti ona okele sa
0: eja
1: kete kete egbe omo ita siwaju akura north akura south
0: kan lulu america
1: eyan le parapo
0: kan bo femi kede
2: books
3: check
2: uniform
3: check
2: school bag
3: check
2: and Bornvita
3: double check.
2: It's back to school season, and with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bornvita, prepare them to win every day. Offer valid while stocks last.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Iwe, Acholewe, Owe Keko. Egbona, ibusun nko.
9: Iya mi, iru ibusun ti mo sun si nile ati sade ni mo fe o. Muka.
8: O tun na. Awon na ni jare. Ba se nseto ba won mo wa se ma pada sile iwe won. Ero ti wi pe omo to pa sun run alaafia, o di dodo ko pegede ninu eko re. Awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won. No ibusun muka fun awon akeko laayo loni.
10: Muka, adding comfort to life since.
11: Where did you buy it? Easy, yes, easy.
12: Ekudede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti kakoni e ti ma gbo nipa seed care eni le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu onikan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ileise CDK ma fe ki won na nbe fun eyan ara ile mo kale
13: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakim gege bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumuse nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ti bebe lo leyin atun wa bo sori pe ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan atun ta ni CDK atun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun eyin mi fe ra keke mo ru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e ti wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti sanwo tan te fi mo gbe lo anfani ti a fun awon yan ni wi pe won le ra nkan ka de ma sanwo die die lati osu meji titi de osu mejila to ba je pe osese na fe ma sanwo ni won lanfani ose merin titi de ose mejidin la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan cdk wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ yí pé màá mú oṣù mẹ́wàá ni má dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
11: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
14: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwa Tóyì Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
11: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rè é ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
14: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwa Tóyì Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
15: CDK there for you.
16: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
17: Àjọṣewọ́ ò ní bàjẹ́.
18: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
17: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
19: MTN is 25 years old.
20: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ àlá wa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: ìpàkọ́ onípàkọ́ láàrí ẹni ẹlẹ́ni rírí tẹ́ni. Àwọn Yorùbá bá wọn ní súnmọ́ ni làámọ̀ ṣẹ́ ní èèyàn gbókèrè gbayì tó pọ̀. Bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú tá a bá tètè sọ fún ẹrẹ húrú rẹ̀ ò ní já sùn lóru. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá ta dáta ṣaran fàṣaran aṣaran ò mà ní sinmi aran jẹ. Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọ́n ní igi gangan magunmi lójú òkèrè láti ń lọ.
1: Ọ̀rọ̀ lọ ọmọ ilé ti ń jẹ.
0: Ẹbí tí ó pè ra ara ilé ẹni ló ṣe ni. Àwọn Yorùbá nínú ọ̀rọ̀ wọn a máa ní bí a kò bá pa ìdí han ìdí ẹ̀rọ ní bàjímèrè bàbá ọ̀ bọ̀. Iṣẹ́ roro jíjẹ ọ̀fẹ́ àṣesílẹ̀ òun làbọ̀ wá bà.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
2: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó bí wọn lọ́mọ.
0: Awújẹ wà kò lóhùn ò kápẹ̀ ẹni tí ń bẹ́ ń di àrò ni ò ń bọ́wọ́ dúró.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọn náà di òkìkì yé mọ níwọ̀n kó o lè rí ìyẹ́ra àgàbọ̀ ọmọ rẹ̀.
2: Bàbá tó rán wọn níṣẹ́.
1: Ọ̀rọ̀ lọmọ ilé.
0: Àwọn Yorùbá nínú ọ̀rọ̀ wọn wọ́n ní bó ti tọ́ ó ti kú bó ti gbà ó ń ṣàárẹ̀ bó ti ṣe máa ṣe nìkan ní bẹ láyè.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: Ọlọ́run ọba Elédùmarè mo kí ọ o. Ọba àánú ọba alágbára mo kí ọ. Ọba tí ò ní ṣàárẹ̀ ọba tí ò ní kú mo kí ọ.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: Ọba tí ò sẹ́ni tó lè mú ọba tí mú gbogbo ẹ̀dá tó bá wù ú mo kí ọ. Ọba àánú ọba alágbára mo kí ọ.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: Ọba tí ò ní rú ọba tí ò láfijọ́ mo kí ọ. Mo kí ọ ọba àlàáfíà.
2: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó bí wọn.
0: Ìwọ nìkan ní máa sin Ọlọ́run ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wá ràn lọ́wọ́. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbi gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi o níléeṣẹ́ rédíò àdàbà láti ń sọ̀rọ̀ mo kí gbogbo yípa ẹ̀kú dédé òyí.
2: Wọ́n láwọn kò ní gbà ó.
0: Mo kí ipa ẹ̀ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀.
2: Sílẹ̀ Adúfẹ́ lọ.
0: Pọ̀tọ̀pọ̀tọ̀ ta bá náà ń pàpà ẹni bá ta bá kó lọ tún bẹ̀ ṣe.
1: Ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: Ododo ọ̀rọ̀ tí ń gún ni bí ẹ̀gàn ọmọ akẹ́ṣáṣá kọ́ lọ́rọ̀ ò gbọ́ tọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. Adéyẹmí làwà ló kì í pé ẹ kú dédé wòye o alẹ́ yẹ tí ó dorí kodò bí àdán ẹnu ẹ̀ ò ṣẹ̀jẹ̀. Mo kí í pé káàbọ̀ sórí ètò tòní ẹ wá nǹkan fi dílé o. Mo sẹ́lẹ̀ kan mọ́ ní pọ̀tọ̀pọ̀tọ̀ tá a bá mọ̀ pàpà ẹni bá ti tábà kó lọ túbẹ̀ ṣe ni àní kó mọ bínú.
2: Ọ̀rọ̀ rẹ o.
1: Ọ̀rọ̀ rẹ o.
0: Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàbá dáta ṣaran fàṣaran aṣaran ò mà ní sinmi aran jẹ. Wọ́n sì ní bára ilé ẹni máa ń jẹ kòkòrò búburú tá a bá tètè sọ fún ẹrẹ húrú rẹ oníjà sùn lóru. Mo kí gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá.
2: Wọ́n bínú kó ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́.
0: Mo kí gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣèjọba lé wa lórí. Mo kí gbogbo àwọn tó jẹ́ alágbára mo kí àwọn tí ò lágbára. Ẹ jẹ́ kí gbogbo wa fìdílé nǹkan ká gbọ́ o. Gómìnà fìdílé nǹkan kó gbé tòótò ní. Ẹ̀yin kọmíṣánná ẹ dìde ẹ jòkóó kẹgbẹ́dẹ tòní.
1: Ọ̀rọ̀ rẹ o.
0: Ẹ̀yin aráàlú afẹ́ báyín sọ̀rọ̀ ẹ jẹ́ afetí sílẹ̀ ká gbọ́rọ̀ wa. tori abo eko wahala ni fa o abo eko wahala lo ma fa
2: pa won ra gba
0: gbogbo wa kan gboroyin opolopo to ti gboroyin mo bayi o ti todun merin marun sugbon to ba je won ore onise o le wo lori phone we won ma kan tin lo lawujo lorilede Nigeria baba ti wa so eleyi ti won gbo lori social media ni won ma so kiri ro tin be mi loju be toro opolopo iroyin ro ni be lori social media awon eyan won project ba ti roro kan lori social media won ti gbagbo po to ni to si jero eje afi dile nkan loni ka mo bi ta da ejo na si

awon yo baba o won ni bi abapade adi ero ni bajimere baba obo o e ni sawo ijoba orilede Nigeria ninu gbogbo bo se ijoba yi tinubu na ni o niyawo elomi o ba sun daada ninu ile tinubu ni befe befa ba je elomi ninu ile tinubu na ni eni ti o sise to fe yo tinubu na ni ibi to ye ka na ka buku si ayi na ka buku si be oro eye yan wa je ka ma gboro yin e ma ja gbekele oro social media iroyin o to nbe nbe o sugba awon liro lopo bi lopo nbe ju awuje wa olohun o kape eni ti be ni di adiro ni o mowo duro gbogbo nkan ti sele lorilede Nigeria ori are na ni o la dale lori je bi gomina ipinle yin se bi gomina ti nbe lawon ipinle yin tori mo se nwole lomi ile owo tan yo lori petrol subsidy kini won fi se eleyi tan ko fawon gomina yin je bere bi won se na ẹlòmí ò máa yàtọ̀ nínú ìjọba democracy àti ìjọba ológun nínú ìjọba ológun ẹ ti ń bẹ lókè lè pàṣẹ kó désàlẹ̀ ṣùgbọ́n nínú ìjọba alágbádá ó nírú àṣẹ tààrẹ lè pa tó lè dé ọ̀dọ̀ gómìnà torí gómìnà náà làárẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ó ń lẹ́gbẹ̀ẹ́mọ asòfin tí ń ṣòfin fún òun náà ń ṣòfin òun náà sì náwó bó ṣe kó na ìjọba àpapọ̀ lè pàṣẹ fún pé báyìí ni kò ṣe náwó ẹ̀ nínú òfin orílẹ̀-èdè nàìjíríà ló wà o ṣùgbọ́n tó bá jẹ́ ìjọba ológun ni tó bá ti pàṣẹ lọ́kùnjẹ́ báwọn ológun náà lóko wà nípìnlẹ̀ ṣùgbọ́n nínú ìjọba alágbádá gbúdọ̀ gbọ́ àgbọ́yé nǹkan tí òfin wa wí ká tó máa blame ẹni tí ń bẹ lókè a gbúdọ̀ gbọ́ àgbọ́yé nǹkan tí a wí tá bá ta ní ẹni tí ń bẹ lókè náà ò ní àwọn tí ẹkùdẹkùdẹ ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù lọ́wọ́ àwọn ìjọba ìpínlẹ̀ ló wà kí ló dé tá à ń wádìí ọ̀rọ̀ dáadáa kó tó di pé a máa conclude ọ̀rọ̀ owó subsidy ṣùgbọ́n ní àwọn ìpínlẹ̀ tí wọ́n kó fún ẹlòmíì òyìnbó àti béèrè pé kí ló dé oyè kò yẹ kí ààrẹ kó fún lówó kò yẹ kó fún wọn lówó náà kò yẹ kó ṣe kinní kan ó ti bẹ ní òfin wa o àwọn àjọ kan bẹ́ẹ̀ tá à ń pè ní FARC federal location committee àbí kinní kan tí wọ́n pín owó tó bá ti wọlé fún ìjọba àpapọ̀ níbẹ̀ nínú ìwé òfin wa tí ààrẹ bá dán wò pé owó tó tọ́ sí ìpínlẹ̀ kan ò kó fún ó lè lead sí impeachment kan yọ nípò àwọn gómìnà ìpínlẹ̀ kan lè gbé lọ sílé ẹjọ́ torí nǹkan ti ń bẹ nínú òfin ni pé ó gbúdọ̀ ṣí kò yẹ kí tinubu kó máa fún àwọn gómìnà ní owó kò yẹ kó dániwò òfin orílẹ̀-èdè nàìjíríà ti ní bí wọ́n ó ṣe pin títí déjọba àbílẹ̀ kódà ààrẹ ò lè sọ fún ìjọba àbílẹ̀ pé báyìí ni kò ṣe náwó ẹ̀ ẹ̀yin èèyàn wa gbúdọ̀ gbàgbọ́ yé ọ̀rọ̀ dáadáa ká tó máa criticize ká tó máa ṣe àtakò gbogbo owó tí ń wọlé fúnjọba àpapọ̀ ìpín dáwọn ìpínlẹ̀ o kódà ìpín dáwọn ìjọba àbílẹ̀ bíjọba àbílẹ̀ tí yóò bá ṣiṣẹ́ ni kẹ wá sọ o kẹ bí alága tí ń bẹ ń bẹ̀rù léèrè tíjọba ìpínlẹ̀ tí iná ò bá ṣiṣẹ́ bí àwọn gómìnà tí ń bẹ léèrè fóṣù kẹfà ọdún tí a wà tí ó kọjá yìí ìjọba àpapọ̀ ó pín 844,366,000,000,000 nínú owó wọ̀nyí àwọn ìjọba ìpínlẹ̀ wọ́n gba 430,810,000,000 ìyẹn wọ́n gbà bíi òjìlé ní irínwó ó dín mẹ́wàá bílíọ̀nù náírà ni wọ́n pín sáwọn ìpínlẹ̀ àwọn àjọba àbílẹ̀ wọ́n gba 332,136,000,000 àwọn àpínlẹ̀ tí ń pèsè epo 197,610,000,000,000 ni wọ́n gba èyí tó jẹ́ ìdámẹ́wàá tí wọ́n fún àwọn ìpínlẹ̀ nínú owó epo tó bá wọlé
ninu owo ori oja ninu osu kefa ti won gba owo ori awon oja VAT owo ti won san lori awon oja tan ra bi pikara bairo awon ara ilu ti san owo ori le lori kara pure water awon ara ilu ti san owo ori le lori sweet temu awon ara ilu ti san owo ori le lori gbogbo e ijoba apapo gba 74 billion o le die ninu VAT nikan losu kefa odun awon ijoba ipinle won gba 407 billion o le ninu owo VAT awon ijoba abile na won gba owo toto 259 billion iyen bi otalelugba o din eyo kan billion naira to le ninu gbogbo awon kan ti a so yi gbogbo awon owo yi ni won si fun awon ijoba ipinle ati ijoba abile kila awon ijoba abile kila awon ijoba apinle wa fo na se lo osu kefa odun ta ba wa wo apapo owo eti an so yi iyen ni pe owo ti ijoba apapo gba ni osu kefa odun lapapo re ati owo ori oja ni o ati owo ori epo ni ati gbogbo nkan tawon gba nti won won gba owo toto 923 billion o le die o fe to 923 billion abo iyẹ bi oko le ni 1.3 billion naira awon ipinle loko kankan won gba 838 billion to le ni osu kefa odun eleyi to je bi ojile ni 1.2 billion naira awon ajoba abile patapo won gba 591 billion 390 iyẹ ni pe o le ni 500 billion naira odi mesan

nínú àwọn owó tí a sọ yìí ìpínlẹ̀ Èkó ó gba 40 trillion tó lé nínú ọdún tá a wà yìí ìjọba Ọ̀yọ́ àwọn náà gba 21 ìjọba ìpínlẹ̀ wa ń bí wọ́n gba 17,706,000,000 ó lé díẹ̀ ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n gba 449 billion ní ọdún tá a wà yìí ni o ní gbogbo àpapọ̀ ọdún tá a wà yìí wọ́n gba 13 trillion ó lé díẹ̀ Ogun gba 30 trillion ó lé náà Èkìtì náà gba 12 trillion tó lé. Nígbà tí ìjọba àpapọ̀ wá pín owó bàtàbàtà wọ̀nyí fáwọn àpẹẹlẹ kí ni wọ́n fi ṣe. Ẹni tó gba 40 trillion ẹni tó gba 21 trillion ẹni tó gba gbogbo owó wọ̀nyí kí ni wọ́n fi owó náà ṣe. Nípínlẹ̀ wa ní àyín nínú oṣù kẹfà ọdún nínú fáìkì oṣù kẹfà ọdún wọn gba 32 trillion 810 billion 832 billion wo àti 54,000 naira yẹ 32,210 tí ni ìjọba ìpínlẹ̀ Ondo gbà nínú oṣù kẹfà ọdún tá a wà yìí náà là ń sọ o Ondo state gba 21 billion àti 45 ó lé díẹ̀ nínú oṣù kẹfà tá a wà yìí àwọn ìjọba àbílẹ̀ wa nípínlẹ̀ Ondo eléyìí tí mo sọ yẹn ìjọba ìpínlẹ̀ ni o nìkan ìjọba ìpínlẹ̀ nínú àwọn ìjọba àbílẹ̀ àkókò north east wọ́n gba 614 billion 392,733.94 ṣẹ́rí owó tó gbà níjọba àbílẹ̀ àkókò north east àkókò north west àwọn náà gba 648 billion 333 ó lé náà àkókò south east ní ọdún oṣù kẹfà táwa ń gba 660,488 billion bẹ́ẹ̀ ni wọ́n gba lọ́kọ̀ọ̀kan àkókò south west 510 àkúrẹ́ north 541 àkúrẹ́ south 777 ẹsẹ̀ odò 581 ìdánrè 573 ìfẹ́dọ̀rẹ́ 567 ìlàjẹ 722 ilẹ̀ olújẹ́ òkègbó 583 ìrèlè 589 òdìgbò 668 òkìtìpupa 649 ondo east 462 ondo west 723 gbogbo owó tí mo sọ yìí bílíọ̀nù ni o kì í ṣe mílíọ̀nù ondo west 733 billion ó lé ọ̀sẹ̀ 592 billion ó lé ọ̀wọ̀ 672 billion ó lé gbogbo owó tíjọba ìbílẹ̀ tí wọ́n gbà nínú oṣù kẹfà ó jẹ́ bí 11,165,760,572.34 tẹ bá wá ro 21 billion èyí tí ìjọba ìpínlẹ̀ gbà mọ́ gbogbo àwọn owó yìí tí gbogbo àwọn owó yìí ìjọba àbílẹ̀ pẹ̀lú owó ìjọba àbílẹ̀ 18 ti bẹ̀ ní orílẹ̀-èdè yìí owó tí wọ́n gbà ó ti lé ní 32 billion nínú oṣù kẹfà ọdún. Ẹgbẹ́ wa bí yín léèrè ṣé ààrẹ ni ò ṣe nǹkan sí ìlú yín ni àbí àwọn gómìnà ìpínlẹ̀ àtàwọn alága àjọba àbílẹ̀ yín. Ẹ má máa blame ààrẹ fún gbogbo nǹkan ẹ wá di nǹkan dáadáa kó tó di pé ẹ máa blame ààrẹ. Àwọn owó bàtàbàtà tí gómìnà ìpínlẹ̀ Èkìtì títí Ondo gbà kí ni wọn kan tán fi ṣe. Bí ọ̀nà ń sí kí ni wọ́n fi ṣe ẹjẹ́ ká bèrè lọ́wọ́ wọn kí wọ́n dáàbò fún wa ṣe báwa ni wọ́n ní wọ́n ń ṣojú. A yí pé gómìnà kan sáwọ́ ká ní gómìnà a ní gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àfi yẹ ni pé àwa ló ń govern àwa èèyàn ló ń jẹ ọba lé lórí ta fi ń pè níjọba. Ẹjẹ́ bí àwọn gómìnà wa léèrè àwọn ni kẹ́ jẹ́ mú lọ́kòótọ́ àwọn ni ò náwó tíjọba fún wọn lọ́nà tó tọ́. Gbogbo owó tá à ń wí yìí ká sọ pé wọ́n gbà ńlá ńlá ńlá bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù tá à ń wí yìí
ko ti nkan owo ti won mu wole labele owo ri ti won gba ta won eyan won kaakiri adupo ti won gba kaakiri ni esen lodo awon loja pepepe ta si gbo pe awon loja ti o ba ti je pe nkan ti won fi taja o to 50 million won gbodo gba tax lori won awon tan gba kaakiri ni esen won o so yen o a shiro e ma o

Gómìnà wa pínlẹ̀ Ondo owó tẹ́ ń gbà bàtàbàtà ìjìnlẹ̀ fi ṣe. Ẹ wá ṣàlàyé fún wa nǹkan tẹ́ ń fi owó wọn ṣe. Nígbà tó jẹ́ pé nínú oṣù kẹfà lásán, ẹ ti gba owó tó lé ní 21 bílíọ̀nù náírà. Bẹ́ẹ̀ lẹ́ ń gbà lóṣooṣù.

wá. Torí ibẹ̀ la ń gbé, ibẹ̀ la ti ń jẹ, ibẹ̀ la ti ń mu. Bẹ́ bá ní kí ló kàn wá, ó kàn wá torí ibẹ̀ la ń gbé. Bẹ́ẹ̀ni gómìnà wa pínlẹ̀ Èkìtì, gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo yín ni mò ń pè kí lẹ̀ ń fowó bàtàbàtà tí Tinubu fún yín ṣe. Owó tí wọ́n yọ lórí owó epo, wọ́n pa kún, wọ́n kò fún yín pé kẹ́ lè fi tútùlù ṣe, ẹ ṣe é.

so gbogbo awon kan ti mo so ye wo e wo awon ileko giga awon ileko fasiti to je ti joba ipinle Ondo mete ta tin be Ondo state won be ni strike ni si o e gba 32 billion to le ninu osu kefa awon ileko te da sile te mo pa agbara yo ka te gbe kale te mo pe owo yo ni gba te mo pe owo yo ni ka se da won le awon oluko be yanse lodi ni nsin o wo sise la awon ileko fasiti meta ta o adekunle ajase ni gba ni akugba olusegun agagun lokiti pupa medical college nbe ni Odo awon oluko won yanse lodi o ẹsìn gbogbo bàtà bàtà wọ̀nyí ẹ̀rí nǹkan fi ṣe sí i ṣèjọ tó bá jọmọ yín ni lọ àwọn iléèwé yẹn ṣe nǹkan tẹ́ ń ṣe yìí ni àbí torí pé rò pé kò kàn yín gómìnà wa ni àti wa à ń bá yín wí ẹ̀yìn là ń sọ̀rọ̀ sí ní ìsìn a mọ̀ pé tó bá yá ní ìsìn ẹ gbé fóònù ẹ tún máa pè pé wọ́n ń bu yín ìpàkọ́ nípàkọ́ la rí o ẹlẹ́ni nírí tẹ́ni o a rí pàkọ́ yín la fi sọ ẹ bá wa tún ṣe kì í ṣe pé àbúyín kẹ lè tún ṣe ni o bó ṣe pòwe kẹ lẹ́ẹ̀kan mo ní pọ̀tọ̀pọ̀tọ̀ tábà náà pọ̀ pa ẹni bá tábà kó lọ tún bẹ̀ ṣe ni àlèwọ́ mọ̀ bínú. bá kúkú wí á kú bá wí á rọrùn ó bẹ́tẹ̀ ká kúkú wí ká rọrùn àbí ká gbé ayé à ń sòdodo fún yín pé kẹ gbọ́ owó tẹ̀ ń gbà ẹ̀nà fáwọn aráàlú ẹ má darí owó ìsibomi o torí wọn ni o a fẹ́ràn yín a sì fẹ́ kẹ́ ẹ jẹ́wọ́ ẹ má kan tí yóò bá gbé ní wọ poison ni o owó tán fún ara aráàlú pé kẹ́ máa tún ṣe pẹ̀lú gbogbo owó bitibiti tá ń gbà wọ̀nyí IGR yóò sí mbẹ́ o eléyìí tá lẹ́ ẹgbà yẹn o oil derivation sí mbẹ́ o ẹ ṣáà ń gba ẹ ń kó dàsápò ọ̀tá fàsókè yìí ló borí ni o bọ́ba ayé ò bá rí tọ̀run wò ó bẹ́ẹ̀ náà ni mo sọ fún tèkìtì gbogbo owó tẹ̀ ń gbà a fẹ́ rí i láàrin ìlú a fẹ́ kẹ́ ẹ fi túnṣe ẹ má jẹ́ kí wọ́n máa blame àwọn aráàlú blame ààrẹ ni gbogbo nǹkan ẹ̀yin ò ní jáde láti defend ara yín ibi tẹ́ ẹ̀ náwó tí ààrẹ ń kó fún yín ibi tẹ́ ẹ̀ ná sí kárígbà rẹ kúkú lágbára ni ṣèbí ìbágbẹ́sẹ̀ lé local government àwọn allocation yìí ìbágbẹ́sẹ̀ lé bó tó fí ò fa àyè gbà á rule of law òfin lánà òfin ò fa àyè gbà á kárígbà àyè gbà ni ṣèbí ààrẹ yorùbá wa wá sí state láti máa ṣiṣẹ́ kọ̀ọ̀kan yàtọ̀ sáwọn iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń bá bẹ nípìnlẹ̀ à ń pè yín ní gómìnà wa tẹ̀sùnmọ́ wa ayédàtiwa gómìnà wa lẹ́kìtì oyèbánjí òdodo ọ̀rọ̀ ó máa ń gún ni bí ẹ̀gún ni o gbogbo ilé ìtawí a fẹ́ kí ẹ lè tún ẹ̀yìn ara yín ṣe ni o mélòó àwọn gómìnà tó ti lọ tá àrántí mọ́ mélòó àwọn tó ti lọ tá sí rántí dòní súnmọ́ ni làágbọ̀n ṣe ni o ẹ̀yàn gbẹ́kẹ̀rẹ̀ ìgbàyì tó pọ̀ ẹ wà àmọ̀yìn tẹ́lẹ̀ o gómìnà ayédàtiwa àmọ̀yìn gómìnà wa oyè bá ń jẹ́ àmọ̀ yẹ́ ẹ̀yìn lẹ gbéra yín síta tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣiṣẹ́ fún wa ẹlẹ́fẹ́ ṣiṣẹ́ fún wa náà sì gbà á dìbò fún yín pé kẹ́ wọlé bàbá wa ríbi tẹ́ ẹ kù sí a gbúdọ̀ sọ ẹ má sọ pé rédíò àdàbà ó ní kò jẹ́ kí ẹgbẹ́ kan wọlé ó ní kò jẹ́ kí ni kẹ́gbẹ́ olóyè kẹta ẹ̀ sọ kiri nù rédíò àdàbà ó sòótọ́ fún yín bá a bá sòótọ́ fún yín tí bá a bá gbọ́ déédéé bá a bá sòótọ́ fún yín tí a bá sì gbọ́ ó tán náà nù.

bó ṣe tẹ bá ṣe lẹgbà lérè pátápátá o gbogbo ẹyin gómìnà wa nílẹ yorùbá lẹkọọ lọsùn lọgùn lẹkìtì londo gbogbo ẹyin gómìnà wa ní kogi ní kwara tẹ wà nítòsí wa bí ẹ má rò pé gbogbo owó tí wọn kó fún yín ẹjẹ gbé ni ẹ kó sápò àpò yín yóò yá o àpò tẹ kó sí yóò yá because owó aráàlú ni wọn fún yín sálárì tí yín bẹ tí ò bá tẹ yín lọrùn kí ló dé tẹ contest yàtọ̀ sí sálárì tẹ́ ń gba ṣe mọ́yé tẹ́ ń gba ní security vote lẹ́nu ọjọ́ mẹ́ta yàtọ̀ sí allocation yóò níye owó tíjọba àpapọ̀ tún fún yín nípínlẹ̀ ondo nípa àwọn iṣẹ́ kan gbígbà fi ṣe billions náà ni ẹ jáde kẹwàá sọ bíi tẹ́ ẹ fi nǹkan tẹ́ ẹ ń ṣe pẹ̀lú owó náà ẹ já mọ́ ọ̀nà báyìí ni mo ṣe iye báyìí ni mo ná lé lórí afárá odò mélòó ni mo ṣe iye báyìí ni mo ná lé lórí iná ìlú ni mo ṣe iye báyìí ni mo ná lé lórí ṣùgbọ́n ẹ̀ nílé jáde torí pé mo fẹ́ ìdílé kan sọ. ẹ̀yin gómìnà wa lẹ́kìtì londo lọ́sùn kọ́dà lọ́yọ̀ọ́ ní kwara ní kogi ẹ jáde ẹ sọ bíi tí owó bíi ti bàǹtà bàǹtà bàǹtà owó tí ó jẹ́ pé ó lè bẹ̀ṣù ló ó lè ta àbá kí ló náà pé òṣì àbá lẹ́rù owó tí ó ba òṣì lẹ́rù tí wọ́n fún yín wọ̀nyí bíi tẹ́ ẹ̀ ná sí ẹ lọ sáwọn primary school wa kò ṣe rí ẹ lọ sáwọn ilé ìwòsàn wa kò ṣe rí kọ́dà igbó ti gbọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn àwọn ilé ìwòsàn ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ kùkú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn ni òró ṣiṣẹ́ tí ó ṣiṣẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ lè wé tí wọn ò ní tíṣà ẹ sì gbowó wọ̀nyí ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ ń gbowó wọ̀nyí ẹ̀bẹ̀rù ọjọ́ kẹyìn ẹ ń gbowó wọ̀nyí ẹ̀bẹ̀rù ọjọ́ tẹ́ pàjúdé tẹ́ nílé làmọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá bẹ̀rù àwọn èèyàn àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí o ẹ pọ̀ bó ti wù kó rí ẹ pọ̀ bẹ́ẹ̀ bá kówó àwọn aráàlú jẹ́ kí n ṣèpè owó tẹ ẹ kẹ́ẹ̀ fi ṣọ̀nà tẹ́ ẹ ṣọ̀nà táwọn èèyàn láksidẹ̀ǹ bẹ̀tẹ̀ kú gbogbo ọrùn yín làwọn tó kú wa o owó tó yẹ kẹ́ẹ̀ fi rògùn sọ́spítù kẹ́ẹ̀ fi gba dókítà síbẹ̀ tẹ́ ẹ gba dókítà síbẹ̀ táwọn kú bẹ̀ ọrùn yín náà ló wà ògiri iléèwé tó yà pọ́nmọ́ iléèwé ọrùn yín ló wà gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ ṣe táburú ṣẹlẹ̀ ń bẹ̀ ọrùn yín ló wà o.

0: ọ̀rọ̀ ọlọ́mọ ilé ti jẹ́ o ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ yóò sọ lọ́jọ́ alẹ́ o. O ní kúkú ṣe pé ṣùgbọ́n owó tẹ̀ ń kó jẹ tẹ̀ ń kó sápò owó òlu tó yẹ kẹ́ fi ṣọ̀nà kẹ́ fi ṣe sápò bẹ́ẹ̀ bá fi tọ́mọ ọmọ náà ò ní lálùbáríkà o. Ìpè kọ́ o bẹ́ẹ̀ fi kọ́ lé ilé ìwò wo o.
1: Ìwíwí wọn làwọn kò ní mọ́.
2: Ọ̀rọ̀ lọ
0: mọ ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ fi rọkọ̀ accident ó ṣẹlẹ̀. Ìpè kọ́ o.
2: Ọ̀rọ̀ lọ mọ
0: ẹ̀jẹ̀. Torí pé àwọn ọmọ èèyàn kan náà ní kú yìí.
1: Bẹ́ẹ̀
0: láàánú. Gbogbo ẹ̀yin gómìnà mo bá sọ̀rọ̀ o. Àwọn ọmọ ẹnìkan náà ló kú láìtọ́jọ́ wọ̀nyí láwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe. Ọmọ ẹnìkan ni tó bá jọmọ yín ṣẹ́yìn náà lè gbà inú yóò dùn.
1: Yóò
0: kúkú ní ṣe pé ṣùgbọ́n owó téèyàn bá kójọ lọ́nà ẹ̀rú. Àìsàn ni irú ẹni bẹ́ẹ̀ ó fi wo. Èpè kọ́ o. Ẹ ti ṣe ọwọ́ yín. Láti ẹ̀tọ́ pátápátá ni o. Ẹ ti ṣe ọwọ́ yín lọ́sàn-án. Ilé ìtẹ̀ṣe lóru ẹ jẹ́. Ilé ìtẹ̀ṣe nígbọ̀kọ̀ ẹ jẹ́. Ilé ìtẹ̀ṣe ní gbangba gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́jẹ tèrè tèrè ni o. Torí yóò ní interest. Ẹ má parọ́ má rẹ̀ má rẹ̀ ń ṣojú ṣe fáwọn àpínlẹ̀ yín o. Ẹ̀yin èèyàn wa ẹ̀yin aráàlú. Tinubu ṣojúṣe fáwọn gómìnà wa o. Wọ́n ṣe fáwọn ìjọba àbílẹ̀ o. Bẹ́ẹ̀ bá fẹ́ bí wọ́n lè rẹ̀ bí àwọn gómìnà yín. Àwọn ni wọ́n ṣe yín bí wọ́n ṣe ń ṣe yín o. Owó tí wọ́n gbé kalẹ̀ fún iṣẹ́ àgbẹ̀ àwọn kan èlò tíjọba àpapọ̀ ń kó wá sáwọn ìpínlẹ̀ fáwọn àgbẹ̀ kí ni wọ́n fi ṣe. Ẹbí wọn o ẹbí wọn léèrè. Àwọn tí ń bẹ́ ń dẹ́ ẹ̀ yóò kúkú kuta náà ni. Ẹ̀wọ̀n ìrẹsì tí wọ́n ní palliative tí wọ́n ń kó wá wọ́n ó tún ta àwọn tí ń ta náà ó tún rì báàgì. Ẹ jíṣẹ́ ọwọ́ yín tèrè tèrè tọ̀sán tòru o. Gbogbo owó òlu gbogbo owó wa tẹ́ ń kódà sápò tẹ́ rò pé fi tọ́mọ. Bẹ́ẹ̀ bá fi tọ́mọ tán ọmọ náà ò ní níṣẹ́.
1: Ìbájẹ́ ká pàmò
0: rẹ̀. Bẹ́ẹ̀ fi tọ́mọ tán bẹ́ẹ̀ lẹ́ fi dáṣẹ́ fún iṣẹ́ náà ò ní lérè. Ìpè kọ́ o. Àdúrà ni o. Bẹ́ẹ̀ bá wá fẹ́ kí iṣẹ́ yín ó lérè. Tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ yín ó lálùbáríkà. Tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ yín ó ṣiṣẹ́. Gbogbo nǹkan tí mo wí yẹn tẹ́ ẹ fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ sí yín. Ẹ ṣe dáadáa sáwọn aráàlú o. Àwọn ọmọdé ń bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ń bẹ́ẹ̀ àwọn ọkùnrin ń bẹ́ẹ̀ àwọn obìnrin ń bẹ́ẹ̀ láàrin ìlú o. Àwọn àgbàlagbà ń bẹ́ẹ̀ o. Tó jẹ́ pé nǹkan tí wọ́n bá ti wí yóò rí bẹ́ẹ̀ ni. Kí ló dé ẹ yí pàpadà. Sórí ọba láàánú aláforíjì lọ ọlọ́run o. Ọlọ́run sọ nínú Kùránì ó ní Láhà gàfóró rọ̀yé. Òun lọ́ba láàánú tí ń kẹ́ni tí ó sì tún foríjì ni lẹ́yìn ìgbà tó bá kẹ́ tó bá foríjì tán yóò kẹ́. Bẹ́ẹ̀ bá ronúpìwàdà ní ìsìn. Àárò tẹ̀yìn mọ́ torí ó pẹ́síbù kẹ́ má ríbi tẹ́ kó tẹ̀yìn sí mọ́. Ṣùgbọ́n àwọn tẹ̀ ń gbà ní ìsìn ẹ lò ó dáadáa. Ṣé ẹ bá fẹ́ kí nǹkan tí mo sọ yẹn ó ṣe léyìn lórí ni o gbogbo ẹ̀yin gómìnà. Londo Lekiti Lọ́sun Lọ́yọ̀ọ́ ní Kogi ní Kwara Logun àti gbogbo àwọn ilẹ̀ Yorùbá pátápátá po. Aṣáájú ni wá tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá náà kí ló dé tá a bá fẹ́ bèrè yìí. Ọwọ́ yín ni owó lọ́wọ́ àwọn ilẹ̀ ọwọ́ yín ló yẹ ká ti béèrè o. Àbọ̀ ọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi o. Mo ti sọ̀ kó tò níná ẹni tó bá bà ibi tó bá ti bà yẹn ẹ̀fòróró òtura abẹ kẹsì yíwà yín padà. Mo sọ tò níná o. Mo wí tèmi o. Ọba kẹyìn mọ́kọrin o. Àgùntàn tó bá fojú dí ìwé àgbò tójú tẹnu rẹ̀ ní òkú fẹ́ jẹ o. 08162108162519991 08162519991 Sábà tẹ́ fi dá sétò lónìí tó. Ẹjẹ́ mẹ́nu dúró bí iná tó bá tún lọ́jọ́ mẹ́jọ á tún máa gbé nǹkan ìbí yẹ̀wò.
3: Ẹ̀lú ẹ̀kárọ̀
0: orúkọ yín o.
3: Abayomi Oyelesi latolokan agida akuku lagbara Olorun Olo akuku ko sunu awon loselu wa a ko n paru are ni are ni alawo to lo soju wa lori sirisi ala assembly ani rep senator ani minister ani governor to lo soju wa ko se doko are pelu gogo won yen e wo nsi adupa bo ti mo tin paru ti o sina ladugo olokun mo ministry mo gogo ari gidi a nino a lona ko so mi ọpọlọpọ ojo to tun ojo tura to tun ro fun wa agbe akọ be ijọba apapọ ni won ba wa ru be ijọba ibile o saanu wa o lagba olo saanu wo ile de wa are wa de ba layo o
0: ami o 08162519991 08162519991 hello
4: hello e karo
0: e karo oruko yin
4: ada fun yin e kwito
0: oruko yin o
4: oruko mi ni ojo ajiro moke lati lo ka koko
0: an gbo yin o
4: ti n ba ti wa nu moto ti won ba ti n soro si arewa mo ma n so fun won e ma ma so pe are are are won kowo fun awon gomina wa won kowo fun awon ijoba wa kini won fi owo yen nse ti won o ni beru olohun ni pe ojo kan a ma ku ni nigba ta awon kan wa ni gboro to je pe won o ri ounjeje won de n kowo yen wa lati Abuja e de n gba e de n ku sapo ni a o kakoko bi ba gbogbo ona wa parapata lo ti yawo titi to je pe ko si bi kokon parapata to da ni ona ko so mi ko si no ko si kokon ta le so pe a le ri je nipa oro ijoba a de ndibo ni bi won de n gba owo won de n ko sapo ah ori wa oni gbebode o e ku to sa
0: ajiro moke lati o kakoko ese 08162519991
4: o ti wale
0: hello ti wale oya oruko yin
4: hello oruko baba
0: oruko yin o
4: oruko mi ni oluwa kaode ajala lati ilu ore
0: oluwa kaode ajala ngbo yin o
4: e se yo dara fun yin o
0: ami o
4: olorun ba wa ko se an gomina wa nu o
0: ami o
4: olorun da kun ko yi won lokan pada tori o bi mo se ngbo o ya mi lenu o bi olorun ti nbe temi nbe ogun are wa yo tun se mi o
0: ami o
4: ese
0: ese o oluwa kayode ajala nlo re opolopo awon eyan wa ni o mo powo to to beyen wo awon ipe
4: baba ah eyin o mo pe owo nla nla ba jade ki ki seke o
0: gbogbo owo yen na se fun won sugba are la ma paru awa ara ilu
4: asiko lagba asiko lagbaja
0: 08162 ese o jare oluwa kayode ajala 08162519991 hello
5: hello e karo be
0: e karo oruko yin o
5: ko se segun lati lowo
0: segun lati owa ngbo yin o
5: ni station kan laaro yi o ya mi lenu pe won ni ni commissioner for education Londo state mo gba ni station yeyan to to analyze bi ti o ni commissioner for education ni ko mo nkan to sele lakoba ko mo nkan to sele ni okitipopa to ndo ni commissioner for education o ni gbogbo kan won under governor Londo state ni igbori ni state wa so ki la so ni pe ki baba ijo gbogbo wa lo 18 0 18 0 ko se be fun wa ko reciprocate e fun gbogbo wa segun lati lowo ese
0: ese gbogbo awon local government na ni won fun lowo awa ma ti Ondo state gbogbo gbogbo e ni ijoba apapo fun lowo lososu billion na ti ni 08162519991 hello
6: hello
0: hello e karo
6: Ekaro.
0: Oruko yin o.
6: Oruko mi Damilola Akomoleyin.
0: Damilola Akomoleyin agbo yin o.
6: Yes, lati ilu Larado, wo ni mo n gbe so mo di lati Lara ni.
0: Okay.
6: Ti mo gbo iru ikan te se.
0: Okay, sure.
6: Se ibo se so e. Se ra awon gogunna yin awon ni won ko ti wahala won. Se understand?
0: Oruko yin.
6: E won ro je ki so be ni wori se ba ri nkan ti ma ni yen lowo. E lo pe no try. O try. Won se fly over kakri ona ni lu lo se so e je ka ma ba won soro kon ma gbo ze won ti se pe the president be ti soro president mata ni soro president mata ra ra me ma ni try e wo so bi yen o ti bi awon lo se e fun big money lo ko se every state so en ko ti mo ko fe so ni e
0: se o da mi lola ko ma leyin e se o
6: yes
0: 08162519991 08162519991
7: Ekaro
0: Oruko yin o
7: orúkọ mi ni Sunday Pikolo láti Moyi.
0: Sunday Pikolo, a gbọ́ yín o.
7: Gbogbo iṣẹ́ tí Ààrẹ Bọ́lá ṣe, tí wọ́n bá jẹ́ kó yọ, kó wọlé lẹ́ẹ̀kejì, àwọn gómìnà wa ni. Gbogbo ẹ̀wà látọwọ́ àwọn gbogbo àwọn gómìnà. Ẹ ṣe.
0: Ẹ ṣe Sunday Pikolo láti Moru, ẹ ṣe o. 08162519991 Hello. Ẹ káàárọ̀ orúkọ yín o. Ẹ orúkọ yín. Ìyá.
8: Ìyá mẹ́ta láti Ìfọ̀nà.
0: Ìyá mẹ́ta gbọ́ yín o.
8: Ṣé ẹ ní gbogbo tó ṣẹlẹ̀ àkànjú ẹbí rẹ̀ bí pẹ́sẹ́ǹtì? Kì í ṣe ẹbí pẹ́sẹ́ǹtì torí rẹ̀ náà ni wọ́n fi mú pásẹ̀t. Gbogbo ẹ̀ lóríṣiríṣi local government wà. Ó sá ní àwọn tí wọ́n wà nẹ́tẹ̀. Irú gbogbo ọ̀dọ̀ ìwà Lẹ́kìtì ni àìmọye irú rẹ̀ ló wà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá ti ń dé sọ́wọ́ wọn, àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ti ń ṣe. Kì í ṣe ẹ̀bi president rárá. Kò sáré wá máa wọnú ilé ẹnì kọ̀ọ̀kan láti mọ tàbí kọ́ wọnú ilé ẹnì kọ̀ọ̀kan láti wá máa gbò kí èsì oríṣiríṣi. Àwọn tá a yàn sípò yẹn ni kọ́lọ̀ wọn gbà wà lọ́wọ́ wọn. Ká mọ́ jà lájẹmúra.
0: Àmì ẹ ṣeun ìyá mẹ́ta látẹ̀fọn aláàyè. Ẹ ṣe o. Kọ́lọ̀ gbà wà lọ́wọ́ wọn. Hello.
9: Hello.
0: Hello orúkọ yín.
9: Hello Akunyalẹ Kaikwe.
0: Ẹ ṣe orúkọ yín o.
9: Mami Glory ló sọ̀rọ̀ látàjọ wa àkókò.
0: Mami Glory à ń gbọ́ yín o.
9: Ọ̀rọ̀ gidi lẹ ti ń bá wa sọ látàárọ̀. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe.
0: Àmì.
9: Torí ọ̀rọ̀ yìí tó bá yẹ pé ó ń jáde káàkiri bẹ́ẹ̀. Àwọn olóṣèlú àwọn àti ṣàtúnṣe látẹ̀yìnwá. Ẹ̀mí ìgbọ́ àtàyà ìgbà tí Ọlọ́run á dẹ̀ fọlúkálukú wọ. Ẹ wo ilé ìwé bíi mẹ́ta kan báyìí. Wọ́n daṣẹ́ lẹ̀ àwọn ọmọ wà lé. Ilé yunifásitì wa ẹ wà kùgbà ẹ wo mi méjì tó kù ìsìsẹ́nu. Wọn ò sanwó àwọn olùkọ́ yẹn àwọn asùn bẹ̀ wọ́n daṣẹ́ lẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá wa Tinubu ti ní ká lọ máa hóòlù àwọn gómìnà wa ní responsible for nǹkan tó bá ṣẹlẹ̀ ní stéètì wa. Wọ́n dẹ̀ ń ju owó sí stéètì àdẹ̀ rí. Ẹ wo owó ìfẹ̀yìntì àwọn bàbá wọ̀nyí àti ìyá. Wọ́n jìyàjìyàjì àgbọ́nìsì kan báyìí tó ṣẹlẹ̀ Lẹ́kọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta nínú ọ̀sẹ̀ yìí. Àwọn bàbá tó ti fẹ̀yìntì àti ìyá tó ti fẹ̀yìntì. Wọ́n ṣèfẹ̀hónú wọn. Àwọn ọlọ́pàá tún lọ yu tajútajú sí wọn. Ìjọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìjọ ó dìdí ká bàbá wọn ṣe ìfẹ̀hónú wọn kan tó sanwó wọn. Àwọn tó ti ṣiṣẹ́ for good 35 years. Kó rí ẹ̀tọ́ wọn gbà láti fi jẹ́ èèyàn láyé wọn fún wọn. Wọ́n dẹ̀ fi owó sí gómìnà. Gómìnà wọn dẹ̀ fi owó wọ̀nyẹn sí ibi tó tọ́ àti ibi tó yẹ. Wọn lọ síbẹ̀. Flyover lọ́tún lọ́sì. Ṣé gbogbo wa là ń gun flyover ni? Gbogbo kọ̀rọ̀kọ́dù àkókò báyọ̀ ọ̀nà ibẹ̀ ò dáa. Wọn ò bá wa dá sí. Kọ́lọ́run gbà wá o.
0: Ẹ ṣe o, ẹ ṣe o, Mami Glory látàjọ wa. Ẹ ṣe 08162519991. 08162519991. Hello.
10: Hello, ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ orúkọ yín o.
10: Ọ̀rọ̀ ṣe ni wò ló sàn láti ẹ̀dọ́ stage.
0: Ọ̀rọ̀ ṣe ni wò à ń gbọ́ yín o.
10: Ẹ ṣe gan sà. Ẹ rí àdúrà sẹ́yìn ṣe fún wọn yẹn. Àmì lè ní kàn ṣe sẹ́ni nígbà rẹ̀ yìí. Because gbogbo tó ń ṣe nísìnyí àwọn gan tó ń ṣe kan tó ń ṣe bí wọn ni wọn mọ. So ìkọ́ tó bá gbè sílẹ̀ fún ọba jèrè ẹ̀ ọmọ wọn ọbọ wa jèrè lágbára náà lágbára ẹ̀jẹ̀ jésù. Onítọ́ ara wọn.
0: Ẹ ṣeun.
10: Ẹ ṣe gan sa.
0: Ẹ jẹ́ wọn ọjọ́ ṣe ni wò láti Edo State. Ẹ ṣeun. 08162519991. 08162519991. Hello.
11: Hello.
0: Orúkọ yín o.
11: Ọ̀dẹ Adé ló ń sọ̀rọ̀ láti ọjà lókè àrò.
0: Adé.
11: Orí Adé.
0: Orí Adé.
11: Láti ọjà lóró.
0: À ń gbọ́ yín
11: orí Adé. Ní òkè àrò.
0: À ń gbọ́ yín
11: orí. Ẹ máa kó ìtàn láwọn pẹ̀lú nísà o.
0: Àmì.
11: Mo kàn fẹ́ rọ ìjọba ìpínlẹ̀ Ondo State. Gbogbo kọ̀ǹdùkọ́dù Ondo State kọ́ọ̀dù ọkọ̀ bá wa ṣe. Ó dẹ̀ rọ̀ wọ́n láti jẹ́ kí ọkàn wa balẹ̀ ní ìpínlẹ̀ Ondo State lórí ètò ààbò. Kọ́ dẹ̀ rọ àṣà àwọn aláàbò wa lágbára. Gbogbo ìmùdùmùdù tí gbogbo bàbá wa Tinubu tó pín wá sí ìpínlẹ̀ Ondo State lórí pínká lè kí ọkàn wa lè balẹ̀ kọ́ pín oúnjẹ kí gbogbo ẹ̀ ìmùdùmùdù rẹ̀ kọ́ jẹ́ kó kárí ilé kárí oko. Ẹ kú ètò aláwọ̀ pẹ̀lú gbogbo wa. Ọ̀dẹ Adé ló sọ̀rọ̀ láti
0: ọjà ìṣẹ́ ìṣẹ́ lórí ọ̀rọ̀ ààbò owó tó tóbi tó pọ̀ ni wọ́n tún gbé fáwọn àpínlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta kí wọ́n lè mójútó ọ̀rọ̀ ààbò àti ìrìn 08162519991 àwọn aláàbò wa kí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ 08162519991 ẹ̀lọ́.
11: Ẹ
0: káàárọ̀ orúkọ yín.
11: Káàdé ló ń sọ̀rọ̀ láti ìkàlẹ̀.
0: Àgbọ̀ káàdé yí rédíò yín sísàlẹ̀.
12: ẹjọ mo fẹ ki won alaji
0: e tik
12: mo fẹ rin si baba ni
0: eyi radio yin si sale e ti si sale e ya mo gbo yin bayi
12: mo fẹ rin si baba ni seri o le de nigeria bayi nkan to gba mi pe e ba so baba ko fo owo ni ko fo owo ni ko ma ru tele gan ku ba je ni to ko gbe kan ibi ti olorun fe mu di akuku mi bebe iwo mo fe ko se nkan kan fun wa sere bi to pa ebi to pa won ya je won yi mo fe ko lo sina ka ebi to pa owo o bi bi aka bi to pa owo eto to se pa mo yi ko lo sibe ko lo mu bi 3 trillion naira ko se die si account everybody no dey na jai ko so pa on le mo ka everybody wa mo pe lo ti ta to dogo ni baba seto ni se pe ki se pe o seto ara ko to so o se le o na go eyan meji o se lu o awon to tu lu se popo o awon to ba je lo poju gbogbo awon to tu lu se to wa ni ipamo to ran so fun baba ìyàwó àjẹ́ ìgbé ìpínlẹ̀ ṣùgbọ́n àwọn tó ń bàlújẹ́ àwọn ló pọ̀ jù lákàtà bàbá ẹ bá mi sọ fún wọn ó ṣe nǹkan tí mo ní kò ṣe ṣé kí nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀ṣun ọlọ́gbọ́n lọ́lọ́dẹ o sí olùgbà ẹ̀yẹ ká fọgbọ́n ṣe.
0: ẹ ṣeun káyọ̀dé láti kà rẹ ẹ ṣe àti gbọ́ ọ̀rọ̀ yín pẹ̀lú ògo ọlọ́run àwọn náà ó gbọ́ eléyìí tá a kà Adé láti àfihàn àkókò.
13: Nísà.
0: Ọkà àgbọ̀ yín o.
13: Ẹ jọ àdúpẹ́ fún ìmọ̀ràn tẹ mú jáde láàárọ̀ yìí.
0: Ẹ ṣeun.
13: Ẹ tí a bá wo àwòkọ́ṣe gómìnà Èkìtì. Lẹ́kìtì. Ẹ káwọn gómìnà tó kù fún àwòkọ́ṣe ẹ̀. Ó lọ́kàlùkù kó tún ìlú ẹ̀ ṣe àwọn oníkọ́kọ́ ló ń ṣèjọba o àwa là ń ṣèjọba. Kún tó àgbégbé wa ṣe kí wọ́n fún wa lómi kí wọ́n fún wa nínú. Kún wà wòkọ́ ṣe gómìnà ìlú
0: ṣíbi
13: wọn fún àwòkọ́ ṣe torí ọ̀la.
0: Ẹ ṣeun Adé láti àfihàn àkókò ẹ ṣeun. 08106251991 08106251991 Nọ́mbà tẹ̀lé dá sí tó. Hello.
14: Hello, ẹ kú ètò sáwọ́.
0: Ẹ ṣe orúkọ yín.
14: Chaplain Olanisimi láti Ondo.
0: Captain.
14: Chaplain.
0: Chaplain, okay, a gbọ́ yín Chaplain.
14: Olanisimi, yes. Ẹjọ́ sáré sí gan. Mo kàn fẹ́ rọ ààrẹ ni. Kó sọ fún àwọn gómìnà wọn yẹn. Tábà ti gba location oṣooṣù yẹn. Káwọn kán máa ṣe àlàyé bí wọ́n ṣe ná àwọn owó wọn yẹn. Fún àwọn ará ìlú wọn, àwọn state wọn. Tí wọ́n ti dé ìjọba ìbílẹ̀ gan. Wà location tábà ti gbà níparí oṣooṣù. Kán máa ṣe media chat. Pẹ̀lú gómìnà pẹ̀lú àwọn stéètì wọn àbí pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọn iye báyìí ló wọlé o iye báyìí làwọn náà o ẹ̀rí minister of FCT minister kò lè ṣe kó mọ̀ ṣe media chat pẹ̀lú àwọn èèyàn Abuja FCT so káwọn ẹni gómìnà ìpínlẹ̀ náà kán máa ṣe sódà a lè máa mọ ibi tán bá ṣẹ́ dé àti bá ṣe gba owó àti bá ṣe ná owó náà ọlọ́run yóò ràn án lọ́wọ́ o.
0: ẹ ṣeun ẹ̀ẹ́dkan tá tí ó jẹ́ pé àwọn ọmọ bàbá àwọn oníròyìn sọ̀rọ̀ lóṣooṣù. Hello.
15: Hello.
0: Orúkọ yín. Orúkọ yín.
15: Elijah Moses. Yes, láti fún.
0: Àgbọ̀ yín o.
15: Àwọn ará ìlú máa nǹkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ó ní ọgbọ́n lọ́lọ́dẹ. Àwa ni ọlọ́dẹ ará ìlú. Ibo tó ń dìn láti tán dì fún àwọn APC. Àwọn ará ìlú tó jẹ́ lọ́dẹ yẹn kí ló dé ká lè di síbẹ̀ mí. Títí nínú ọ̀bá gbọ́ sọ fún wọn pé ìbò yìí kí ló dé tó wọ̀n wìn pé ló ń ṣe dáadáa kò ṣe dáadáa ó ń kọ́ fẹ́nìkan gbogbo wọn ń kó sápò ẹ ló ń ṣe dáadáa owó nìyẹn tí ò lè bẹ̀rẹ̀ lọ́wọ́ gbọ́ níbo lówó yìí wọ̀. Ẹ jẹ́ àwa lọ́dẹ ta wà láàrin ìlú ẹ jẹ́ ká dìbò síbẹ̀ mí fi ṣe dandan pé ó jẹ́ Yorùbá ìbàjẹ́ Igbo ló lè tún Nàìjíríà ṣe ẹ jẹ́ ká dìbò fún.
0: Elijah Moses láti
15: fún
0: ẹ ṣe ọ̀rọ̀ àwọn state governors láti sọ lónìí kì í ṣe àkàfi ọ̀rọ̀ ààrẹ ìwé ni torí pé ààrẹ ń kówó fún wọn owó tí wọ́n ń ná báwo náà ṣe ń ná ó yẹ ká béèrè lọ́wọ́ àwọn gómìnà wa ká béèrè bí wọ́n ti ń ná Hello.
16: Hello.
0: Oruko yin.
16: Hello.
0: Hello oruko yin.
16: Hello sir, engineer loko lati Ajegun.
0: Engineer loko anbo yin o.
16: Be mi na ko yoba.
0: E seun.
16: E se sir, awon government to ro gugu e to ro fun won. Se mo pe eyan ba wa njoba to ba ti daada. Se mo pe to o le try pe se go ko ku ti lo lakiji. Ibeni to ba ti ti daada nbe, e ri pe wa e no lo hu ti to je pe to fi le lo lakiji.
0: Ẹṣeun general ọkọ láti àjàgbà ẹṣe 08162519991 08162519991. Hello.
17: Hello.
0: Ẹkáàrọ̀ o.
17: Ẹkáàrọ̀ sà.
0: Orúkọ yìí o.
17: Báwọ̀ṣí tó confirm láti ìlú Ìfira.
0: À ń gbọ́yìn o, báwọ̀ṣí tó confirm.
17: Ọ̀gá ẹkúṣẹ́ létí ọ̀gá ẹkúṣẹ́.
0: Ẹṣeun.
17: Ọlọ́run ní gbòòrò lẹ́yìn yìí o.
0: Àmì.
17: Bẹ́ ẹ ṣe sọ fún wa, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, Ọlọ́run ní ba ọpọlọ yín jẹ́.
0: Àmì o.
17: So ẹ dàgbà. So ọ̀rọ̀ gidi lẹ sọ. Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ sọ yìí kì í lóòótọ́ kì í ṣe ààrẹ Tinubu nìkan ló wà lórí ìjọba yìí. Ìbáradìbò fún àwọn sẹ́nétọ̀, ìbáradìbò fún àwọn rẹ́pù, ìbáradìbò fún àwọn assembly. So yàrá máa sọ̀rọ̀ báyìí ní Tinubu Tinubu. So a ní àwọn sẹ́nétọ̀ jẹ́ pé ó lè gbé ọ̀rọ̀ aráàlú lọ́kàn. Orú apápá àrú ọ̀dọ̀ wa báyìí ní Ìfira báyìí. Ọ̀nà kan jáde sí àpò sí Ìfira. So ọ̀nà ẹ báyìí, wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà wọn ṣe ọ̀nà báyìí, ọ̀nà ti dá àbádán project. So gbogbo ara iṣẹ́ àwọn olùdí yẹn. Bíríjì kan wà ní ọ̀nà ìdógún sí ìpèsè tí ó yẹ pé àwọn rẹ́pù rẹ́pù àti ẹ̀dẹ̀dẹ̀ tó lè ṣe tí wọ́n ọ̀dẹ̀dá sí ọ̀rọ̀ bíríjì yẹn. So kì í ṣe ààrẹ àti gómìnà nìkan ló ní ọ̀rọ̀ gbogbo wọn ládìbò fún. So ẹ kó ètò báṣẹ́ láti
0: ṣe ìṣàlùfà. Ẹ ṣeun báṣẹ́ láti èlò fira, mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tí ẹ pè sórí ètò lónìí. Àbáyọ̀mí Oyelesi láti Agiriri Àkókó, Òjò Ajírọ̀mọkẹ́ Látọ̀ka Àkókó, Olúwakọ̀yọ̀dé Àjàlá Látọ̀rẹ̀, Ṣẹ́gun Látọ̀wọ̀, Damilọ́lá Akọmọlẹ́yìn láti Lára, Sunday Pikolo láti Mòrú, Ìyá Mẹ́ta Látẹ̀fà Láàyè, Mọ̀mí Glory láti Àjọwá, Ọ̀rọ̀ṣẹ́niwò láti Edo State, Orí Adé láti Ìlọ́rọ̀ Àkúrẹ́, Káyọ̀dé láti Ìkàrẹ́, Adé láti Àfíà Àkókò, Ṣàtọ̀ Ẹlálùsì láti Òǹdó, Elijah Moses láti Fáńjìnà Lọ́kọ̀ látàjàgbà, Báwọ̀ṣí tó confirm láti Fira. Ọlá ọjọ́ mẹ́jọ ní kẹjẹ ká tún pàdé lórí ètò òkọ̀rọ̀ títí dọ́jọ́ náà mẹ́jọ náà. Adéyẹmí làwọn lókè pé Ọlọ́run wọ ọmọ yín, God bless Nigeria.

0: kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
0: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò mo ṣe mọ pé kò lè mú ọkàn lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ dàtọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mixo kọrọjọ gbogun bile tawọn okunrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kale lọna ti gbalode 24/7 Abba Mixo ko lọ ti nu rara o kagbo ẹyìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ara dánù lọgọ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún lólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ̀lúgbà ó dá alágbó ara 24/7 Abba Mixo láti jẹ alágbàtà jákèjádò lẹ nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
2: Mo fẹ́ ta ire, mo fẹ́ ta ire, ẹ̀mí bí mo gbére kò mí o, mo fẹ́ ta ire.
3: Ó yá gbogbo ènìyàn ẹ já lọ bá Jésù pàdé o nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀bún Àdún tóṣù kẹsàn jì máa lágbára púpọ̀ àkòrí rẹ̀ ni èmi yóò ṣe ohun tuntun Àìsáyà orí 43 ẹsẹ̀ 19 ọjọ́ Friday 11 sí Sunday 13 oṣù kẹsàn ọdún yìí ló máa wáyé ní Mercy Camp kilomita 18 Ibadan Ife Expressway Osengere Ibadan nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Friday àti Saturday ìpàdé àdúrà máa wáyé láago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán àago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ títí mọ́jú àti ṣọ́ọ̀rù tó máa bẹ̀rẹ̀ láago méjìlá òru ọjọ́ Sunday àago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ ni o ìránṣẹ́ ọlọ́run alàyè Prophet Abel Taiwo Ojo ni Ọlọ́run máa lò àtàwọn ikọ̀ àtìríjú Ọlọ́run mi kẹ́ ẹ wá gbọ́ o ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ fún gbogbo ènìyàn láti ìlú Àkúrẹ́ iwájú Bank of Agriculture tó wà lálágbá Àkúrẹ́ ni ó ti máa gbé gbogbo èèyàn nọ́mbà tẹ́ ẹ máa pèrè o fún ìbéèrè àbí àlàyé 09029656110 Jésù dúró dé ọ̀nbẹ́.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́ sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
5: Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
4: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
5: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí ẹ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ tún kó dé báyìí.
5: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
4: Èló ni àwọn solar system yìí.
5: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
4: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
5: Bẹ́ẹ̀ni.
4: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
5: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
5: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
5: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tá a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láàlẹ́ àwọn ilé tó lè gbé pọ́ǹpì máṣínì pẹ̀lú.
4: Láìṣe náà nẹ́pà.
5: Ara o.
4: Lọ́dọ̀ yín báyìí.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: Ẹni tó bá ní ìdí solar freezer.
5: Bẹ́ẹ̀ni.
4: Ó wà lọ́dọ̀ yín.
5: Ó wà nílé iṣẹ́ wa.
4: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín.
5: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé teba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin e kan soda ke wo awo si yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout teba ti soda e si ma ri yellow building yen go civic building e si ma ri be gangan la fi kale si ni ilu awo I want DSTV Go TV office. To wani adjacent pa Jashin house. Legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni Ilu Owo. Office wa to wani kare wani DSTV office. A-frames Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Ikare Akoko.
6: Ero bani soro tawon eyan le pe si nko.
5: Ero bani soro wa ni 081 01 01 01 04 04 28 28 04 04.
6: Ya tun mule kan si
5: 081 01 01 01 04 04 28 28 04 04.
6: Asiko re ti to lati je gbadun to po repete ma je kan fani eleyi o fu oru
7: wepa
6: signal sen nigeria limited tun gbara mi ide won fo ba le lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to nya kilala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu signal strength solar tun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemoketi bere ni le ise signal send nigeria limited baba nbadi be ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal send nigeria limited ni o to tenu bepo won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba ajashin house oke ogun owo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 081 01 04 2804.
8: Toy yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
9: e to igbeyawo laye
10: ejowo eduro na jare
11: ah ki lo sele
10: ki won to so wa po nje o ranti pe o sele ri television fun mi fridge nko ero foso ki nja le wa ma fowo foso nle en 2026
8: eh ni tuto
10: ka ja so pe o ti ran won abi
8: kan lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
11: ewo lo tun je cdk bayi
8: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
10: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
8: ah lati osu to koja ni mo ti ra won
10: oluse agutan e so wa po
8: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
12: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado-Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
13: Ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na bayo je aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogulugo de tun fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to njo mo idalenu igbo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
14: mo ki gbogbo eti to n gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
15: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te o n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nule ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
14: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
15: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sorun wákàtí kan àbọ̀rùn wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ń gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbọ̀hún náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ese babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o se bu o 64 60 64 19 o se mu o 64 60 64 19
14: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
15: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o se mu o 64 60 64 19 o se mu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rinrin ogójì ìṣẹjú a lè rin ọgọta ìṣẹjú a lè rin látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láàánú ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹyìn ní ọwọ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tán láwọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti.

0: 64 60 64 19. Bẹ́ẹ̀ lẹ lomi yọ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19. Àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó ń fi wí àtẹgò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.
3: Books check, uniform check, school bag check, and born pizza.
4: Mo ń gbádùn àdàbà.
3: It's back to school season, and with born pizza 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any born pizza jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Born pizza, prepare them to win every day. Offer valid while stocks last.
6: Life is exciting on Adaba FM.
7: Tó kábíyèsí ọba àdáni wáyé olórúkọ ńlá olóríkè ńlá àbùkù gbàgádà ọba tí kò láfiwé ọba tí ò láfijọ olóríkọ ńlá olóríkè ńlá ọlọ́run ńlá ọba tó lọ kẹrin kése agbógbón tirigbón tó relé ọlọ́gbón kó ogun ọlọ́gbón kó dà sínú àgbógbón wọ́n gbọ̀n wò káyọ̀ kan ní ká gbọ́tọ̀lọ́gbọ́n tọ̀lọ́gbọ́n sá kíjokíjo. Ó wá ń bèrè lọ́wọ́ àwọn lọ́gbọ́kún bọlọ́gbọ́ yẹn lọ́gbọ́ wà nígbà tágbọ́n tẹ̀yìn lọ́gbọ́n ọba mi gbọ́jọ́gbọ́jọ́ ìbẹ̀rù tí dé sí mi bí òtútù. Mo kí gbogbo yín káàkiri gun mẹ́rin àgbáyé ò pe ẹ̀tùkù dédé àsìkò yìí. A kú gbìyànjú a kú kóleda tí gbogbo wa ń bá kiri. A kú kìràkìtà tí ò dọ́là ká sì ṣe bí ẹrú tí ò dá nǹkan fún ni. Ènìyàn ní pínṣẹ́ adani wáyé nìkan ló ń pàlò bàríkà. Gbogbo ẹnu iṣẹ́ tẹ wà tẹ fi ń gbètò yìí. Iṣẹ́ yìí ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Ẹ ní káwọ́ sórí kẹ́ ẹ tó wọlé. Ẹ ní tẹra mọ́rin kẹ́ ẹ tó jáde. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Àtẹ̀yìn àtàwọn ọmọ yín gbogbo bí tẹ́ ẹ bá kọjú sí kẹ̀mọ́ oróore o. Gbogbo bí ẹ bá ń kẹ́yìn sí kẹ̀mọ́ oróore o. Àtọ̀tún àtòsí kẹ́ ẹ bá lànà pàdé. Ọ̀rọ̀ yín ò ní dojúrú o. Orí adìrẹ ò ní burú kó jẹ́yìn dúdú ọ̀rọ̀ yìí ò ní dojúrú. Wọ́n kí gbogbo yín pátá èyí tẹ wà nínú mọ́tò tẹ ń gbètò yìí. Wọ́n ní ọdẹ ilé ọdẹ oko igba taari ò ní jẹ́ wọ́n rìnà kura wọn ẹ̀ nípàdé ìbànújẹ́ o. Ìbànújẹ́ yìí ò sì ní kọlù yín ṣọ́ọ̀bù tẹ ti ń gbètò yìí kò ní jóná o. Ibi iṣẹ́ tó ti ń gbètò yìí ò ní dẹni àná ń bíṣẹ́ òun kò wá sí bó ṣe léwu kú gbogbo ọmọ kanjú tó láyé àní bá wọn kú báyìí. Ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ káàsán ẹ kú ọwọ́ lẹ́nu iṣẹ́ ẹ̀sìn mọ́ ìyáṣẹ́. Mo kí yín káàbọ̀ lórí àkànṣe ètò tí ẹ̀ láǹfààní láti máa gbọ́ lọ́sàn yìí nìkan ní alàlújá òmìnirìnlẹ̀ tó rìn jìnnà tó gbalẹ̀ ká ọta kálé ta kákó ìrìn tó hàn tí ọ̀dákẹ́ ó fẹ́ ká yóò mọ bí òun wà ní Adaba FM. Ẹjẹ́ ajá mọ̀ pé onírúurú ìpèníjà ló ń kojú àwọn ọmọ ẹ̀dá nínú ayé. Ẹni tí ò bá wá gbọ́n tí ò bá gbọ́n nípa ìpèníjà ẹnìkan irú wọn ni ó rò pé bóyá òun nìkan láyé ń ṣe jù. Wá gbọ́ mi yé o, nínú gbogbo ohun tó léwu kó lè mọ là kọjá nínú ayé. Èmi a mọ wí gbogbo ìgbà pé ká mọ rántí pé àárín la wà o. Èmi ò fẹ́ mọrú ìyà tó lè mọ jẹ́. Mi ò fẹ́ mọrú ìpọ́njú tó ń là kọjá. Ọ̀rẹ́ wa àárín ló wà o. Èmi ò fẹ́ mọrú owó tó ní o. Mi ò fẹ́ mọrú ọlá tó ní. Nínú ìrìn àjò ayé àárín ló wà o. Ẹ̀dá tó bá sọ pé oko bá bá òun ló pọ̀ jù bó bá dé tẹlòmíì yóò sì tún gánu kalẹ̀.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bíi Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọn yìí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ nínú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17B
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ijero street.
1: number 17B fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọládìjì lorúkọ mi tẹ́ ń

0: dínkù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Books, uniform, school fees.
5: Mattress?
6: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mooka.
5: Say no more.
4: Don't leave sleep out of the back to school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mooka students' mattresses today.
7: Sleep better, live better, Mooka.
8: Mooka, adding comfort to life since 1959.
9: Duro na kotora multivitamin yen be lo wara re nje o fun omo re ni asara lo re to pe

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ọ̀rẹ́ mi, a fún oríire. Àjọṣe wa ò ní bàjẹ́.
2: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
5: My guy, you say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
6: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí?
7: Talóti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
12: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Dove.
1: Mon badu adaba.
2: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى وقف الله وبعد ترى بيت الفوالد ومحمد sallallahu alaihi wa alihi wa sallam lawa ti tun kadara ni ola ni anu re ti tun ki amon pade ni lori itunu eto wa eto alhidaya ile ti nde se ti gboyin lati itako adaba iti pogba fm to kale si ni ilaramoke ni akura deyo ni omo yayin abu aimen alhasani o tun ti kale bayi wa yi o si la godo lati mo tuku itun eto wa mu to ati lawa ba subhanahu wa ta'ala gbede ita ti n lati iwase olawa ba nikala to jo ko fi sinu mizan ahsanati wa ko gba lọwọ wa ti awa ti a wi ti awa ti a gbọ yawma la yanfau malun wala banun illa man ata llaha biqalbin salim ayi olugbọ ninu ile ti a ba n fi ọkan ba ito lilọ a ń ṣàlàyé nípa àwọn ikọ̀ tí àwọn èèyàn pín sí nínú ìjọsìn ọlọ́run. A sọ̀rọ̀ wípé àwọn èèyàn wọ́n lè ṣàṣejù nínú àdìsọ́kàn, wọ́n lè ṣàṣejù nínú ìjọsìn, wọ́n sì lè ṣàṣejù nínú nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìbáṣe eléyìí tí a mọ̀ sí al-mu'amalat, eléyìí tí ó máa ń jẹyọ láàrin ọmọnìyàn síra wọn. Àfáàní amọ̀lẹ́gbẹ̀ lówó fi nínú amọ̀láàtì fọwọ́ àtẹ̀ṣẹ́dúdú filimóòrì ìtàhàyẹ́mi kú lè ṣe ní àtà àwàlà òká náwá sí ìlà. Àfáàní amọ̀lẹ́gbẹ̀ lówó fi nínú amọ̀láàtì wọ́n ní ẹ̀rí àhọ́bó àti àṣejù ilé tí ó rọ̀ mọ́ ìbáṣe ìmọ̀ jọjọ bára ẹni dá nǹkan papọ̀ ilé yìí náà àṣejù ló wọ́ eléyìí náà àhọ́bó lè wọ́, eléyìí náà àhọ́kangun ó lè wọ́ gẹ́gẹ́ bí ó sì lè wọ àdìsọ́kàn àti ìjọsìn níbàámu sí àwọn àlàyé eléyìí tí a ti ṣe sẹ́yìn. Àǹfààní ẹ̀rí ní tí a ń pè ní àhọ́kangun nínú ìbáraẹnijọ ní nǹkan ṣe papọ̀ fọwọ́ wa àtẹ̀ṣẹ́gbodò fi olóòrí òun náà ni ìtayọ àlà àṣejù àti àhọ́bó inú àwọn àlámọ̀ rí gẹ́gẹ́ bí tàrínú kú lè ṣe ń àtàwọn làkánì wà sílà bíi kí àwọn èèyàn sọ wípé gbogbo nǹkan làwọn èèyàn sọ di haram kódà kí nǹkan wọ̀nyí kó jẹ́ wípé àtẹ̀gùn òun ló jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìsìn nǹkan tí sharia islam tó pèpè sí. Adáwọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó bá kásẹ̀ àwọn àìgbàgbọ́ yé kọ̀ọ̀kan tó ti wáyé rí nílẹ̀ yorùbá yìí ní àwọn tó yẹ pé mùsùlùmí ni wọ́n sùn wọ́n jí lọ́jọ́ kan náà ni wọ́n sọ wípé tọ̀ fóònù lílò ìwọ ni àgbọ̀nrọ̀ ní fóònù mọ́tò àgbọ̀nrọ̀ ní mọ́tò pé àkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ́sìn àti báaka ohun nìkan la láǹfààní àti lílò gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá àṣejù gbáà ni nínú tó ní nǹkan ṣe pẹ̀lú mu'amalat àwọn nǹkan tí ó jẹ́ ìbáraẹni jọjọ ṣe pọ̀ àbí àwọn nǹkan tí ó rí pé ó jẹ́ àtẹ̀gùn sí àwọn nǹkan míì tí a ní bùkátà sí láti lò nínú ìsẹ̀yìn ayé wa. Wà náà láyé jùzù ìsán ayé ìzílẹ̀ àwọn àjìbá ti ráàtì. Káàrẹ̀ máa sọ wípé kò sí gbà láyé fún àwọn èèyàn lẹ́yìn tó bá ti wá nǹkan tó jẹ́ ọ̀ràn ẹ̀yìn ojúlówó nínú ìgbé ẹ̀mí wọn ró nínú ìsẹ̀yìn ayé. Tó bá ti rí eléyìí kò tó sí oore ọ̀fẹ́ látòtí lè wá àlékún mọ́. Eléyìí àṣejù ni. Bí káwọn èèyàn sọ wípé a lè lo mọ́tò, a lè lo kẹ̀kẹ́, a lè lo ọ̀kadà, gbogbo àwọn kan wọ̀nyí àṣejù gbáà ló jẹ́. Bákan náà eléyìí tí a sọ yìí ó ṣẹ́wo máa pákan nínú àwọn mùsùlùmí, ó ṣẹ́wo wọn lórí. Pàápàá jùlọ àwọn tí wọ́n gbà pé máa wípé ìfàsọ wífà òun ni àwọn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń sọ wípé mọ́nì ṣítàgàlà bìdúnìyà, ẹnikẹ́ni tó bá tún ń kó àìrójú pẹ̀lú ayé báyé mú ń lómi fọwọ́ àgbà ẹrù mórí ìdìl áfìrà. Wọ́n máa ń sọ lẹ́nu wípé gbogbo ẹnikẹ́ni tí ayé bá ti kún lójú tó yẹ pé ayé ló kàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ní ọ̀run ò sí nínú èrè, ọ̀run ò sí nínú nǹkan tí wọ́n pè kan onítọ̀hún. Wàkọ́ọ̀lù kódà wọ́n ti sọ wípé láàyè júùsù àǹtẹ̀sítẹ́ríà mọ́ńsáàdà láhàjátíkà bẹ̀rẹ̀ríyà. Wọ́n máa ń sọ wípé gbogbo àwọn nǹkan tó bá ti yàtọ̀ sí gbẹ́mìíró, gbẹ́mìíró o ní àwọn nǹkan tó jẹ́ wípé tá a bá lò ó àníláyé gbé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n sọ wípé lẹ́yìn àwọn gbẹ́mìíró yìí kò sáwọn nǹkan míì tí ìgbàláyè tún wà fún wa láti kópa níbẹ̀. Bá a ti wá sọ yìí olùgbà ní ilé ó tún ní ojú kejì. Ojú kejì tó ní òun náà ni fasahulu, òun náà ni aṣètò ní agbọn ilé tí a sọ yìí. Òun náà ni àwọn ọ̀rọ̀ tí apá kan àwọn èèyàn máa ń sọ wípé yòhìlúnà kúlà ṣéhín iná mìlìmọ̀rì. Ìtọ̀ a mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn tó bùkátà sówó ni. Àwọn mùsùlùmí àsìkò káta sówó gan-an. Àwọn àá máa sọ wípé gbogbo nǹkan tá a bá lè ṣe tó owó bá fi lè gbèrú, gbogbo nǹkan tá a bá lè ṣe tí owó bá fi lè máa dàgbà, òun náà la lè kópa ńbẹ̀. Wàyí kọ́ wí àlètìsọ̀n, gbogbo nǹkan tó bá fi lè jẹ́ kí ọrọ̀ ajé, ètò ọrọ̀ ajé kó nípọn, gbogbo ẹ̀ náà la gbúdọ̀ kó ipa níbẹ̀. Hátà rìbà, kódà tó bá jẹ wípé ká lọ tọrùn bọ rìbá owó èlé interest, òun ni ó jẹ kí business wa kó gbèrú. Ìgbàláyè wà fún láti ṣe eléyìí kìí ṣe ọ̀rọ̀ tó dọ́gba pàákà bó tilẹ̀ kó mọ. Ìdàkejì tàṣádúdù àwọn mùtàsọ wífà tá a sọ lẹ́ẹ̀kan ni táwọn náà sì sọ pé mùsùlùmí làwọn. Ìdàkejì ọ̀rọ̀ yìí ni ká sọ wípé lẹ́yìn nǹkan tí yóò gbẹ́mìíró lásán àlé orin ọ̀fẹ́ nkankan mọ́, tàṣáwùlù rẹ̀ ni ká sọ wípé gbogbo nǹkan tí yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé kó lọ sókè àlékópa níbẹ̀. Kódà tó bá bùkátà kó sọ wípé a tẹ àráàlú kọjá ká tó débẹ̀. Eléyìí ìkọjá àrọ̀, ìkọjá ààlà nínú ọ̀rọ̀ sísọ ni àti àsọgbọ́n ni. Fàáhùlà àfààní ti ẹ̀rọ àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí wọlé rí azùbílà àwa ìṣọ̀lọ sí ọ̀dọ̀ náà wọn bàníkọlá mo tọrọ ìfúnná ìtọ̀sáhùn. Àwọn gangan ni wọ́n ṣe àṣe ètò, àwọn gangan ni aláṣejù lábẹ́ orí ọ̀fẹ́ àṣe ètò. Fàtẹ̀jídúru yẹ́kìrí ìfàmọ̀ ìhá ẹ̀rí ń dámì tí ó gbọ́jà kalẹ̀ lẹ́ra tí ó máa parọ́ lórí pé ó sáfẹ́ tà, ó fẹ́ ra, ó fẹ́ jẹ́ ká mọ̀ ra ọjà òun, ó sì fẹ́ kí èrè tí òun ní àníyàn pé òun ó jẹ lórí ọjà yìí, ó fẹ́ bo kí òrè náà kó gbogbo, ó fẹ́ jẹ́ kí èrè náà kó pọ̀. Wàfi wá fìṣá wàfi kú lè ṣe gbogbo nǹkan tó bá ti rọ̀ mọ́ ètò ìná ìṣúná nípa nǹkan tí ó ń tà, gbogbo bí ọjà rẹ̀ ó sì jẹ́ títà, gbogbo nǹkan tí ó bá lè wà láti kí nǹkan yẹn kí ó já sí owó, gbogbo ẹ̀ ni ó sì. Kódà kò ní kù ńlá wípé ọlọ́run ọba àlékọlá kò fẹ́ nǹkan báyìí, ọlọ́run ọba àlékọlá kò fẹ́ nǹkan báyìí bí ká máa búra lórí ọjà. Ọlọ́run tó dọ̀rí mi kí ni iye tí mo ta náà ni mo rà, ẹlòmíì máa ń sọ bẹ́ẹ̀ náà ti ń tajà sí ẹrù pé àwọn tí wọ́n ń rajà lọ́wọ́ iṣẹ́ ẹ̀dọ̀ pé wọ́n nílàkàyè ni sórọ̀ ohun kí èèyàn ń ra ọjà k
0: o si ta oja ni iye ti o ra elomi to ni ko fe kowo jo o fe koro jo ni mo so ki ah pe olodun to do ri mi ah olodun to do ri mi yo mo o le pe wallahi tallahi ni ba 50 yo sa wo mo yo sa ri pe o sa lo ilo iro lorun ki oja re ko ni ba je tita gbọdọ awon kan yi ki se nkan ti o dogba afa ni watawasutu oni eyi to dogba ninu oro oni na ni oro are gbogbo and you call ka so wi pe tahilu almuamalat wifqa ma ja'at bihi an-nusus ko igbalaye wa fun wa lati bara wa duna dura igbalaye wa fun wa lati jojo bara wa ni ibajojo se po lori oro eto oro owo wifq ma ja'at bihi an-nusus lo ndi won gba to ba je wi pe o si wa labe agbonrin nti olorun ba wi in be labe agbonrin nti anabiwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ti o salala yi fun wa olorun ba subhanahu wa taala inu suratul baqara quran lukeji aya 275 olorun ni wa ahallallahu al-bay'a wa harrama ar-riba olorun ni olorun ba subhanahu wa taala ahallal bay' olorun ba alikala ni o ni o n se tita rira o n se ni halal o n se leto wa harrama ar-riba gbogbo nkan ti o ba ti ni nkan se ko pelu ilewo ile ti a n pe ni interest olorun ba alikala olorun ba ni haram ni so ki musulumi wa so yi pe oun fe ki owo oun po ko wa lo yawo ile le o lo ya gbomode lanta gbogbo awon nkan yi ise nkan ti shara islam ti o faramo gbogbo ona ti owo wa ba fi ma po si ti o ba ti ni awon nkan ti olorun ba ni fela se kai si sakani re na ni shara islam fun wa ni igbalaye wipe a le se ṣugbọn eleyi to je wipe ta ba ri wipe olorun ba ni fela o ti se kai pe a gbọdọ de diẹ eleyi inu sharia ko si igbalaye fun wa lati kopa nibẹ falaisa kullu shay'in haraman wani falaisa kullu shay'in haraman fannabi sallallahu alaihi wasallam ba wa shar'a fa ni falaisa kullu shay'in haram ki se gbogbo nkan na ni haram fannabi sallallahu alaihi wasallam ba wa shar'a to alaihi wa muhammad sallallahu alaihi wasallam to je oga wa ta nte ele ba wa shar'a wani uta wa shar'a bakana usira o ni kanko washabatu radiyallahu anhum yabi'una wa yashtarun àwọn sáadé kọlọ̀n kó báyìí sí wọn yẹ̀bì rún wọ́n ń tà wáyé ṣẹ̀rù wọ́n sì rà wà nàbí yìí sọ̀lọ́láhùn àlèwọ̀sálá yóò pín rú hún àlàdáyì ànábì sọ̀lọ́sálá ànábì sì ń rọba sáàpù wọn lórí tí wọ́n sì bẹ́ẹ̀ pé à ilé ìta ilé ìlera ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí agbúgbọ̀ fi sí abẹ́ ẹjẹ́ wọn kí ni òfin ọlọ́run bá sọ lórí àwọn nǹkan wọ̀nyí wà á mọ̀lì gbólú wo fi àádáàt wọ́n ní ẹ̀rí àṣẹ jù nínú àwọn nǹkan tó jẹ́ àádà nínú àwọn ìṣesí eléyìí tó kọ̀nẹ́tì pẹ̀lú ìṣesí ìran kọ̀ọ̀kan tàbí ìdílé kọ̀ọ̀kan fàyídà kánẹt àárín àádà yúkṣá anal ìsán ìdá tàháwọlà àníyá ìtàkọlà mílíọ̀n tàháwọlé fi àádà ìlà tàháwọlé fi lè bàdà fàádà àlàhárajà anal ìsán ìtàmọ́sàkùbíà wọ́n ní ẹ̀rí àwọn ìṣesí èlùdẹ̀ yìí pé téèyàn bá ṣe tẹ́ pé nípìnlẹ̀ adam ìṣesí ni rúrùfù ni ihun tí a mọ̀ ni pé a mọ̀ ń ṣe ní ìran wa tá a bá rí pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó yẹ yìí pé láti ibẹ̀ ó tún lè gbé wa bọ́ sí di pé ó tún rọ̀ mẹ́sìn wọ́n ní eléyìí wọ́n ní ó mọ̀ dá púpọ̀ wọ́n ní àárọ̀ wá wípé ẹgbẹ́ bíi mùsùlùmí kádìrọ̀ mọ́ irú nǹkan wọ̀nyí ẹjẹ ká fún ọdá àpèjú yìí ìṣesí yorùbá nílẹ̀ yorùbá òun ni wípé a máa ń pa okùn ẹbí papọ̀ a rí wípé kìí ṣe pé ẹ̀sìn nípìnlẹ̀ kìí ṣe pé ẹ̀sìn ló gbé wá fún yorùbá ẹ̀sìn kan ló gbé wá fún yorùbá yorùbá wulẹ̀ ní ìṣesí ìmọ̀ pa okùn ẹbí pọ̀ ìgbà tí ìsìláàmù tún wá dé ìsìláàmù tún wá ti kíni o ìsìláàmù tún wá rọba sáàpù wípé ìmọ̀ sókun ẹbí papọ̀ nǹkan tí ṣẹ̀dá ìsìláàmù náà sọ̀rọ̀ ń pa rẹ̀ ni o ṣẹ̀mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí yorùbá tí máa ń ṣe bá ń pẹ́tọ̀ òun se nípa pé ìṣesí àwùjọ ìṣesí Yorùbá ni pé wọ́n nírú àwọn ìwà ayá yìí báyìí lọ́wọ́ kó náà wá tún wá tún àníyàn rẹ̀ ṣe padà wípé tọ̀ ní tí mò ń ṣe yí ó bó tilẹ̀ jẹ́ wípé ìlànà ìran tí mo ti wá kò ta kò tọ̀ ó túmọ̀ sí wípé bí ìsìláàmù ti wá rọba stamp rẹ̀ yìí o mo tún wá fi ń ṣe ti ìsìláàmù náà ìgbórúfẹ́ ń tọ̀ yóò ṣe kí ni o yóò gba ẹ̀sán rẹ̀ yóò gbà ní pípé bákan náà nínú àwọn ìṣesí áádà nílẹ̀ Yorùbá ó ní wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ àna èèyàn máa ń ṣe dáadáa sí àwọn àna èèyàn yálà wọ́n fún ọ níyàwó ni o àbí wọ́n ṣe kí ni o àbí wọ́n fẹ́ ọlọ́mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó jẹ́ àláàdà àláàdà Yorùbá ó láwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ìsìláàmù náà ṣe kí ni o ìsìláàmù náà tún rọba stamp ẹ̀ ó ní léyìn nǹkan tí olùmọ̀ wa tí wọ́n ṣe ní àlàyé níbí afani amma idha kana al-ghuluwu fil 'ada yamna'u ka min tahawuli ila 'adatin jadida mufida afyad min al-awla fa hadha min al-ghuluwu manhi an won ti bota ye pe nta pe ni isesi 'ada ninu nkan yo pada je ki awon eyan ko tun so won di wi pe won tun wa di en to ye pe yo mo fagile awon iwo esun won ni gbogbo ru 'ada bayi won ni won fe ki ajina si torí pé eléyìí kò ní ṣe kí ni o kò ní ṣe wá ní àǹfààní ẹ̀sìn kankan pàápàá bó tilẹ̀ kí kó mọ hádà àfihàn kò gáálí wà mo fìtì wọn ní ìpín kan wọn kọjá àlà ìpín kan wọn ṣe àṣetò nínú kí ni o nínú àwọn àdáàtì tí à ń sọ̀rọ̀ yìí wọn ní wàá mọ ìdá kánà àlẹ́ àdáàtì mùtàsáwí àti mọ̀sọ̀lì wọn ṣùgbọ́n tó bá jẹ wípé ìtàpé náà mutasawu yatun masoli negative ati positive rẹ o se kini o o jọra tabi ta le pe ni awọn daadaa ẹsin to le ti bẹ wa o se deede pẹlu daadaa ti iṣesi ta mọ si al-adad ṣugbọn a n wa n paya wipe ṣe nkan wọnyi ṣe ko wa ni tun lọ fẹ juju bo ti yẹ lọ debi wipe yóò tún wá ṣe ìhlálù díní yóò tún wá kó wàhálà bá ẹ̀sìn wa fàlàyà tàháwálò ìlàláàdá tí àjẹdìdà wọn ní tó ayé pé ìṣesí yóò bí nǹkan tó jẹ wípé nǹkan tó tún míì tó yẹ pé yóò padà lọ tako ẹ̀sìn wọn ní àwọn nǹkan wọ̀nyí ká dúró lórí ibi tí ó mọ ká mọ̀ sí kí ni o ká mọ̀ ṣe àtàwá sùt lórí kí ni o lórí àdáàt lápèjúwe ilẹ̀ Yorùbá ta bá fẹ́ sinmi lọ́lẹ̀ ọkọ àmọ́ dunnú àmọ́ ṣùgbọ́n tá a bá rí wípé ìdùnnú tá a fẹ́ dunnú yìí ó ti tayọ gbèdéke tí ìsìláàmù tí ó fi sílẹ̀ gẹ́gẹ́ bí òfin lápèjúwe nísìnyí ọlọ́run bá sọ pé iná lọ aláyò ṣébó àìmùsùlùfì ọlọ́run ní òun ò nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n mọ ṣe nǹkan lófò ẹ wá fẹ́ sinmi lọ́lẹ̀ ọkọ ẹ wá rí wípé bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sì mọ lọ́lẹ́ ọkọ̀ yìí o àtẹ bá fẹ́ lójú ju bó ti yẹ lọ àwọn aburú kan ó padà ṣẹlẹ̀ tó jẹ́ wípé bàbá ọkọ àtìyá ọkọ bàbá ìyàwó àtìyá ìyàwó wọ́n ní níkápá láti lè àbá àti aburú yẹn pé ẹ mọ̀ jẹ́ àgbà hall tá a bá gba hall àwọn aburú kan ó ṣẹlẹ̀ àwọn èèyàn kan ó wà tí wọ́n dẹ̀ fẹ́ wá mutí ẹmọ̀jẹ̀ àgbà ọ̀lù ẹja sínú pálọ̀ pé a ṣe inú pálọ̀ náà kò túmọ̀ sí pé kò ní lálùbáríkà ká a sì ṣe lórí inú hall kò túmọ̀ sí pé àlùbáríkà ó yapa síbẹ̀ so mùsùlùmí alimuslim ẹni tó bá jẹ́ mùsùlùmí yakunu mutayakidon mùsùlùmí máa ní làákàyè mùsùlùmí sì máa sọyè mùsùlùmí máa sọnú pé ní tí mo ní kí n tí mo fẹ́ ṣe yí o mo ní owó tí mo fi lè pa gbogbo ọ̀nà rẹ ṣùgbọ́n tí mo bá ṣe bẹ́ẹ̀ mi ní níkápá láti lè dáàbò bo aburú tó lè fẹ́ tẹ̀yìn rẹ̀ yọ gbogbo aburú tó bá sì ṣẹlẹ̀ níbi ìgbéyàwó ọmọ mi èmi náà ni wọ́n mọ̀ kọ́ fún torí pé gangan ni múbdírù èmi ni múnṣíù èmi ni mo tẹ iv pé mò ń sinmi lọlé ọkọ èmi ni mo tẹ iv yìí pé mo fẹ́ fẹ́ ọkọ fún ọmọ mi gbogbo àwọn èèyàn tí wọ́n bá wá náà wọ́n ń wá lórúkọ mi náà ni gbogbo tán bá ṣe ń bẹ̀ tó bá ti kù díẹ̀ káàtó ẹ̀ṣẹ́ rẹ̀ náà wọ́n ó kọ fún mi eléyìí ohun nìkan tí àáfà ń sọ ìgbà míì wà tó pé èèyàn lè lówó tọ́lọ́hún kẹyìn gan ṣùgbọ́n báwo pé ní tí mo fẹ́ ṣe yìí tí mo bá ní kí n ṣe bí mo ṣe tó awon yo se lohun latara ni
1: aha
0: eni to ba ni lakai to je muslim to gbon yo pe ah tin ba ni kin se nkan bayi ah awon yo fun je sofo awon yo we tun je e je kin invite odo awon eyan ti mo mo wi pe won ni si unje ilofo tori pe eyan sa kuro ni bi inna allaha la yuhibbu al musrifin pe olorun ba so wi pe o fe eni ti mo si aseju en ti mo fi nkan sofo aseju ninu jije mumu o na ni israf guluhu fi ta'am wa israf aseju ninu jije mumu o na ni israf eni te invite so de sharu ta'am Allah mi sala sala sobe Allah mi o nje to buru ju laye ni je to je pe awon te invite sibe gan won ni je awon te invite sibe won ni je awon to je pe won wa ni je gan won ni ke fa won eni won ni ka ji o fi wole ogoro awon kan won yi ti muslim ba ti sakis ni pe ah awon eyan to ro mo mi extended family mi esi oye won won wa mu ti ni bi ode yi to ba je pe eyan ba fe ni fife 120 tẹ́yẹ̀ sí mọ̀kẹ́ tí ìrìnlá fẹ̀ níbi fẹ̀ 35 àbúrò ní sẹlẹ̀ eléyìí onìkan tí àwọn olùgbọ́n wa tí wọ́n ṣe ní àlàyé fún wa nítorí náà gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe àwọn mùsùlùmí ká ṣe ní àárín méjèèjì àárín àṣejù àtàṣe ètò ká mọ̀ wà ní alwasat òun náà ni dúdúró ní àárín gbùngbùn tá a bá ti dúró láàrin gbùngbùn pẹ̀lú ògbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba àlékọ́lá yóò fi àlùbáríkà sí ìgbìyànjú wa tá a bá ti sàṣe ju ẹ̀tẹ́ ni o tá a bá sàṣe ètò àkàbùkù ká dúró wákàtà àlékàjà náà kò ọmọọta ń wá sàtọ̀ ọlọ́run ní àṣeyín ní ìjọ àárín gbùngbùn ẹ̀yin mùsùlùmí ìjọ àárín gbùngbùn látẹ̀fúrít wàlà ìfọ̀rọ̀ kò sí àṣejù kò sí kí ni o kò sì sí àṣe ètò eléyìí òun náà ni èyí tó dọ́gba jùlọ torí pé nígbà míì àwọn èèyàn ni ó mọ wá gbémọ̀ràn wá bá wa pé aláàjì ẹjù bá ń lọ aláàjì ẹlẹ́wà á sinmi lọ́lọ́kọ́ tẹ́wà á sí pé inú pálọ̀ náà lẹ fẹ́ lò àbí inú kọ́ńfàdì lẹ fẹ́ lò kò sí bí a ti ṣe tọ́lọ́run ọ̀fà àlùbáríkà sí ṣe bí gbogbo àwọn ìyá wa tí wọ́n bí wa kò sẹ́nì kankan tí wọ́n gba hóòlù fún jọ tí wọ́n fẹ́ sìn wọ́n lọ ilé ọkọ gbogbo bàbá àti wa tó bí àwa náà wọn gba ọọlù nígbà tí wọn fẹẹ fi àwọn ìyá wa inú pálọ náà ni wọn ti ṣe kódà ọpọ rẹ kò sí tẹǹtì ńbẹ wọn ṣe níwájú tani wọn àbí kan ṣe inú pálọ náà ni ọlọrun ọba àlékọlá sì fi àlùbáríkà sí ṣe bí gbogbo àwọn ìgbéyàwó ọdún náà lọhùnún gbogbo àwọn ìgbéyàwó ọdún náà ló bí àwọn ọmọ àlùbáríkà tí wọn ń pèpè sí ẹsìn ọlọrun ọba lónìí kì í dẹ̀ ṣe kí bí àwọn gba ọ̀lù wọn ta tẹ́ǹtì wọn sì kan èèyàn lè wò wí pé tí n bá ní kí n ṣe bí mo ṣe tó aburú òfẹ́ jẹyọ mùsùlùmí wà á dáa bí ọgbọ́n pé tọ́ ẹ mọ̀ jẹ́ ká ẹlòmíràn pé òun ò tẹ́ IB gan pé electronic IB ó ti tó òun torí pé kí ni ó fẹ́ dáàbò bo aburú tó jẹ wí pé ó lè mọ ní agbára láti stop ẹ lójú agbo eléyìí òun náà ni àwọn nǹkan tí a fẹ́ ní àǹfààní láti bá ara wa sọ tó o ní ká jẹun pẹ́lẹ́nu ṣùgbọ́n òǹfààní ọ̀fun ò jẹ́ èyí tí a rí lónìí kí ọlọ́run ọba àlékọ́lá kọjọ òfin sínú nìzánù àṣàmọ́ ti wá àti àwa tí a rí àti àwa tí a gbọ́ yàmọ̀lá yàǹfà ọmọlúwà lẹ́bàánú ìlànà àtàlọ́ àbíkọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó títí jọjọ́ méjọ láti mọ pàdé lórí ètò yín ètò wa ètò àlìdáyà mi ọmọ ìyá yín àbó aiman alásálẹ̀ ló ń dágbére fún wa wípé lèkọ́ una bìlásálẹ̀ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.

Victorian Home for Charity and Social Development. Ìlú máa ń kí yín o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ilé-iṣẹ́ yìí jẹ́ ìkan gbòógì nínú àwọn charity homes tó gbọ̀n rẹ̀mí jẹ́gẹ̀ tó tóbi jù ní Áfíríkà. Olúwa ọba dìídì gbé kalẹ̀ 6 kilometer 4 Ìdàrí Road, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ni, torí kò lè jẹ́ àǹfààní fún wa nílẹ̀ Nàìjíríà.

0: orúkọ mi ni Ogunṣúsí Ọmọlọlá mo dẹ̀ jẹ́ akọ̀wé ilé iṣẹ́ Dorian Home.
1: Akọ̀wé lẹ́yìn ọ̀dà ẹ̀yìn kọ́ bàbá wa.
2: Ẹ kúrò lẹ́yìn àwọn èèyàn wa nílé lóko èmi ni aṣọ́gbà ọ̀gá gbogbo àwọn aṣọ́gbà tó ń ṣọ́ ilé Dorian Home orúkọ mi ni Alabi Stephen Banjo.
1: Àwọn wo là ń pè ní aṣọ́gbà yẹn o.
2: The security men.
1: Mo fẹ́ kẹ́tu. Torí tẹ́ a bá sọ àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ Yorùbá kan wà tó jẹ́ pé àwọn èèyàn wa ti sọ dànù. Òun la fi máa ń wò pé èdè wa gan bò ló wa ń lọ. Tá a bá sọ pé aṣọ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ lè rò pé ẹni tó kàn ń sọ garden ọ̀pọ̀lọpọ̀ lè rò pé ẹni tó ń sọ gate. Tá a bá dẹ̀ wo garden ọgbà ni wọ́n ń pè ibẹ̀ yóò dẹ̀ ń ṣe ilé ọ̀gẹ̀dẹ̀ àbí ilé iṣu. Ká má bàa sọ pé ọgbà lásán níbẹ̀ àwọn tó ń ṣe àbójútó ètò ààbò níléeṣẹ́ Dorian ẹ̀ka tí ẹ̀yìn dìmú
2: nìyẹn.
1: Ẹ ṣe púpọ̀ mú kí n pẹ́ káàbọ̀ sórí ètò yìí. Ẹ̀yin èèyàn wa nínú ilé àǹfààní wà fún yín láti bá wa sọ̀rọ̀. Ohun tí ẹ bá dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ tí wọ́n jọ ń ṣe àkóso iléeṣẹ́ yìí àyè wà fún yín. Nọ́mbà tí ẹ lè pè wá sí òun ni 08162519991. Nọ́mbà yẹn ni ẹ lè pè wá sí. Ẹ ní àǹfààní láti béèrè ọ̀rọ̀ tí ẹ̀yin náà bá dẹ̀ fẹ́ kópa láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ wọ̀nyí àyè wà fún yín. Ẹ jẹ́ kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ àǹtí wa. Àwọn ọmọ tí ó wà ní ọ̀dọ̀ yín báyìí ìpele èwo ni? Torí a gbọ́ pé àwọn ọmọ kan ó le wọ́n kàn lè pè wá ní àdúgbò kan pé ẹnìkan mà wá ju ọmọ ẹ̀ sí gọ́tà ńgbà tó bí o tó dẹ̀ disappear tí wọ́n ń rí tó sá lọ. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ẹ wàá bá wa tọ́jú ẹ̀ kẹ́ take care ẹ̀ torí ẹlẹ́mìí ni nǹkan abẹ̀mí ni ìlú tí wọ́n bá dẹ̀ ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ó léwu fún wọn o. Gbogbo wa gbúdọ̀ dáàbò bo nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́mìí nírú bẹ́ẹ̀ ẹlòmíì ìyá ẹ̀ ló kú bàbá ẹ̀ náà kò sí sẹ́bí tó fẹ́ take care ẹ̀. Mo ní mo sọ lẹ́ẹ̀kan pé ẹlòmíì yóò pé bí bàbá rẹ ò bá sí láyé àwọn ó ṣe bíi bàbá ojú olójú ò dàbí ojú ara ẹni. Ó ní gbogbo irú àwọn ọmọ báyìí lẹ ẹ kọ ṣàlàyé fún wa àwọn ìpele èwo làwọn ọmọ tí ó wà ní ọ̀dọ̀ yín.
0: Adúpẹ́ olóòtú ní Dorian Home ìpele oríṣiríṣi ni àwọn ọmọ tí ó wà ńbẹ̀ láti ọmọ òòjọ́ dé ọmọ ọdún mẹ́rìndínlógún
1: ẹgbẹ̀lédè
0: ìbò ní 14 years. So ní ilé iṣẹ́ wa ní
1: mẹ́rìndínlógún
0: 16 years ní ilé iṣẹ́ wa ní Dorian Home tí ó bá ti di pé bóyá irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ pé bóyá èèyàn kan ó kọ̀ àbádàn ọmọ àbí ojú ọmọ sí igbó ní Dorian Home a ní ẹ̀tọ́ láti lọ síbẹ̀ láti lọ gbé àwọn àmì láti lọ gbé irú ọmọ bẹ́ẹ̀. Nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ láti ṣe ni pé irú ọmọ bẹ́ẹ̀ wọ́n á gbé lọ sí police station. So àwọn ọlọ́pàá ni wọ́n wá ní àǹfààní láti gbé irú ọmọ bẹ́ẹ̀ lọ sí Ministry of Women Affairs àbí pé any other place ti pé bóyá
1: ti
0: pé ó jẹ́ ti ìjọba gbúdọ̀ fọwọ́ sí kì í kàn ṣe pé bóyá wọ́n kàn rán ọmọ nílẹ̀ wọ́n á sọ pé rárá
1: o
0: pé ẹ jẹ́ ká lọ pé Dorian àbí pé ẹ jẹ́ ká máa gbé bọ̀ ní Dorian Home rárá irú nǹkan bẹ́ẹ̀ yẹn o bẹ́ẹ̀ ni kò lè wáyé. So nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn. So ní Dorian Home oríṣiríṣi ọmọ ló wà ń bẹ̀ a ní ọmọ ọdún kan a ní ọmọ oṣù mẹ́ta a ní ọmọ 14 years náà níbẹ̀. So tó dẹ̀ yẹ pé gbogbo wọn pátá ni wọ́n ní
1: ìdí
0: tí wọ́n fi wá síbẹ̀
1: tó ń fi gbé wọn dọ̀dọ̀ yìí
0: bẹ́ẹ̀ ni
1: ìfẹ́ lè mẹ́nu ba díẹ̀ lára àwọn irú àwọn ọmọ wọn yẹn ìdí tí wọ́n fi mú wọn wá yẹn bóyá ṣe ni wọ́n rí ọmọ míì tí ò lóbi o ọmọ ẹlòmíì wà torí nígbà táwà dọ́dọ̀ yín àwa náà ṣe àwọn ìwádìí oríṣiríṣi ẹlòmíì wà tó lè jẹ́ pé bóyá orí ẹ̀ ti dàrú ni nípa bẹ́ẹ̀ kò lè tọ́jú ọmọ kò ní àǹfààní àti bójú tó ẹ bá ṣe àwọn ìpele yẹn bí ẹyọ kan àbí méjì.
0: Tí a bá ń sọ̀rọ̀ pé ọmọ tí ò ní ìyá àbí tí ò ní bàbá oríṣiríṣi ọ̀nà ni ọmọ lè gbà tí ò fi ní níyà àbí tí ò fi ní bàbá. Ọmọ míì wà tó jẹ́ pé kì í ṣe pé bóyá kò ní èèyàn tí pé bóyá kò ní èèyàn tí ó ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ìtọ́jú yẹn ò tó ti o wa ro pe ah agbara mi o gbe lati toju iru omo bi ele to ye pe boya wa so pe won fe ki dori awon ki won ba won toju won kini na omo mi na de tun wa na to je pe ita ni pe boya ati n toju won boya awon to je pe won ni ya won ni baba sugbon to je pe baba won ati ya won won wa capable enough lati toju iru awon omo be so nkan ti awon ma nse ni Dorian Home ni pe awon la ma san owo school won ni orisirisi public school ti o wa ni Akure ati ni Oba Ile so ni ibe yen orisirisi awon omo ni o wa nbe imi wa to je pe boya o le je pe boya iya e boya o kude ka to ni titi yen kini
1: ti opolo
0: yen ni titi opolo to je pe wa send won wa through the government wa si Dorian Home so
1: iru awon mo be lo wa ni odo yin baba wa eyin na mo fe ke menu ba die lori awon igbese te ma ngbe ti awon omo ba ti koko dodo yin tori agbo pa won kan wa bayi to je pe won ti fe wo secondary school ko de si pe e de da secondary school si le si Dorian Home awon mi wa kan to je pe won ti e wa si Dorian Home sugbon to je pe apa alagba ko salagba to ko si obi won rowo school san won leyin le tun take awon ni school ti won wa
3: e se gan nipa awon ipele omo to wa ni Dorian Home ati bi a se ba n gba won ipele kan ti mo fe so nipa e awon obi mi wa to je pe nigba ton ba bi omo isaida ko je pe boya iya e ku leyin gba ti won bi omo yen ti ru e ba sele to ba gbe wa si odo wa a ma ba won toju e then awon omo to je pe a ma so wu won to je pe won wa ni akata iya won abi ti baba won to da be ni pe o ku die ka to fun iya won o ku die ka to fun baba won to je pe won ma gbe lodo iya won won a tun ma won ma ne
1: baba e ma binu o aye ti wa fun eyin eyan lati pe wa boya otutu de mu phone ya le so tori
4: 081-625-1-999-1 bẹ́ẹ̀ ni mo kí àwọn bàbá wa tó wà nbẹ̀ yẹn mo kẹ́yìn náà lágbára ọlọ́run ẹni tó dá iléeṣẹ́ ilé ọlọ́run náà túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ á máa gbé wọn lọ́wọ́ sókè mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn.
1: Hello? ìlàyẹ ti já bóyá kí ẹ tuntun wa pè. Hello?
5: ẹ kúrọ̀lẹ́
1: o.
5: Ẹkúṣẹ́ sọ.
1: Ẹ ṣe púpọ̀.
5: Àǹtí Lọlá ẹkúṣẹ́ o.
1: Wọ́n kì í tẹ̀yìn
5: lọ́dọ̀ wọn. Tú wàá jàǹfààní lọ́dọ̀ wọn. Wọ́n tọ́jú àwọn ọmọ dáadáa. Wọ́n sanwó tú àwọn ọmọ kọ̀ọ̀kan. Tí ó kù díẹ̀ káàtó fún ní àwọn skul lóòótọ́. Wọ́n ń ṣe dáadáa sáwọn yẹn. Torí mo ti attend the end of year party wọn rí. Ní December period. Mo kí wọn iléeṣẹ́ wọn á máa tẹ̀síwájú.
1: Ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan mo ní níparí ọdún wọ́n tún máa ń ṣe àwọn ètò tó yẹ pé àwọn opó àwọn aláìní less privileged people àwọn ọ̀dọ́ tí ò níṣẹ́ àti pé wọ́n á pín oríṣiríṣi nǹkan fún wọn ara àwọn ètò ìrànlọ́wọ́ tó ń lọ níléeṣẹ́ Dorian Home náà nìyẹn. Hello? 081-625-1-999-1 ẹ bá bọ́ ọ̀rọ̀ yín bọ̀.
3: So wẹ́ẹ̀ mo yé sọ àwọn ìpele wọ̀nyẹn tọ́pọ̀ bá wà tó jẹ́ pé ó ìyà ń jẹ́ lọ́dọ̀ àwọn tó.
1: Hello? Hello?
6: Hello?
1: Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ ṣe ta ló ń pè wá, ta ló ń bá wa sọ̀rọ̀?
6: Fit láti Àkúrẹ́ ni sọ.
1: Ẹ sọ̀rọ̀ gbóhùn sókè ẹ jọ.
6: Fit láti Àkúrẹ́. Bẹ́ẹ̀ni.
1: À ń gbọ́rọ̀ yín o.
6: Mo kí àwọn dominaco wọn wọn náà máa ràn wọn lọ́wọ́ sí i bọ́ ṣe pèsè fáwọn ọmọ yẹn náà máa pèsè fáwọn náà.
1: e se poko adupe lowo yi eyan kolopo ko nki wa ni e se o a tun fe ki awon to je awon to ri je ise ku eyin na e pe wa se ri orile ede yi o je orile ede kan to je pe ti a ba le satileyin fun ara wa nkan ma robo hello e ko le o e ba mi gbe voice yen soke die hello
7: hello
1: e to le o ah ila ye unja ko jagere to boya network ni e ti ami awon wo la nre ti ko pe ki won so
6: hello
1: e jo eni kan ba soro hello hello o si wa lori e hello e ma boro yin bo boya ka de ni suru ka je ki won ba wa soro ton boya
3: awon ti a reti awon to ri je seku ni ilu lati wa lati ran lori ahun lowo nitori pe ba se soro yi opolopo omo ti a ni sodo wa o le ni ogbon awon osise na won le ni ogbon then den gugu ayika wa atona 24 hours wakati mai logun la fi tona je la fi tona an lo na joba an lo generator an lo solar so then awon omo wonyi ounje ti won je le meta abi ko ju be lo ni ojo kan an ni lo iranlowo awon eyan awon toko nilu awon to ri je seku lati ri pe won ran wa lowo ki se owo nikan ounje rice ni ewa ni ogede ni elubo ni sebo ni spaghetti la gbe indomie ati gbogbo wonye ni ororo epo ni won le wa lati gbe fun wa o de diba to ba ni apo kan apo rice kan apo ewa kan ko to di pe o ran wa lowo ele to ba je pe agbara yin ka bo se 5 liters of epo pupa ni bo se ti ororo ni ele to won yin ba ka bo de se owo na ni te ba wa fun wa inu wa dun lati lati ran eyin to je pe o gbe ile yen kale lati fi ran awon ti o ni to gbe kale
1: ati wa gbogun pe ko soro eleya meya ki se pe wo pe omo yi omo ti oke aro ni omo yi ti omo ibe kan ni won ni anybody to ati jo mo Nigeria to fe ran lowo tori lojo ti a se eto kan emi ko mo so ludari eto njo ne mo ri pe gbogbo awon mo ri Hausa nbe mo ri Ibo nbe mo ri en ti o lowo ti won gbe to lo n lo kose en ti o lowo tun lo kose tori awon eyan wu lojo de pe en to le se ru eleyi won gbe machine fun a ri odo ti won gbe okada fun a ri baba agbalagba kan baba yen te tun pada wa ba mi pe kin jo kin ba won ma dupe won gbe se bohun iba kan se se dojo ale to ni iba ku niyan won tun gbe machine baba yen se le gun machine ojo ori e ti le ni 80 sugbon se n lo soko ese lo fi rin o de lohun ni machine tele o gbe machine tutun o gbe fun o fe se ope dunjo na ni bo se n dupe e je ki a ba won eyan soro ni ede Hausa tori o se se ki won ri awon to je omo iya wa ni ibomi eyan Hausa te ba n gbo wa e ba mi ki won ke wa so n ti le se tori
2: assalamu alaikum yan wa mu yanzu a woje mu ba ma ki a ma ko woni harine kuke muna kula de Hausa wa muna kula de Nyamirin muna kula de Yoruba wa ba won de ba ma kula de si amuna so temuke ku yama won de ala ya daga anunshi asama etuna de mu busamu awoje nsu ala iba ku musamu do ala muna so temuku zam temuku juna akwe won de basu de kerfi iabu muna temeke su anduk won de asamu kuma nya ba mu zamu ba woni kuma aka dunia dei aka mata dunia iki so zam good moku ku senu de zoa salam aleikum
1: eri bo se ri gan ni won se so yen ba ni ki ma tu mo e sugbon o de po gun die e tu ba bi in tu so ni ede Hausa yen elele to jo na e ba bi so ni ede Yoruba
3: e le kan si mo ki awon baba wa ati ya wa nule Dorian Home ile eleyinju ni to se itoju omo lo eh to je go ku die ka tu abe awon eyan wa lati ri pe lotun lo si ko ma se ko ma fi wa sile ni Dorian Home lai ran wa lowo gege ba se nso le kan awon omo ti a le gba sibe ki se awon to ti darugbo lodo ki se awon to ti wa ni university sugba awon omo kekeke lati ojo ti bi omo odun mejo mewa ati bi merinla la ma ngba si odo wa lati se itoju won a won de ma nlo ilewe lodo wa won ma nlo ilewe moto la fi ko won lo ilewe ni igba ton ba wole awa la ma ra we ra sanwo ilewe won so a fa si ko ro awon to je ko ri je seku e le ran wa lowo lati to awon mo won yi bo je pe e le so pa okay e je ki mu kan lara won kebi na sanwo ilewe won ni tabu yi abi ki sanwo ilewe won fun ti odun yi abi ki mu awon meji lati ran won lowo nitori pe awon mo won yi awon ni ojo ola won ma awon na lo ma dagba ton ma de olori orile ede ton la ta ba toju won bayi awon la ma tun orile ede ise sugbon omo ta o ba toju awon na lo ma ya po ki to ma da idakuda si orile ede wa
1: e se gbo ko mo soro kan ni bi ojo bi melo kan seyin oni baba wa wo lowo so ngba yen wipe let's take good care of our children ko se omo ti enikan toju omo olomo to ba koju so omo ti enikan to ba nto se ra won omo ti won o to yen won le ma je ko omo ti e to o to yen ko si mi o opolopo o fe ko omo won o wa si orile ede ki lo fa wa ni wa la pombi awon wo lo n fa wa la yen opolopo awon omo ti won o toju lo da idakuda ejo e je ka jo suwo po ka toju awon omo won yi o iye gbapo ti o tun joko e ma tu wa gbagbe wipe ko si n to ni to kere ju sere n to ba so po ohun o ti ni ni ohun o ti ni ni iro awon ni je be abi eni ti o leyin ju anu lo n je be nkan to ni e bo se wo kere mo ire na le lo lati seran lowo fun elomi e je ka wo iru oro ti baba wa so le nkan ile iwe ti awon mo nlo won so wo ile eko awon omo kan be ile na le de ke so pe e fun mi lomo meji ebi ma so wo e mo mo pa eleyin ju anu la awon omo Nigeria sugbon opolopo ni oye ona to le gba iwo to ba di ipo pataki kan loni to ba ri ipo yi ti mu won ti pe n to ba ti se ohun na ni won ma ma so o ohun ni won ma ma so e je ka do ti keji ka wo into money for one bed. Katowa bossy, but he to you don't need. Oh, yeah, logic,

0: iṣẹ́ Dorian Home for Charity and Social Development ìlú máa ń kí yín o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ilé-iṣẹ́ yìí jẹ́ ìkan gbòógì nínú àwọn charity homes tó gbọ́n rẹ̀mí jẹ́gẹ̀ tó tóbi jù ní Áfíríkà. Olúwa ọba dìídì gbé kalẹ̀ 6 kilometer 4 ìdarí road Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ni torí kò lè jẹ́ àǹfààní fún wa nílẹ̀ Nàìjíríà. Ẹni tó lúwa ọba fi èrò rere yìí sílò kan ti ṣe àṣeyọrí láti gbé kalẹ̀. Ó wá kù sọ́wọ́ ìyẹn lẹ́yin jú àánú ti wá ṣe àtìlẹ́yìn fáwọn ọmọ aláìlóbìí àtàwọn less privileged people. Ìwọ ní ìwà kópa torí irú èyí ń bẹ lára attribute tọ́lọ́run fi máa ń dáàbò bò ni tó dẹ̀ fi ń gbọ́wọ́ ẹni sókè. Dorian Home alárinà tọ́lọ́run ọba rán láti wá play role of intermediary between less privileged and highly placed people. Gbogbo bí agbára yín bá ṣe mọ náà lẹ́lẹ́ lò láti ran ẹlòmíì lọ́wọ́ kí wọ́n náà ó lè máa bójú rere Ọlọ́run àti ti ènìyàn pàdé. Bákan náà la tún ní event center 1000 capacity fáwọn tó bá fẹ́ ṣayẹyẹ ní Dorian Home. For more information call 0906 377 777 or 0803 581 2154. Dorian Home, ẹ máa ṣe o.
1: O ni ẹ ti gbọ́ yẹn o, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa hall yẹn. O ní event center kan wà tí wọ́n ti ṣe sí Dorian Home fáwọn tó bá fẹ́ ṣayẹyẹ. Kí ni capacity àwọn èrò tó lè gbà bẹ̀?
2: Event center wa ní Dorian Home ó lè accommodate 1000 guests. So à ń rọ àwọn èèyàn tí wọ́n bá ní ṣíṣe bóyá wọ́n fẹ́ ṣègbéyàwó ni àbí wọ́n fẹ́ ṣe òkú àgbà àbí wọ́n fẹ́ ṣe anniversary àbí wọ́n fẹ́ ṣe any ayẹyẹ kí wọ́n wá sí Dorian Home. Tí wọ́n bá ti wá sí Dorian Home, tí wọ́n bá ti book event hall yẹn, kì kan ṣe pé bóyá wọ́n kàn ń book ẹ̀ lásán ṣùgbọ́n wọ́n tún help àwọn ọmọ tí wọ́n wà bẹ́ẹ̀ yẹn láti fi support wa ní.
1: Torí owó tí ẹ bá rí yẹn náà àwọn ọmọ yẹn lè
2: fẹ́ràn. Bẹ́ẹ̀ni, torí owó tá a bá ti rí ń bẹ̀ àwọn ọmọ wọ̀nyẹn náà ni a fẹ́ fi tọ́jú. Nítorí pé tí ẹ bá ti débẹ̀ ẹ máa rí pé event hall yẹn pé ó jẹ́bi tí ó tóbi dáadáa tó dẹ̀ yẹ pé ó wà well equipped. With AC, with chairs, with everything. So ìdí ni tá a fi ń bẹ àwọn èèyàn wípé kí wọ́n jọ pé kí wọ́n wá sí Dorian Home kí wọ́n wá bá wa book event hall wa.
1: Ẹ tún jẹ àpèjúwe ibi tí Dorian Home yẹn kalẹ̀ sí.
3: Fún àǹfààní àwọn tó jẹ́ pé wọn ò mọ ibi tí Dorian Home wà, ẹni tó bá ti mọ ọ̀nà òkè àró ọ̀nà tó lọ
1: sí ìdọ̀rẹ̀
3: kí tẹ bá ti kọjú sí
1: ọ̀nà ọ̀tún
3: tẹ bá ti kúrò ní àdófúre ní ọwọ́ ọ̀tún ní tẹ bá ti kúrò ní àdófúre kò ju ìrìn ìṣẹ́jú márùn àbí mẹ́fà sí àdófúre tẹ bá fi dé ilé ńlá ní ọwọ́.
1: Nọ́mbà wo ni wọ́n lè pè yín sí?
3: Ẹ lè pè mí sí nọ́mbà yìí 08035812154.
1: Lẹ́ẹ̀kan sí
3: 08035812154.
1: Tó ẹ jẹ́ kí a máa lọ fún ti ọ̀sẹ̀ yìí torí ojú alẹ́ ti ń rodo. Tí ó bá dẹ̀ jẹ́ pé ẹ ti pe nọ́mbà yẹn bóyá kò lọ ni àbí nkankan ẹ lè wá pe nọ́mbà tèmi èmi náà ń play role of intermediary èmi máa júwe Dorian Home fún yín 08034747428 08034747428. Orúkọ yín àǹtí wa.
2: Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ògúnṣùsì Ọmọlọ́lá Grace. Mo jẹ́ akọ̀wé ilé-iṣẹ́ Dorian Home.
1: Ẹ ṣe o.
3: Olùṣọ́ àgùntàn ìdòwò àríyàn lorúkọ tèmi, èmi ni mánéjà Dorian Home.
1: Ẹ̀yin kọ́ bàbá
4: Ọ̀sá. Bí Stephen Banjo ń dorúkọ tèmi, Aṣọ́gbà, that's the chief security officer of Dorian Home.
1: Ẹ ṣe púpọ̀. Tómogún Olúbùnmi ló kọ tèmi o. Ẹ kú kalẹ̀.

0: Adaba 88.9 FM Atunti Fufere
1: Adaba yo.
2: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Sade, kusi ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
6: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
6: yìí. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
7: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
8: Dúró náà, kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: pumping it up on Adaba FM.
1: Ọ̀rẹ́ mi, a sun oríire. Àjọṣe wa ò ní bàjẹ́.
2: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade kò sí ọkọ mi.
2: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
1: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: lórí tó.
1: Ẹ kú lẹ́gbọ̀gbọ̀ ọmọ Nàìjíríà, ìlúkùnrin, ìlúbìnrin.
0: Ọba ńlá ni ó ṣe mọ̀, àgbẹ̀ lọ bá wọn, ọba ńlá ni ó ṣe mọ̀.
1: Ẹ̀yin àgbẹ̀ lókè ẹ̀gàn, mo kí gbogbo yín o. Ẹ kú iṣẹ́, ẹ kú ìgbìyànjú, ẹ kú akitiyan, ẹ kú kó lè dáa. Mo kí yín o, mo kí yín o, mo kí yín, mo kí yín, ẹ kú ìgbìyànjú, nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko, aláforítì ní gbé lókè ẹ̀gàn. Ṣé mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta, àgbẹ̀ ní àforítì púpọ̀ jù, ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ, eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fomi jẹ́ fúrúgbìn lẹ́fà ọ̀ka lágbára Ọlọ́run ọba, ojú yín ti rí pípọ́n bí iná lókè ẹ̀gàn, ẹ sì padà rí yindeyinde bí idẹ. Má lọ mọ́ kí n yín o, ọmọ olóde Ògúnbíyí tìlú ẹ̀ta igbájú Èkìtì, Kwara, bọ̀dá ẹlẹ́nu lebe.

à ń kan sára sí yín o. Ọ̀gá mi mọ rírì yín, èmi àti ìdílé mi mọ rírì yín. Mo dẹ̀ fẹ́ràn iṣẹ́ oko púpọ̀ jù. Nǹkan tó sì wù mí nù ni mò ń ṣe iṣẹ́ oko. Bàbá yọ ọwọ́ pé kí n pé kí n polongo èèyàn lérí rédíò pé kí n kàràmọ̀ quality yàtọ̀ fún fake. Kí n kàràmọ̀ èèyàn dáadáa iléeṣẹ́ dáadáa àti oògùn tó yáyì tó gbò tẹ̀jọba yàtọ̀ fún gbàǹgbàdúrú kúgbà bó rí gbìn ẹrù wèrè. Bàbá yọ ọwọ́ àwọn nǹkan ń bẹ̀. Iṣẹ́ tí mo tún fẹ́ràn tí mo yàn láàyò òun náà ní iṣẹ́ oko. Mo fẹ́ràn iṣẹ́ oko. Bọ́ bá ń ṣe iṣẹ́ oko, ó ní fọkànbalẹ̀, ọkàn ó tutù, o ò ní káyà òkè. Gbèsè ń bọ̀ lọ́tún ń bọ̀ lọ́sì, kò sí lórí iṣẹ́ oko. Tó bá ti gbìyànjú tó lo oògùn tó yáyì tó lo Cure Gold tó ti lo níbẹ̀rẹ̀ ọdún tó ti kọ́kọ́ lọ lo Green Star pẹ̀lú Reactive tó ń tóbi inú oṣù kẹta tó gbé Reactive náà papọ̀ mọ́ Gromity àti Ofa Power tó lẹ méjèèjì papọ̀. Lẹ́yìn ìgbà tó bá ti gé gbogbo kòkó ẹ lọ́tún lọ́sì tó ti gé lórí tán tó ti gé gbogbo àfòmọ́ tó wá da oògùn bò pé

0: gbogbo ẹyin tẹ́ ń pè mí lábẹ́ aṣọ pé number 070 54 51 44 77 lẹ́ẹ̀kan sí 070 54 51 44 77 number tó dọ̀dọ̀ eléré okunu ààrẹ wa dàrẹ́tọ̀ pátápátá number gm wọn lọ́wọ́ ọ̀tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ ń búlẹ́wà wọn ò gbéra àwọn èèyàn wọn á wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀ ẹ́ wájú ètò ń tẹ̀ ẹ́ wájú.
1: bẹ́ẹ̀ ló bí òye jẹun òwúrọ̀ lágogo méjìlá a ti máa gbé dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóò la ṣe ń lo cure go plus nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí bẹ́ẹ̀ ṣe ń fi tó kù náà la ṣe ń fi ṣùgbọ́n oríṣi méjì ni cure go plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wà papọ̀ ló bá tán ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà ìyín ni òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gba sílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti cure go plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe ń fi cure gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó ikò yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ẹ́lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sì àti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ̀ o.

0: ọ̀rọ̀ lẹ́gbẹ̀rún bó la ṣe ń lò ó bó la ṣe ń lo lò wọ́n ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mix mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan ò láwàá mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fín nù o ṣùgbọ́n bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti gbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín isu ni ewé isu àti ibi tí òpin isu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wọn ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́ńdò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ sí ọ̀nà tá à máa ń gbé gbà rèé ọ̀nà tá à máa ń gbé gbà rèé àbá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite onìkan là á lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì lákọ̀ọ́kọ́ lọ fífin a fi fin gbogbo ewé ẹ̀ mọ yẹ̀pẹ̀ mọ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ a bá ti wá fin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá ti ri pé ó ti ń tú pé kò lè ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ tágbàdo bá ti tú àgbàdo ò lè ga mọ́ kó tó dà pé yóò mọ yọmọ o láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣeta lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí ì tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ń ó sábà máa ń ga ju ọmọ lọ ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti rí pé ó ti tú kò le ga mọ́ ó ti dópin a wà lọ fin báwọn a lọ fin kó tó dàpọ̀ a fẹ́ mọ yọ ọmọ yẹn a ti mọ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ a wà lọ fin bẹ́ẹ̀ daba ti ri sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bó ń bọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn kankan tó tún kù kó tó dàpọ̀ àmọ́ nǹkan gara wa díẹ̀díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: Ẹkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers, Ọbalagbẹ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́, ló rànmẹ́ sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa, iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀, ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa kárí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalagbẹ Globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wá a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalagbẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún ń tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn tí mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi ova power amokoji pépé amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn gromite awogbárùn aṣọkọ fún ẹrẹ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile Greenstar organic soil conditioner eleyi ti nlo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni Cure Gold Plus ekun oko korikori loke egan ti gbogun ti kokoro ti ba koko ata tomato ata won nkan ogbin mi je gbogbo awon eroja won yi ni nbe nle be bara te lo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa duwo po e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se ware o ni ilu ore awani 11 Oluseyi Street Orita Ojo Odigbo ore ni ilu Ondo 35 Ilemoboro Street Sabo Ondo bakana e le kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowo po ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro won yi are 070 54 51 44 77 Iyalaje 080 34 68 44 19 GM 080 51 83 15 25 Royal Father 080 66 40 63 12 E magbagbe o ile ise Funtos Modern Farmers obalagbe globally gbangban la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaruko ti wa ki gbogbo wa o le bere ise agbe je ise wa o ni dise o ami
0: o da ise mo dupe o alalubarika association le mi na ba lo number GM to dodo general manager Funtos Modern Farmer ona ni 080 51 83 15 25 080 51 83 15 25 team gege okay set team okay 080 51 83 15 25 ulododo GM wa e pe number won bi te ba wa agbedodo yin ni seju aya ko da be wa in Canada o se London ibi te ba ti wa eyin agbe loke egan ni ogun ata nfon rere Cure Gold eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel e ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fan e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel tell omo ye ko ni 2 days be ri pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olo ade mo dawole gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ileri oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko late kan 070 54 51 44 77 le kan si 080 54 51 44 77 number to de odo oga aminu efajeli staiwo eromi dola 080 oni ti yafin ajoke oba lagbe 080 51 83 15 25 e je kin sare mummy kin to mo kangara mi die die
2: ebi ti mo lanu ko to tori bo si mi lenu fe mo lanu akam ori ni
0: ise dope ninu ise ogbin oga mi ni kin je ko yi wa o pe eyin sagoda bule loko egan lohun won ni ke kura yin jo logun logbon e o ke ba ti kura yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe a so pe ise dope ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wi pe e kura yin jo logun e kura yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingu ki o go plus yin tan tin ba ti wa gbo ba hun kin wa ma nlo bo se jenu e kura yin jo logun logun lo laba oko wa eyin te si nwa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbe o

0: àgbà lọ àmù tí ń dátọ lẹnu ìgbé
1: kíkò kó mọ rí fọgbọn ọjọ
0: ká tún máa ń wọ kòkó
1: èwo ni ká máa ń lo irin ká máa ń lo igi ká máa ń lo fáìlì
0: kíkò kó máa dígi
1: kíkò kó máa pọn fèrè
0: kára kòkó kó mọ fẹs kórí kódi kòdí.
1: Oh my god,
0: ẹ wá wo àwọn àgbẹ̀ tó bá ilé iṣẹ́ fún Trust Modern Farmer ọba làgbẹ̀ dòwò pọ̀
1: bí wọ́n ṣe ní ìfọ̀kànbalẹ̀ lórí gbogbo èrè oko wọn
0: kí ọgọ́n pọ̀
1: kì í ba gíjá kì í bara jẹ́
0: bàbá ṣe ń lò ó
1: bí a bá rí oko tó súnmọ́ etí odò tó ní àbàtà
0: ogójì àtọjọ́ mẹ́rin ni gbáko
1: bàbá rí oko tó jìnà sí etí odò
0: ìní ọgbọ̀n ọjọ́ dín ọjọ́ kan ni
1: ẹ̀yin àgbẹ̀ ẹ jẹ́ mọ́ ṣòkò mọ́
0: èwo ni ká mọ fi oko ní ọjọ́ márùn márùn
1: bó ṣe wúlò fún kòkó
0: là ń lò fún tòmátì ata
1: wọ́tàmẹ́lò àti kùkùmbà
0: gbogbo nǹkan tí a bá gbìn tí ọyẹ́ àtòjò lè bàjẹ́ là ń lo kí ọgọ́ plus fún
1: iléeṣẹ́ fún Trust Modern Farmer ọba làgbẹ̀
0: ìní ta
1: 07054514477
0: àgbẹ̀rò kò bọ́dún dé.
2: Trust Modern Farmer ọba làgbẹ̀ ọ̀rẹ́ àgbẹ̀ ọba kan àgbẹ̀ alátìlẹyìn àgbẹ̀
3: gbogbo orúkìta lè máa pèlé iṣẹ́ fún Trust Modern Farmer
2: gbogbo ọkọ̀ ló bá wọn lára mu
3: iléeṣẹ́ tó mọbi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀
2: tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdí ní gbogbo ògbà
3: iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé kẹ́ fọkànbalẹ̀
2: lóòótọ́ ni gbogbo kan pọ̀ bìrìkò lónìí dédé àkókò yìí fún ẹ̀yìn àgbẹ̀
3: àmẹ́ fọkànbalẹ̀ ọ̀nà àbáyọ ti dé
2: iléeṣẹ́ fún Trust Modern Farmer ọba làgbẹ̀
3: ó ní ká sọ fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé
2: 50% discount
3: gbogbo ògùn tí sàgbẹ̀ lóore
2: ti ń jáde ní iléeṣẹ́ wa
3: ìdáàdọ́ta láti jápò lórí ìkọ̀ọ̀kan
2: ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́
3: yàtọ̀ fún ìdáàdọ́ta
2: lórí ògùn tẹ́ bá ti rà
3: níbi ìdérí ẹ̀ gangan
2: ni gbogbo ẹ̀bùn wà tẹ́ mọ jẹ́
3: ẹ̀ láti bó ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀ bọ́
2: ò wá nira ògùn kankan kún mọ́ jẹ́
3: ẹ̀bùn bíi mútọ̀ ayọ́kẹ́lẹ́
2: ọ̀kadà tó tún yanranyan
3: bíi ìjì ńlá kan gbangba
2: ẹ̀rọ amúlétutù
3: ẹ̀rọ fáànù
2: mọ́tò blow
3: ẹ̀lò nátìlò chat
2: ẹ̀rọ ìfipò lọ́lọ́kun ìjọ̀kan
3: ẹ̀rọ plasma tẹlifíṣàn
2: gbogbo ẹ̀yìn gbajúmọ̀ láwùjọ ọ̀tọ̀kùlù
3: ẹ̀jẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀
2: iléeṣẹ́ fún Trust Modern Farmer ọba làgbẹ̀
3: iléeṣẹ́ tí ń ta grow mighty ó fa power àti fọ́
2: green star
3: ó ní tètè lọ rọ ògùn kó lè bẹ̀bùn
2: 08062383886
3: lẹ́ẹ̀kan sí
2: 08062383886
3: ọba làgbẹ̀.
4: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Gbóná, ibùsùn ń kọ̀.
7: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o. Mú kà.
6: Ó tún ná. Ọ̀hun náà níjàre.
8: Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn.
9: Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀.
10: Àwọn dókítà ti ẹ̀ jẹ́rìí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
11: Mocha, adding comfort to life since 1959.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dún bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
1: o ngbadun adaba
2: bubu wala ngbadun adaba
3: agomi jetilo

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kalẹ̀, ìwọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn àṣálẹ́ òní bí ó ṣe máa dé sétí gbọ̀nyí láti lè ṣe rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kẹ́ láti ròyìn látẹ̀nà Adéyẹmí Lawal ṣáájú kókó oníròyìn náà. Àríyànjiyàn ń wáyé lórí ọ̀rọ̀ orúkọ àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú NDC. Ìjọba ìpínlẹ̀ Ogun ló ti ké gbàjarè lórí ọ̀rọ̀ jàm̀bá àgbàrá. Àwọn òṣìṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Katsina náà ti dàṣẹ́lẹ̀.
2: Adaba 88.9 FM lè ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn àgbà PBAT nípínlẹ̀ Ondo iná ti rọ gómìnà Lọ́kẹ́ Ayédátiwa láti gbé ètò ìfikùnlukùn èyí tó yáàyè kalẹ̀ láti pẹ̀tù sáwọ̀ pẹ̀lú mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tújì Òjó àti àwọn tó ní í ṣe míì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ èyí. Alága ikọ̀ náà Dẹ́mọ́lá Ìjábí yìí ló pàrọwàdà níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn kan nílùú Àkúrẹ́. Ìjábí yìí sọ pé Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn olùdíje sínú ẹgbẹ́ òṣèlú APC míì nípínlẹ̀ Ondo iná nílò àtìlẹ́yìn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn tó ní í ṣe lọ́rọ̀ ẹgbẹ́ láti bá lè kógojá lásìkò ètò ìdìbò. Ó ṣàlàyé mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tunjí Òjó gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ nǹkan tó yáàyè sí Ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC. Ìjábí yìí ló tún bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan èyí tí wọ́n ní olùsọ̀rànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ìlú tí ó gbé jáde èyí tí ó fi àbùkù kan àwọn àgbà ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún. Ó wá ṣàlàyé pé nígbà tí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ olùṣèlú tí ó ṣe pàtàkì, ó sì ní kò yẹ kí wọ́n lo irú eléyìí gẹ́gẹ́ bí ìlànà àti máa sọ ọ̀rọ̀ kùbákùgbé sínú sí àwọn èèyàn. Ìjábí yìí wá pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti ṣàtìlẹ́yìn yíyàn padà Ààrẹ Bọ́lá Tinubu, tó sì tẹnumọ́ pé ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ ló ṣe pàtàkì láti jẹ́rí lásìkò ètò ìdìbò gbogbogbò. Ikọ̀ kan tó mójútó ọ̀rọ̀ ìṣèjọba dáadáa nínú láàrin àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ondo ni ló ti ṣe àtìlẹ́yìn fún àtìyàn padà Ààrẹ Bọ́lá Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. Ikọ̀ náà èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ láti ìjọba àbílẹ̀ méjèèjìdógún ń bẹ nínú rẹ̀ iná sọ̀rọ̀ yìí níbi ètò kan nílùú Àkúrẹ́. Àwọn ẹgbẹ́ ọ̀hún ni ẹgbẹ́ àwọn alágbàfọ̀, ẹgbẹ́ àwọn aṣèròníyọ̀yọ̀, àwọn agbẹ̀bí, àwọn mẹkáníìkì, àwọn tí ń ta búrẹ́dì àti àwọn tí ń aṣọ. Wọ́n pinnu àti ta àwọn ọmọ ẹgbẹ́ wọn jí láti dìbò lọ́pọ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu lásìkò ètò ìdìbò yan Ààrẹ ti ọdún 2027. Ikọ̀ ọ̀hún èyí tí Ààrẹ rẹ̀ Comrade Solomon Adelegan tí ó sọ̀rọ̀ ṣàlàyé pé èrò wọn ló dá lórí àgbéyẹ̀wò àwọn ìlànà àtètò èyí tíjọba Tinubu gbé kalẹ̀. Adelegan wá pinnu láti ta àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ náà jí àti àwọn tó ní ṣe yòókù lẹ́sẹ̀kùkú láti ṣàtìlẹ́yìn kí Ààrẹ Bàálé wọlé fún sáà kejì. Olùdarí àgbà ẹgbẹ́ aṣíwájú Mandate Group Olúmúyẹ̀wò Aságunlá ló ti yòǹbo ikọ̀ náà fún nǹkan tó ṣàlàyé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó yáàyè láti ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Tinubu fún sáà kejì. Aságunlá wá ṣàlàyé pé ètò fífọwọ́ sí dídíje Ààrẹ náà àti láti ṣàtìlẹ́yìn ọ̀hún ló ṣàlàyé gẹ́gẹ́ bí ìrírí ètò yáàyè èyí tí ó wáyé. Aságunlá wá pe àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún láti rí i pé wọ́n múra sí ọ̀rọ̀ àti ṣàtìlẹ́yìn náà tó sì lè mọ pàtàkì ìtẹ̀síwájú nínú ìlànà àti ètò ìjọba. Ilé-iṣẹ́ elépo petrol orílẹ̀-èdè Nàìjíríà NNPC ni ó ti gbé owó ètò tó bíi tírílíọ̀nù 7.5 naira tó lé sínú àpò ìṣúná ìjọba àpapọ̀ láàrin oṣù kẹ́ni sóṣù kẹje ọdún 2026. Bó tilẹ̀ jẹ́ pé iye epo tí wọ́n ń pèsè lójoojúmọ́ ni àdínkù ti bá ní oṣù keje. Iye ọ̀hún níbẹ̀ nínú àwọn ọ̀rọ̀ èyí tí àjọ ọ̀hún tí ó gbé jáde lọ́dún ní oṣù kẹjọ ọdún 2026. Ilé-iṣẹ́ náà lo ṣalaye pe akọle bi trillion meta o le ni o waye to si je ni won ti jere re to si je pe won mu owo to po wole na lasiko ti awe ṣugbọn epo robi ati awọn nkan tin jade lara re ni won so pe adiku ti ba ni osu karun odun ati osu kefa pelu osu keje ile ise NPC na wa so pe nkan to fa adiku na ni awọn asoro kan e to doju ko ipese epo ile eko awon ologun orilede Nigeria yen Nigeria Defense Academy lo ti gbe oruko awon to kogoja ninu ati gba wole si eko ologun ikeje dini 80 iti yo waye ajo ologun na ina so pe eko awon ologun ikeje dini 80 na ni o se eto ati gba ni sile eko na lo arin osho kerin osu keje ati ojo kekandilogun osu kejo odun to si je pe awon to kogoja ina ti fun ni iwe igbawole si ile eko ohun gege bi oro ile eko na ninu oro yi ti akowe agba ile eko na ogagun OA Ogunleye ti o fowo si lori ero X lojo ojoru awon akeko yi ti o je kokoja ni won reti pe yo wa si ile ogba ile eko na ti o nbe ni ipinle kaduna ni ojo Saturday ojo kejila osu kesan odun 2026 ile eko na wa kilo pe akeko yi wu to ba kuna lati farahan titi ojo aje ojo kerinla osu kesan odun yi ni yo padanu aye re ajo olopa orilede Nigeria indo ti se aseyori dagun lawon ipinle mewa kan laarin ojo 29 osu kejo si ojo kini osu kesan odun yi eyi ti oro gbigba awon kan bi 21 eyi ti won jigbe sile ati gbigba awon iban ati ota ti won si mu awon adigunjale kan ati enikan ti won lo payan alukoro fajo olopa iyen ani inedu lo salaye yi ninu oro itugbejale lojo ojoru iyen ojo keji osu kesan odun yi e to salaye bi ajo olopa orilede Nigeria sese awon ise mewa kan laseyori ni orilede yi nipele Kogi apapo awon alabo inagba awon eyan 21 kan eyi ti awon ajinigbe jigbe sile eyi ti awon omo odo ti sise si orilede 14 nbe lara awon lẹ́yìn tí wọ́n dojú ìjàkọ àwọn ajínigbé náà ní 29 oṣù kẹjọ ọdún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àwọn àjọ aláàbò náà ni wọ́n dojúkọ àwọn ọlọ́pàá náà tó jẹ́ àwọn aláàbò náà ni wọ́n dojúkọ àwọn ajínigbé tí wọ́n sì fẹsẹ̀fẹ tó sì fààyè gba kí wọ́n lè gba àwọn èèyàn 21 náà sílẹ̀ ní ìpínlẹ̀ Kogi tó sì jẹ́ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ inú àwọn ọlọ́pàá iná ti ṣèwádìí sí ọ̀rọ̀ náà báyìí nípínlẹ̀ Zamfara àjọ aláàbò iná tún dínà àkọlù àwọn jàǹdùkú kan tí wọ́n sì gba gbogbo àwọn tí wọ́n jí gbé sílẹ̀ lẹ́yìn tí àwọn agbébọn náà tí wọ́n dá ọkọ̀ akérò kan dúró ní 20 oṣù kẹjọ ọdún àwọn ọlọ́pàá sọ pé àwọn jàǹdùkú náà iná sun ọkọ̀ oníná kó tó di pé wọ́n kó àwọn ti ń bẹ nínú rẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n fi ẹsẹ̀ fẹ nígbà táwọn aláàbò tí wọ́n dojú ìjà kọ wá gbogbo àwọn tí wọ́n jí gbé náà ni wọ́n sì gbà sílẹ̀ láì farapa tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ nílùú Gúúsù ló ti ń ṣèwádìí sọ̀rọ̀ ọ̀hún nípínlẹ̀ Kaduna àjọ ọlọ́pàá ló gba ìbọn mẹ́sàn kan èyí tí wọ́n ṣe ní abẹ́lé pẹ̀lú àwọn ọta ìbọn 85 nígbà tí wọ́n wá ọkọ̀ kan tó ní jàǹbá ní 29 oṣù kẹjọ ọdún àwọn ọta àti ìbọn tí wọ́n gbà náà iná ti kó lọ sí ẹ̀ka ìtìmójútó ọ̀rọ̀ àwọn ajínigbé fún ìwádìí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nípínlẹ̀ Kaduna sì ti ń ṣe iṣẹ́ lórí rẹ̀ nípínlẹ̀ Niger àwọn ọlọ́pàá náà ná tó ṣe ètò èyí tí ó kógoja ní 1st oṣù kẹsàn ọdún lẹ́yìn tí àwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ ìlú tí wọ́n dojú ìjà kọ àwọn jàǹdùkú kan lọ́nà Mangoro sí Wabba àríyànjiyàn lórí ọ̀rọ̀ orúkọ àwọn olùdíje sílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Anambra nínú ẹgbẹ́ òṣèlú NDC ló ti lékún sí àjọ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí àti ẹgbẹ́ náà ni wọ́n léde àyèdè lórí ọ̀rọ̀ orúkọ àwọn òdìbò yìí tí wọ́n gbé kalẹ̀ fún ètò ìdìbò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Anambra lọ́dún 2027 àjọ ètò ìdìbò náà ló ṣàlàyé pé orúkọ tí wọ́n gbé sílẹ̀ ọ̀hún ni àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún fi ṣọwọ́ sí wa. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú NDC ṣàlàyé pé orúkọ èyí tí àjọ ètò ìdìbò tẹ̀ jáde ló yàtọ̀ sí orúkọ àwọn èèyàn mẹ́sàn-án èyí tí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n kópa nínú ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àbájáde rẹ̀ nínú ètò ìdìbò abẹ́lé tí wọ́n ṣe lóṣù karùn-ún ọdún. Ẹgbẹ́ NDC ilé wa tako ọ̀rọ̀ náà nígbà tó sì ṣàlàyé pé àjọ ètò ìdìbò ló ti forúkọ àwọn ẹlòmíì rọ́pò orúkọ àwọn tí ẹgbẹ́ náà ti ó fọwọ́ sí. Ṣùgbọ́n alákòóso tó sì jẹ́ alága fún ètò ìròyìn àti ètò ẹ̀kọ́ àwọn ìdìbò ìyẹn Muhammed Haruna tí ó sọ, ó ṣàlàyé pé àjọ ọ̀hún ló ní ìwé gẹ́gẹ́ bí ẹ̀rí èyí tó ṣe àfihàn pé àwọn olùdíje èyí tí ẹgbẹ́ náà tí alága ẹgbẹ́ náà àti akọ̀wé rẹ̀ ti wọ́n fọwọ́ sí ni wọ́n tẹ̀ jáde. Ìjọba ìpínlẹ̀ Ògùn ló ti kìlọ̀ nítorí ọ̀rọ̀ ìjàmbá àgbàrá ṣáájú abala kejì òjò tọdún 2026 tí ó rọ̀, ó sì rọ àwọn olùgbé tí ń bẹ láwọn ìlú èyí tí ìjàmbá náà ti lè ṣẹlẹ̀ kí wọ́n fojú sọ́rí kí wọ́n sì kó ẹrù wọn lọ síbití ààbò wà. Alákòóso fọ́rọ̀ àyíká ìpínlẹ̀ náà Ọlá Ọrẹsanya ló ṣàlàyé ìkìlọ̀ náà lẹ́yìn tí àsọtẹ́lẹ̀ àjọ ìtìmójútó ọjọ́ ọjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó ṣàlàyé ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ara ìpínlẹ̀ tí wọ́n retí pé òjò yóò ti pọ̀ ní àwọn ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí. Àjọ ìtìmójútó ọ̀rọ̀ ojú ọjọ́ náà tí ó sọ àsọtẹ́lẹ̀ sọ pé abala kejì òjò ti ọdún 2026 ni wọ́n retí pé yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn ọdún tó sì dárúkọ ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ibi tójò náà yóò ti pọ̀ jù ní oṣù ọ̀hún. Ọ̀rẹ́ Sanya ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni ó tẹ̀síwájú láti mójútó ọ̀rọ̀ ojú ọjọ́ gẹ́gẹ́ bí àjọ tí mójútó ètò ìdìbò àti àwọn àjọ míì gangan ṣe sọ. Alákòóso náà wá kìlọ̀ pé òjò tí wọ́n retí náà ló lè lékún ní àwọn agbègbè tí odò wà àti àwọn etídò ní ìpínlẹ̀ ọ̀hún ní pàtàkì nítorí òjò àrọ̀ ìdá àti àkújù odò Ọ̀yán àti bí àgbàrá ṣe lè pọ̀ tó ní odò Ògùn. Àwọn òṣìṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Katsina ni wọ́n lè iṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Katsina ló lè ní ìdàrúpadàpọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera nípínlẹ̀ náà ṣe kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje kan lẹ́yìn tí wọ́n ti fún ìjọba ìpínlẹ̀ náà lọ́jọ́ 21 láti mú àwọn ìbéèrè wọn ṣe. Ìkìlọ̀ náà ìyanṣẹ́lódì ìkìlọ̀ náà ni àwọn ọmọ ẹgbẹ́ àwọn dókítà, ọmọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ètò ìlera míì tí wọ́n fẹ́ gùn lé. Nínú ọ̀rọ̀ yìí tí wọ́n gbé jáde ní ọjọ́ Ìṣẹ́gun, alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera náà Comrade Ibrahim Balange ṣàlàyé pé ìyanṣẹ́lódì náà ló ṣe pàtàkì nítorí pé ìjọba ìpínlẹ̀ náà ló ti kùnà láti ṣe nǹkan kan lórí ìbéèrè wọn ọlọ́jọ́ pípẹ́. Balange ló wá kìlọ̀ pé ilé àwọn ẹgbẹ́ náà ni ó dọ̀wọ́lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́ tí ìjọba wá kùnà láti gbéṣẹ̀ tó tọ́ kó tó di òpin ìyanṣẹ́lódì ìkìlọ̀ ọlọ́jọ́ méje ìtàn fún ìjọba. Àjọ ètò ìdìbò nípínlẹ̀ Yobe ló ti bẹ̀rẹ̀ ètò àyẹ̀wò orúkọ àwọn olùdíje fún ètò ìdìbò ìjọba àbílẹ̀ ìpínlẹ̀ náà èyí tí ó wálé níjọba àbílẹ̀ 17 ní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí. Alága àjọ ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀hún Ibrahim Yabani èyí tó ṣàlàyé èyí lásìkò tí ń báwọn onírò sọ̀rọ̀ nílùú Damanturu ló ṣàlàyé pé ètò àyẹ̀wò fáwọn alága àti àwọn igbákejì wọn yóò wáyé ní ìlú Damanturu tí soríkò ìjọba àbílẹ̀ ọ̀hún, bẹ́ẹ̀ ni ti àwọn kánsẹ́lọ̀ yóò wáyé ní ọ́fíìsì àjọ náà ti ń bẹ lẹ́kùn mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ ìpínlẹ̀ ọ̀hún. Lórí àwọn òṣìṣẹ́ èyí ṣe lásìkò ètò ìdìbò náà, alága ọ̀hún wá ṣàlàyé pé ó jẹ́ iṣẹ́ àwọn òṣìṣẹ́ ètò ìdìbò láti gbé orúkọ kalẹ̀ tó ṣàlàyé pé wọn ò tí ì gba orúkọ kankan fún àyẹ̀wò àti àfọwọ́sí, ṣùgbọ́n ó ní yóò parí láàrin ọ̀sẹ̀ méje. Àjọ ìṣọ̀kan àgbáyé ló ti kìlọ̀ lórí ọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe ń dá sí àìsàn ẹ̀bólà èyí tí ó ti fa ikú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè Democratic Republic of Congo èyí tí àwọn èèyàn tó ti kú bẹ́ẹ̀ ti fẹ́ẹ̀ tó bí 1,000. Olùmójútó ọ̀rọ̀ ìrànlọ́wọ́ nínú àjọ ìṣọ̀kan àgbáyé Tom Fletcher sọ pé ìjàkálẹ̀ àrùn náà ni ó ti ń lékún sí tó sì jẹ́ pé akitiyan lójúnà àti lè káwọ́ rẹ̀ ni àdínkù ń bá. Ẹ̀bólà ni ó jẹ́ pé ó máa ń ranni látinú ẹ̀jẹ̀ tàbí ti eyan ba fi ara kan eni ti o ni aisan na ti omi si nbe lara re tabi awon ke elomi ti o ti ni aisan na ninu to si ma nsoro lati tete ri ni ibere awon alase orilede Democratic Republic of Congo ina salaye pe o to bi 6,100 awon eyan to ti ni aisan na ati bi pe 2,000 ati 7,910 ini o ti ku titi ojo aje to ti de pe bi 5,000 awon eyan ini iroyin ni o ni aisan na ni agbegbe Ituri nikan iye ohun ini o ti nfa opolopo wahala ni agbegbe Ibonigunyo di aisan na ti o ti kede re lojo kedogun osu karun odun laramo kila ti royin lati le se radio adaba 88.9 fm akure ninu royin lati gbo iroyin agbamuludo ati ti are idaraya
3: Welcome to Great Springs International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: Sade ku si oko mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
5: mami
4: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
5: hypo ke
4: beni awon kokoro ifojuriki igbalero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
6: ma gba fa awon kokoro ifojuri da abobo ile re pelu hypo

0: awolu solu dero pese
1: be ba fe ba gba awon eto ati royin ise radio adabanbi yuwu lagbaye e kan sojo po ero ayara bi asa www.adabayi.net.fm e si le gba application ise radio adaba sile ni google play store be si le le darapo mo wa lori facebook wa ni www.facebook.com/adabafm88.9 lori ero instagram ati x pade wa ni @adabayi88.9fm e ba si fe fun aniro ile ka royin wa fi sowo si email address wa ni nisuma@adabayi88.9fm iroyin lati agba amulodun oṣere oniṣe ni atinu kerem leku karim lo ti dologbe lẹyin ti o ni aisan jẹjẹrẹ omu awọn ẹgbẹ oṣere tiata ati aworan sinima orilẹede nigeria yẹn tampambe kati ipinlẹ ogun lo kede iku rẹ lọjọ ṣẹgun ẹgbẹ naa lo dupẹ lọwọ awọn ojugba wọn awọn ololufẹ wọn ati awọn afẹnifẹre eyi to ṣatilẹyin rẹ lasiko aisan ọhun ti wọn si bẹ ọlọrun pe ki o tẹsi afẹfẹ rere oṣere oniṣe ni to si jẹ olotu afimu iyen Femi Adebayo ni lo ti sọrọ nipa bi oun ṣe ṣe laarin aṣa ilẹ Yoruba ati ẹsin Islam to jẹ si oun nigba ti sọrọ nigba oniroyin sọrọ Adebayo ṣalaye pe ọkan lara awọn iṣoro ti o dojukọ oun ni aṣa ilẹ Yoruba eyi ti o faye gba didọbalẹ fawọn obi ati agba o ṣalaye pe nigbati idọbalẹ jẹ ami ọwọ nilẹ Yoruba Islam ni o sọ pe Ọlọrun nikan le yan fori balẹ fun ati aya Adebayo wa ṣalaye pe eleyi ṣe pataki nitori pe oun si n bẹwọ fun awọn aṣa wa nigba awọn ibi ti o ba tọ gẹgẹ bi aafin ọni ife o tọka si aare Olusegun Obasanjo aare tẹlẹ Olusegun Obasanjo pe ati awon eyan pataki pataki mi to je pe won se ma dobale fun awon oba ari daraya egbe agbabolu Falconet ti orilede Nigeria ilo ti gba mi ayoko kan pelu orilede South Korea ninu idije ore sore eto keyin saju idije ife eye awon omobirin ti ojo ori won ti ju ogun odun ni agbaye eti o bere ni ojo osegun Mary Mamudu ni o gba bọọlu na wole fun Nigeria ni seju kọkandinlọgbọn to si tẹsiwaju lati se daadaa ninu idije ohun lẹyin ti o gba bọọlu wole fun orilẹede Nigeria ni Poland orilẹede South Korea lo da fikafika lati gba bọọlu ti won wole pẹlu bọọlu omi gba si o ni seju mejila ti o ku ki idije naa o dopin esi idije naa eto je ti igbaradi fun orilẹede Nigeria ile o mu ki efi agbabọọlu Falconet ki won bẹrẹ si mura silẹ bayi fun idije ife ẹyẹ agbaye eyi ti won ti kopa olukọni ni bọọlu fẹ gba agbabọọlu Falconet Moses Aduko lo ṣalaye pe ẹgbẹ agbabọọlu lo ti n gbaradi fun ibẹrẹ idije naa ninu eyi ti won ti ba orilẹede Spain gba nibi idije ife ẹyẹ awọn ọmọ tọjọ oriwo ti ju ogun ọdun to jẹ tawọn obinrin ti agbaye Nigeria yoo kojo Spain ninu kọfi lẹyin ti ni ọjọ aje nilu Sosovik ni ọjọ keje oṣu kẹsan ọdun yii ẹgba agbabọọlu Falconet lo pari igbaradi rẹ pẹlu ami ọmi ayo kọọkan pẹlu South Korea ninu idije ọrẹsọrẹ to waye lọjọ ṣẹgun wọn ti kọkọ na ẹgba agbabọọlu Poland lami ayo kan sodo ninu idije igbaradi naa aduku ṣalaye pe inu oun dun si igbaradi ẹgba agbabọọlu naa to ṣalaye pe ọkùnsẹni kankan to farapa ninu awọn agbabọọlu oun o sọ pe ikọ oun ni o ṣe daadaa pẹlu orilẹede Spain ti o si ṣetan lati mura si idije ohun ẹgba agbabọọlu Falconet ló ń retí pe yóò bẹ̀rẹ̀ ìdíje pẹ̀lú Spain náà lọ́nà tó tọ́ nínú kọfí ní ọjọ́ ajé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù premier league orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ni wọ́n ti ṣe àkọọ́lẹ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ àńrà à ń tà àwọn agbábọ́ọ̀lù pẹ̀lú níná owó tótó bílíọ̀nù mẹ́ta àbọ̀ náírà tí wọ́n sì fi tayọ eléyìí tí wọ́n ná lọ́dún tó kọjá tó jẹ́ bílíọ̀nù mẹ́ta àti mílíọ̀nù mẹ́rìnlá náírà ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ni ó gbé ilé ìdíje náà àti iye tí wọ́n gbé náà lọ sókè lẹ́yìn tí wọ́n tara ọmọ agbábọ́ọ̀lù Everton ilé Mandiaye fún 100 million pounds tí ó sì tó jẹ́ pé wọ́n ra ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Enzo Fernandez ní owó ètò tó bí 115 million náírà owó tí wọ́n ná ní ọjọ́ tí à ń tà à ń ra bọ́ọ̀lù náà ló jẹ́ bí 500,000 náírà tí ó lé ni itu tayo ti odun to koja tena egbe agbabo Manchester City ilu na wo toju pelu bi otalelo nirinwo o din meje million pound fun awon agbabo tutun to sera ti egbe agbabo Chelsea se na oko lele odun o le mesan million naira beni Tottenham na odun o le meje million naira ninu atira awon agbabo na akojopo iroyin ti asale oni ko ma ni joba ilo patience olusegun lolotu adiyemi la wa si ni oniroyin olohun wo ma yin kasun re.

0: iṣẹ́ náírà wà distributors.
1: Okay.
0: NRI ìfẹ́ kó jẹ́ wípé every street ni distributor náírà máa wà níbi tí NRI tó fẹ́ ká jẹ́ distributor. Wọ́n fẹ́ kó jẹ́ pé NRI kó di home kíná porúkọ every home.
1: Okay.
0: Product.
1: Okay.
0: Every home medicine pé kí àwọn gbogbo ilé káàkiri bá ṣe gbọ́ nípa paracetamol ẹ má bínú ẹ̀rípo ti pẹ́ ta ti ń pọ́npa ẹ̀. Ẹ gbogbo ilé gbogbo everybody ló mọ̀ n parẹ́ bẹ́ẹ̀ náà ni NRI ṣe ń wò pé gbogbo èèyàn ní kámọ̀ nípa egbògi NRI.
2: Nǹkan tí ò jẹ́ kí ẹrù yẹn bà mí ni pé ṣẹ́rí tó bá jẹ́ pé oògùn tí ẹ̀kan fẹnu ń tà ẹgbẹ́ àwọn oríṣiríṣi nǹkan wà tó jẹ́ pé bá ṣe ráwọn pásítọ̀ kan tó jẹ́ pé 80% promo náà nìdí lórí atẹ́gùn 20 tó kù ní mireku àwọn kan dẹ̀wà tó jẹ́ pé 80% mireku náà ṣe 20% ni promo bẹ́ẹ̀ náà ni NRI.
0: Àwọn sàn tó jẹ́ pé àwọn yẹn bò mọ́ra tó jẹ́ pé ó ti ṣe wọ́n níjàmbá ẹjọ́ ìdí nìyí tẹ́ NRI fi gbé àyẹ̀wò ọ̀fẹ́ ní gbogbo ọ́fíìsì tí wọ́n darúkọ yẹn NRI gbé kalẹ̀ sàn olóòtú pé kẹ́ mọ̀ wò wípé ìjọ tẹ́yìn ó bá tó rí bá ìdúró ọ̀fẹ́ ni àyẹ̀wò yẹn egbògi NRI yẹn tó máa ti ṣàyẹ̀wò tán èyí tó yẹ kó o rà tó fi tágọ ara rẹ ṣe kó a bá pàdé ńpẹ sà.
2: Mo ṣàlàyé fún yín àwọn ibi tí ẹ ti lè rí NRI tí o bá ti mọ̀ pé o mọ ibi tó wà ní tòsí ẹ nọ́mbà tí wàá pè sí ni 091 57 54 93 90 091 57 54 93 90 tàbí 09029128502 09029128502 yàtọ̀ sí pé oògùn yìí wúlò fún àgọ́ ara mo tún gbọ́ pé ẹ tún wá àwọn alágbàtà káàkiri.
0: Bẹ́ẹ̀ ni sà torí bọ́ ṣe ń pe ẹ rí pé ẹ̀yin náà gbọ́ bá àwọn yẹn ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bọ́ mo ti improve bẹ́ẹ̀ ṣe sọ yẹn tí a bá ti ṣètò kan báyìí in fact maa si gbagbe ọjọ kini ọjọ maa sẹsẹ in fact so ẹjọ awọn eyan mi to jẹ pe mo fun nọmba pe kan ijọ kan ba mi pawo eyan mi mo fun wọn nọmba to da fẹ tete ma da wọn lohun kiakia
2: ni
0: ni ẹsẹkẹsẹ gba eyan bi fifi le pe mi lera
2: ẹ ti ri nkankan
0: wa kan ma pe akọlukọgba so ẹjọ tẹ bá ti gbọ pe aṣoju NRI pe oke o látọdọ pastors olórin ni ẹ mọ bẹrù
2: tẹ bá ti mọ pe ẹ mi si pastors number number mi leleyi olowo kere ju 08033 84 2322 08033 84 2322 o le tẹ atẹjiṣẹ to ba fẹ jẹ alagbata NRI kan send message NRI yes I can NRI yes I can nkan ti mi ba ri mi o ni sọ iwọ to wa jẹ pe o kan le joko si kọna nu ile 10,000 20,000 lọsọọsẹ o níbi tó lè dín ní àgọ ààrẹ ẹ bá ń ṣe fi tẹ 10,000 lọsọọsẹ níparí ọdún níye tó máa jẹ o yàtọ̀ síṣẹ́ tó ń ṣe minimum tó dẹ̀ tó lè rí gbà ní NRI as an agent
0: nìyẹn
2: ẹ jẹ́ kí n tó fọkàn yín balẹ̀ ọ̀rẹ́ mi kan ló béèrè ó ní olówó kéré joseph NRI tó ń polówó yìí tí ń ṣe àwọn tán wa betune slippers káàkiri ìgboro tán máa ń béèrè lift mo ní tí wọ́n ti kọjá bẹ́ẹ̀ tẹ́ bá ti rí mọ́tò kankọ NRI sí iléeṣẹ́ NRI gbé ọkọ̀ fún àwọn èèyàn wọn ni
0: ṣùgbọ́n
2: kí n tó gbàgbọ́ gan ni a fi jórí ìgbà tẹ́mi náà bá gbà.
0: Ẹ gbà tí yín bọ̀ ìwé ń bọ̀ sẹ́wọ̀n pé bó ṣe rí rè ṣẹ́rí NRI gangan nípòrí ọ̀fẹ́ ọlọ́run wọ́n ní àwọn ètò àtìlẹsẹsẹ tí yín náà bẹ lójú ọ̀nà njẹ tó bá dé ebi orí afẹfẹ láti ṣiṣọ
2: ẹ jẹ ká síbi eléyìí
0: yóò sì tẹyin lọwọ yóò dé láyé
2: lágbára ọlọrun ẹ jẹ síbi eléyìí 09157549390 09157549390 tàbí 09029128502 ìwọlé máa bèrè pé kí ni NRI iléeṣẹ́ tó lo tewé tegbò lọ́nà ìgbàlódé láti mọ tọjú àgọ ara èèyàn
0: ni
2: sọjú yẹn lọ tí ò bá ti ní ọwọ ayé nú tó bá dẹ̀ jẹ́ pé ó ní ọwọ ayé nú náà báwọn kan ṣe mọ̀ ọ́n dé làwọn kan ṣe mọ̀ ọ́n tú mi ní sọjú yẹn náà lọ ọdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa ikú o èèyàn kí mọjọ́ tí èèyàn sòtò ń tọ̀ sílé mo kàn ní kí ni mi ni ẹ mọ pé kì í ṣe gbogbo ọrọ lálẹ sọ lórí atẹgùn
0: ṣùgbọn ìgbàlagbọ lè tọ lé
2: tágbàlagbà bá mú mú kú mu àtọ sílẹ ọsán gangan ọsán làgbàlagbà ń ṣègbọnṣẹ sáàrin ìta ó bá dà fẹmọ jùmọ ní orúkọ ọjọ á ní tó átà ìfọmọ á ní kí ní àwọn ewé ní kọńtà sọ bọ.
0: tí ẹ bá ti pẹ ní onítọ ṣúgà yá máa tọ lórí ìdá àgbàlagbà jọ kàn sí iléeṣẹ wa ṣúgà àpọjù rẹ kò dá lára.
2: ọ̀dà ẹni tí ẹ bá fẹ́ pe pastor solomon 09157 54 93 090-0915754-9390 tabi 090-2912-8502 090-2912-8502 number milele 080-3384-2322 o le te atejise to ba fe je alagbata NRI can send the message NRI yes I can NRI, yes, I can. NTI wani ipinle ondo, elosi okiagbe, lerama palace, roundabout, okiagbe, ni ipinle ondo. Tuwadi ekwe ilu akureni, opposite Ade Super Hotel, ni ekbe AP filling station, letimari NRI complex. Tuwazi jekwe NTI wani agbegbe ondo ni, elosi Ademakinwa shopping complex opposite First Bank agogo oke yaba nipinle ondo enti ewa ni ore eba melosi idojuko pima hospital yes. Akeredolu complex ni okitupa road ni lu ore enti ewa ni ipinle oyo eba melosi Adebayo shopping complex opposite Polaris Bank lona manatan adex
0: bus stop lona manatan
2: ni worod ni badan tobasi jekwe akwa ibomi letunwa ambadan elosi Olorun wa complex Alekuso ni bere ni Badan eyin ti ipinle Osun elosi Chiamaka complex Fagbesa adjacent Polaris Bank ni Osogbo eyin ti e wa ni agbegbe Ikirun Agunbe elosi Iso Isu area Okeba ni Ikirun yin ki wa ni Lesa I ma lo sona Cornerstone complex Cornerstone after Onfoloke beside Unique Oil Muslim High School after Sabo, Nilesa. To ba ti je po fe daru me loju number meji to wa pe leleyi 091-5754-9390 tabi 090-2912-8502 yato si pe NRI ogun won olohun fa se e tun empower won youth
0: e se
2: ba mi salaye yen
0: youth empowerment ti NRI o je ara oto nitori pe gbogbo awon youth to je pe won wa ni NRI ti won gbo nipa NRI ti won si ko bi ase nlo tewe tegbo so youth na nko dada so ona ta won tu wa gba ni pe awon yato sa won tu je pe won fese rin kakiri igboro le du youth wa kakaka e di kama fese gba gboro kakiri awon leyi won ma e wo phone ta gbe dani yen a gbe kankan ni digital marketing to je pa won yen fi owo yebi yese yen ni ba se le ta nkan basi le ta oja lori Facebook lori Jumia lori Konga won online debi bi pe opolopo awon eyan lo je pe won ma ra oja latori online awon youth wa ari bi pe a ma se danileko yen lo fe da la ma se fun won ofe so ati empower opolopo youth to je bi pe loni mi graduate tan o se NYC ko rise ma bo le nara wa dupe lowo Olorun laarin subo faso dukan nitori pe oni ma toro owo lowo awo bi eko to je mo a ko e nigba ta ba ti ko e tan wo no se kini wo no press ni je yan lawujo
2: ise le mo ti e koko ero pe ba ogbon sakama nje se pe awon kan ma nse be eh ani pe awon lo kere ju se lo ba hun oluwo oja e je ka ma se nikan sinu account e lo sose ko le potelu pe lo to ni NRI sugbon gba ti mo wo nu agodo awon isongbe to tele yin wa ti mo koro wa won lenu wo mo ri
1: emi nisin in to je kimi koko darapo nena o nise kan ti mo se awon se to pe teyan ba nse ogo odun iyan le ma la kojo
2: ba te ti wa lo to se be ke ma lo ni kile to wa se nena rai
1: to wo wa nbe
2: e tun lowo
1: baba owo school fees awon momo ile won fun school rara je ri ogun nena ko se le sotan but awon yo ba ti tori pon ti ro won ti ra ro seyin ti won ba to nena rai won ni mo po to ni bon an fi akoko iso fun won kon gbiyanju kon ma lo gun na
2: that is you far e ma lo e ma lo mi pelu mi mo mi o pelu mi just mi ni pelu eh 0915754930 0915754930 tabi 0902912852 eh mu mi gba yi ni bi se eh mi ni tan yi emi na wa seri gbogbo ose yen e ro pe mo ni ewo labi ya ni igberaga ni mo bi ma ga pa bi eni ah emi na eh ba se olorun to juwe ona fun yin kuni si lona
0: tamita
2: eyin eyan na ti eh alera ku die ka ka to fun mari to lojo ni afun ni alafia
0: abi sa
2: eh e mo na gbara e mo na gboro yato si pe o nwa le ilera to pe o ba fe ma ri toroko bo pe number ti mo so yi tabi ko te atejise nri yes I can
0: yes
2: wona le je alagbata o ko le ko ni pe ilu bi eleyi emi mo de fe je major distributor
0: exactly
2: igba kan ba to je pe won ma lobby won alausa ti won ni fun won laye mo o
0: be ni sir lobby olotu in to dojo mi den ni pe ebi we gbogi yen mama mi mo lo fun gba
2: mo e so be
0: o n lo je ki o pe ah won lo nde se gbogbo ba se n lo gba na
2: oda 0915754930 tabi 0902912852 tabi ke te atejise si number mi ma forward there si Pastor Solomon 08033842322 08033842322 Pastor Solomon lakotan enyara
0: ah enyara ilera logun oro eh alafia eh olo ma je keyan raye se gbogbo nkan bi teyan ba fe se emi gigun ati alafia mo so pe yo je ipe ti eyin ati ile yin lati le se enara ami
2: to olowo kere joseph ni oruko temi awo irin tin damu isona ki ajin dara ko ma je ki ara gbogbo wa ko ma le

0: mo ta kojo onu kodo ise owo awon ara bi tin somo ologo domo lofori
1: o ya tete
0: to eni tolorun ko kokoro itusile
1: le lowo
0: alhaji agba baba la no spiritual
1: okunrin dan dan
0: eyike iya isara
1: o sese bere tabi olojo pipe
0: promisan fe
1: asiri bibo
0: eyonu ebe awon agba
1: baba la nu kaju e
0: eyonu agba
1: ko senti oye ko ni lowo
0: contractors oloselu
1: n lo fun interview
0: eyonu agba lu koja be
1: awon kan ba di alhaji agba
0: yo
1: tori adi tun ti yo
0: oja re otani
1: o fe gbomojo oyun iju asiri bibo
0: atude asina
1: o ya lodo eni ti alafiran
0: e ma pade baba laanu alaji agba
1: lojojo wednesday
0: thursday ati friday nilu akure
1: en la fe junction
0: so folo kada pe
1: ile baba laanu
0: idi mango loki ogba lo nlo
1: saturday and sunday
0: le ri baba laanu
1: nina god plaza opposite alafia hotel
0: ojo
1: monday and tuesday
0: le ri baba laanu
1: ni bakusa street
0: opposite ile iya bakusa
1: ilu ore
0: telephone
1: 006 397 0829.
2: Eyi ni lati so feyin ti egbo ilu meta pere le ti le ri office baba laanu alaji agba yato sawon ilu meteta ta baro eni to so fun yin wipe alaji agba baba laanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa lafe junction e ba won soro wipe ki won o gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbaro lodo mare ilu keji ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibe le si ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ku ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijeun le le ri won ni ilu owo ni na god plaza ni dojuko ile itura lafia hotel ko pe meje te ba ti debe abusebuse ere lati akure te de ilu ore to fi de ilu owo ko sibi ti owoja baba laanu de nipinle ondo namba kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni obo si fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori namba yi 08063 97 0829 08063 97 0829. Won pikini kan ni iyonu agba lo mo ni awon alaye kan keke lori re iyonu agba lo ti mo n salaye npa re o ni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agba lo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun ẹjẹ a mọ gbadura kọlọrun mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe. gbòdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbà lóye lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
3: ẹni sóyìnbó ayé nílé àná ẹ̀
2: láti. torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí i pé ká sin kọ́kọ́rọ́ kò ní. ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni. ẹ wàá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyàn yìí gan. mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbà ló. kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín. ẹni tọ́lọ́mù bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní í wá sẹ́yìn. ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀nkan ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nú ayé ń lórí gbà. lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. ìdíni ti alhaji agba baba alaanu ti wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tó bá l'accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ akú pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 08063 970829. Bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlú fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlú. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣò ń bọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlú bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń di tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlú tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí Ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ́ ẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda fún kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Wọ́n mi sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú.
3: Kò oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti alafiran
4: e ma pade baba la anu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: en la fe junction
4: sopolo kada pe
3: ile baba la anu
4: ide mango loki ogba lo nlo
3: Saturday and Sunday
4: ele ri baba la anu
3: nina God Plaza opposite Alafia Hotel
4: ojo
3: Monday and Tuesday
4: ele ri baba la anu
3: ni Bakusa Street
4: opposite ile ya Bakusa
3: ilu ore
4: telephone
3: 006 397
4: 0829

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: There is a school in Ondo State.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tó forúkún tẹ̀ pé àrònú?
3: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ní. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀jù owó. Ó sún mi.
2: Wọ́n jẹ́ kó sú ẹ̀. Tó bá jẹ́ pé tilé ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fini lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kó mọ òye ge kó soríire ni wọ́n pọ̀jù tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn. Nínú àyíká tó fini lọ́kàn balẹ̀ Adétọ́lá International School ni mò ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbopá rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kó àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú. Adétọ́lá International School wà ní nọmba 42 Osinlekota Sakure àti 30 and 32 Osinlekota Sakure. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ. Ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Àìtó míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kójú ọwọ́. Ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5880.
4: Pastor Mrs. Fumi Stella Adejayan, ha, ó máa ṣe o.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni
1: babangana ti gbogbo aye a ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
2: ni iwaju continental guest house nepa ni lu akure
1: phone number mi 08164122777 lekan si 08164122777
0: ki la mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbe daada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbe ra abi oruko ti e ti e tri pada si boda asuke asuke ni waju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin nikan soso so ti o gbogun olowo o le fe se wa gbogbo nkan ti o ba le ma se wo olomo okunrin n fe ko gbianju ko wa ba mi
2: ni iwaju continental guest house nepa ni lu akure
1: phone number mi 08164122777
0: egunje egun o saju osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbe la daada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo aja fo re o le gbe la daada ma fi dagula
2: mo wa ni waju continental guest house nepa ni lu akure
0: ibe ni o wa to mo okunrin nikan mo nse itoju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona oni fade eyi rerin ni gbogbo igba ori kere ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ma fi dagula o le pe mi sori ero ba ni soro mi
1: 08164122777
0: nkan ki nkan ti o ba nse e boya won se eyo e marun e mefa kile to mo bo se nse eyo lo se momi abi ti o ba ye se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta e ni abi ara n ja eje ni abi inu re n kun ni gbogbo igba orukun ru e ni orikerike ara n ru e ni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba ti ri pe nkan omokunrin yo dode a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogoko wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomo okunrin isan ara kan wa to sise pato ti isan ara yi to ba ti ni pe nija o ni olomo okunrin ma di boda suke suke abi wo ti e ni aisan ti a pe ni arun jejije wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dà kọ sí mi.
2: Ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ó bá ń ṣe kọ sí mi.
1: Phone number mi 08164122777
0: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re n wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo orukọ bayi ko da elomi to ba loogun lọwọ asise ti ogun ba tan a tun pada si bo se n se ni irukọ bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru ogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mọ e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo n se o ka to mo ogun ta ma fun ọ awa ki n se eyi awa ki n se ohun itọju ọlọmọ ọkunrin nikan ni ti ẹ ba ri ọlọmọ obinrin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ o ni o se wa itọju ọlọmọ ọkunrin nikan soso o ni mo n se kọ si mi.
2: Ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́.
1: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan si 08164122777
3: Life is exciting on Adaba FM. live it. Mafoko.
4: ADABA.
5: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí ṣe àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
6: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
5: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
6: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
5: Làwọn tẹ́ tún kó dé báyìí.
6: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
5: Èlò ni àwọn solar system yìí.
6: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
5: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
6: Bẹ́ẹ̀ni.
5: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
6: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
5: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
6: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
5: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
6: Bẹ́ẹ̀ni.
5: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
6: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò olóná nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láàlẹ́ àwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
5: Láìṣe náà nẹ́pà.
6: Ara o.
5: Lọ́dọ̀ yín báyìí.
6: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
5: Ẹn tó bá nídìí solar freezer.
6: Bẹ́ẹ̀ni.
5: Ó wà lọ́dọ̀ yín.
6: Ó wà nílé iṣẹ́ wa
5: ni. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé
6: ilé
5: iṣẹ́ yín?
6: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyẹ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní
5: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4. Ẹja tún múlẹ̀ kan sí
6: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
5: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
7: Wẹ́pà!
5: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní yìí ó tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó Èkìtì, No. 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọgbọ́n Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjacent House, Òkè Ògúnọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, Lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókò. Fàlàyé ẹ pé 08101042804.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba Mixture kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

0: 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oru wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ, ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn a lọ́gọ́rùn-ún ọdún, wọn a lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá ń lò, táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọ ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò. Lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: lọ́dẹ tó ń kún hùn hùn jẹ́ romi wọn ṣó ti gbọ́ ni pé ní gbogbo àárọ̀ ọjọ́ tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀fẹ́ ọlọ́run náà ọmọ ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn fáwa ẹ̀dá èèyàn ni ọjọ́ náà ni àràgbà yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi láti dojúkọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ mechanic village second gate army barracks ondo road nílùú àkúrẹ́ ṣe má tàn yín ìyanu tí ò pọ́mọ lọ́lọ́run ṣe ń bẹ́ ó prophet mike olú adégòkè àtàwọn ìránṣẹ́ ọlọ́run mí tí wọ́n kún fún ẹ̀mí mú lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀ kò sí ròmú tàbí àròyé mọ́ wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara olúwa ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun gbogbo tó tẹ̀dó sínú rẹ̀ mọ́ kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ ìkànnì yìí lónìí káàbọ̀ sórí ètò yìí ètò ọwọ́ ńlá èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac Beulahland prayer ministry ṣò nígbọ̀wọ́ ẹ ti mọ̀ wípé lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí bọ́lọ́run bá ti fún wa lórí ọ̀fẹ́ àtúgbàlejò bàbá prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá ẹ wá wo tòní yóò jẹ́ ètò tó lágbára púpọ̀ ọlọ́run ó lò ó láti fi bá ayé ogunlọ́gọ̀ èèyàn pàdé a sì ti wá ṣe lórí ètò ọwọ́ ńlá fún tòní àti ṣe ọjọ́ wednesday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án nínú ọdún 2026 ọjọ́ tó lápẹrẹ oṣù tó lápẹrẹ oṣù tó kún fún ìbùkún tí ọlọ́run ó dá wa lóhùn matthew adékúnlé ọ̀làdéjì yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọ̀dà ẹ jẹ́ ń sílẹ̀kùn fún bàbá kí wọ́n wọlé ká sì bẹ̀rẹ̀ ètò.

0: ọ̀dà aláṣàálẹ̀ yìí ẹjẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí bàbá prophet mike olú adégòkè bàbá ọlọ́wọ́ ńlá káàbọ̀ sí orí ètò ọwọ́ ńlá fún tòní bàbá adúgbẹ́lọ́wọ́ ọlọ́run mò ń kí yín wípé ẹ káàbọ̀ sórí ètò àsìkò oṣù tuntun.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
1: Mo tún wípé ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Hallelujah. Bàbá.
1: Mo kí gbogbo ènìyàn pé a kú oṣù tuntun.
0: Adúpẹ́ o.
1: Lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ oṣù yìí ó tù wá lára.
0: Àmì.
1: Ní orúkọ Jésù tí èmi wàásù rẹ̀ oṣù yìí ó rọ̀ wá lọ́rùn.
0: Àmì.
1: Ní orúkọ Jésù Kristi ti Nasareti a ò ní ṣe kò gẹ́ ìjàmbá nínú oṣù yìí.
0: Àmì.
1: Gbogbo ibi tí bá ń bẹ nínú oṣù kẹsàn-án lórúkọ Jésù Olúwa yóò gbé fò wá dá.
0: Àmì.
1: O ò ní sunkún lóṣù yìí.
0: Àmì.
1: O ò ní kàgbákò ayé.
0: Àmì. Ọ̀dà adúpẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí wípé káàbọ̀ sórí ètò bàbá. Ọ̀dà láìní fi àkókò ṣòfò bàbá ìpàdé àdúrà lọ́wọ́ ńlá intẹ̀ wájú ọjọ́ Thursday àkọ́kọ́ sì ni ọ̀la. Bàbá báwo ni ìpàdé àdúrà ó ti rí lọ́la? Ibo Olúwa ń darí wa lọ?
1: Ododo bí tí Olúwa ń darí wa lọ lọ́la ibi tó ní agbára ni. Ododo tí a mọ̀ pé a wà nínú program ìwòsàn àti ìtúsílẹ̀ láti lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ míì tún jáde a tẹ̀síwájú nínú program yẹn o nínú healing and deliverance service a máa tẹ̀síwájú nínú ẹ̀ but ọ̀rọ̀ míì tún jáde ni mo wà ní orí òkè tí mo ń pray nílùú Ìbàdàn mo wà lórí òkè lolúwa kọ sí mi pé kí n ṣe ìpàdé ààbò fún gbogbo ènìyàn. Ìpàdé ààbò.
0: Ìpàdé ààbò.
1: Bẹ́ẹ̀ ni òdòdó ẹ̀mí ní darí wòlíì. Sórí Bọ́lọ́mba fẹ́ ṣe nǹkan ọ̀nà ara ni mo ń gbé gbà. Wọ́n kíyèsí. Nígbà tí áńgẹ́lì apanirun fẹ́ jáde la ilẹ̀ Íjíbítì já. Kí àwọn ọmọ Ísírẹ́lì ò mọ̀ bá nípin nínú ìparun yẹn. Olúwa kọ sí wòlíì wọn. Ododo
0: bàbá
1: Olúwa kọ sí wòlíì wọn ó wípé kí wọn ó lọ ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù kan ẹnìkọ̀ọ̀kan ni ó ní ọ̀dọ́ àgùntàn kọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan. Ododo
0: bàbá
1: yóò sì pa ọ̀dọ́ àgùntàn yẹn yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ sí àtẹ́rígba ilé rẹ̀. Bíbélì wípé nígbà tí áńgẹ́lì apanirun bá ń kọjá lọ onítọ́ bá ti rí ẹ̀jẹ̀ ó ní yóò rè yín kọjá. Bẹ́ẹ̀ ni ohun tí Olúwa bá mi sọ. Olúwa pe ìpàdé yẹn ní ìpàdé ààbò àti ṣe ní Òǹdó ní on the one àti ṣe ní ọ̀rẹ́ ní first Wednesday a tún máa ṣe ní Àkúrẹ́ yìí ní ọ̀la ní ọjọ́ Thursday bákan náà a tún máa ṣe ní òkè Àró ní ìrọ̀lẹ́ lọ́jọ́ Friday. Ohun Olúwa ni o tó kọ sí mi látorí òkè pé kí a ṣe ìpàdé ààbò ká sì gbàdúrà lórí ààbò.
0: Bàbá ṣe rí kókó àdúrà yìí ìpàdé ààbò yìí ó sì wá ṣe pẹ̀kí ìrẹ̀kí pẹ̀lú nǹkan tó ti ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé bàbá ti ń wọ oṣù September oṣù kẹsàn-án ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù wípé a ti wọnú oṣù bàbá àbà wípé ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ibi àti ewu. Àbí bàbá.
1: Òdòdó lóòótọ́ ni sórí oṣù yẹn tí mo ń bá àwọn èèyàn lẹ́rù yẹn oṣù ayọ̀ ni kí oṣù ayọ̀ ni kì í ṣe oṣù ìbànújẹ́. Lóòótọ́ làwọn èèyàn máa ń sọ pé oṣù bàbàbà kò sí oṣù kankan tí ò sí ewu nínú ẹ̀ kò dẹ̀ sí oṣù kankan tí ò sí ayọ̀ nínú ẹ̀. Ẹ gbọ́ ni Bíbélì wípé ẹ mọ́ra ìgbà padà torí búburú ni àwọn ọjọ́ so kò sọjọ́ tí ò sí búburú kò sì sọjọ́ tí ò sí ire. Àdúà ni àdúà la fi ń ra ìgbà padà àdúà la fi ń ra ìgbà padà. So lọ́la nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àdúà lórí ààbò òlà òfìsì iṣẹ́ ìránṣẹ́ divine protection.
0: Ààbò láti ọ̀run wá bàbá ní gbogbo ìgbà tí Ọlọ́run bá ti fún yín ní àkòrí bí eléyìí lọ́lọ́run máa ń fún yín ní ìtọ́ni àti ìmísí lórí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ bá gbogbo èèyàn sọ bàbá mo mọ̀ pé àtọ̀la Ọlọ́run ó tún lò yín fún gbogbo èèyàn nínú ọ̀rọ̀ Ọlọ́run.
1: Wo òdodo
0: bàbá
1: a bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run ní ìpele àti ìpele kí ni à ń pè ní ààbò látọ̀run wá. What is divine protection? Number one, divine protection is God's ability to preserve you in the face of danger. Yes, ìní agbára Ọlọ́run láti kó èèyàn yọ ní ìkoríta ìjàmbá ní tá à ń pè ní ààbò Ọlọ́run. Ìdí nìyẹn tó fi sọ ní Psalm 121 line 5 and 7 o pe oluwa li olupamo re oluwa li ojiji re li owo otun re orun ki yo pa o nigba osan tabi osupa nigba oru oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo wo ododo
0: baba
1: adura lori abo oni oluwa ni ka wa gba lola
0: to oda baba o ni nkan kan ti mo tun ranti o tori pe ola ni ojo Thursday akoko gbogbo ojo Thursday akoko lososu sire ma un lamfa ni lati gba ororo si ori wa fun alaja osu tuntun
1: o to ni anointing service a ma nse so nkan ta se lola yo wa pe meta a se akanse adua fun abo a o si tun gbadua fifi ona ni ile oluwa lowo
0: o
1: a o gbadua fifi ona ni ile oluwa lowo nigbati abade nu adua lola bi ipade adua ola o se ri niyan
0: to oda ipade adua ta aro ola olowo nla ba ti mo se losose ntola yo tun lagbara gbadua abo a fo na wa le oluwa lowo paapa tori pe ojo Thursday akoko ninu osu niyan ta gba ororo oluwa si ori wa baba igbe bi mo wi pe bi oluwa ko ba ko ile na awon tin kon se lasan bo oluwa o ba pa ilu mo oluso ji lasan iyan ni pe bi o ba ti si abo olorun ko si abo kankan lowo eniyan olorun nikan lo le fun wa ni abo to daju
1: be ni ododo divine protection is the power of God that preserves your going out and coming in agbara olorun ti o mo npa lo ati abo eniyan mo ini a npe ni divine protection ibo so ni Psalm 121 yen oni oluwa yo pa lo ati abo re mo lati igba yi lo ati titi lai lai emi so tele abo olorun ma daju lori e
0: amen
1: so ododo ati ba adua yen bo lati on the one ina la ugba la aro la lagbara olorun
0: oda baba pelu koko adua ta gba lola yi ko ye kare ni kede ti oni wa si pade adua ka wa fi ona wale oluwa lowo ka wa gba adua ni olowo nla prayer ground Ondo Road Mechanic Village Londo Road nilu Akure nbi oda baba e ba ran gbogbo eyan wi pe ka ma je ki onkun ko da wa duro ka wa si pade adua ka wa na ka wa gba adua ka si bere si ni gbogbo ope
1: mo ro gbogbo eniyan ki won o tete de si pade adua lola Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nilu Akure nbi ni pade adua na yo ti waye e mo gbagbe ati se ipade adua yi lona meji ati se to ndo ni ojo Tuesday ati se ti ore
0: lone
1: Wednesday so ona meji lati ma se pade ilakure a ma se laaro la ni aaro la ni program olowo nla a ma se pade abo to luwa pa lase yen a ma se bakan na fanfani awon ti o ba tun raaye ni ojo Thursday yen ni irole ojo Friday laago merin si aago mefa ma tun se ipade abo yi ni church wa ni oke aro opposite ilepo nipco to ba ti de opposite ilepo nipco te koja idanre karati waju o wa ya lapa alaafia o ya lapa alaafia o ile ijosin wa to ba ti bere CAC Beulah Land Miracle Assembly yes ajo ma pade nbe ni irole ni ojo Friday e mo gbagbe o ago merin sago mefa ni ma wa loke aro lati se ipade adua abo tori pe ase oluwa ni ola ta ba ti de ipade olowo la gbogbo eniyan e mo bo e ja pade olorun tin da bobo ni e ja wa pade eni to da bobo Sedrak Mesaki ati Abednego ninu ina ileru eni to ko Daniel yo ninu okeniun o wa laaye o wa sibe o sise yen sibe lati mo da bobo bu awon eniyan re
0: aha oda baba beyan ba nbo wa sinu iru pade adua alagbara bi eleyi se ko ni si nkan kan ti onitohun ti o mu dani wa si pade adua
1: ododo
0: baba
1: ko ni idi ki won mu nkan kan dani ko ni idi gbogbo ti won o lo ni ipade adura ti wa nle omi ta o lo ofe ni oro ta o lo ofe ni gbogbo ta o lo ni ipade adura ti wa nle lati gbadura laaro la ko ni idikeni keni o mu kankan dani kiki pe ki won mu igbagbo won dani yes ki won o de mu enu dani lati fi gbadura o pari
0: oto iyen ti e da tori pe eyin oni jade nle ko lohun lo sibi kan ko onito ko lohun gbagbe enu ohun le abo n fi le ohun o mu dani jade
1: o to ni ododo o si keyan ma lo bi kan kenu re o mo ba lo eh o ti tan won o nilo lati mu nkohun dani omi to luwa ni agbadura si ati gbadura si a o de pe fun gbogbo eniyan lofe oro to luwa ni agbadura si ati gbadura si a o de fi anoint gbogbo eniyan lofe o ti pari ododo
0: baba
1: ko si n to ku mo ju ki gbogbo eniyan ko gbeyanju lati farahan ni bi ipade adura yen eh o loruko oluwa abo olorun ma daju lori gbogbo wa
0: amen o da ko si awa wi mo o gbogbo nta fe lo lati fi gbadura ofe ni ko si eleyi ti a sanwo fun nbe e je ki a wa pakiti mole kari wi pe a fi akoko wa le lati wa gbadura adua lo ngba o eni ba si gbadura o ni adua ngba fun ngbo si ti je wi pe ofe ni gbogbo nti a lo lati fi gbadura ki lo wa ku ko si nkan kan mo ju pe ka wa gbadura lo
1: ododo be ni koda ofe ni moto ni gbogbo awon oju ko ti moto wa tin kero ofe ni moto
0: iyen na to kun a je wi pe ko si nkan ti a fe so fun eni ti ba nbo wa si pade adura lanfani lati wo boss lofe wa si pade adura ti o si tun dawon eyan pada leyin pade adura
1: ofe tun ni moto se ododo
0: baba
1: bi o ti ri niyan ba mi so awon oju ko tawon eyan ti ri moto wa wo wa si pade adura lola
0: oda gbogbo eyin ti e ba nbo wa si pade adura te si fe wo moto boss ofe wa si pade adura bo ba je laton oke aro le ti nbo e lanfani ati wo moto ni abiodun abiodun boss of ni oke aro nibi ile ijosin wa CAC Bola Land Prayer Ministry Miracle Assembly ibe le ti lanfani ati wo boss lola bakan na gbogbo eyin ti e ba fe wo moto ni agbegbe old garage tori ona ti won se lowo yen eyen sa gbiyanju e wo agbegbe old garage yen wa si bi Ararumi junction yen lanfani ati ri boss nbe nbi tolorun ba ni ki won o ti raye duro boss o duro nbe lati gbe eyan ni agbegbe ibe yen bakan na ni futa bus stop to wa ni oloko boss yo tun wa nbe lati ma ko gbogbo eyan lo fe bakan na ori ile majemu adua olowo nla prayer ground ni mechanic village ni la city se o ni ilu akure nbi ibe ni o ti waye awon kan nbere wi pe ibo ni pade adua olowo nla ti waye losose boya won gbo wa fun gba akoko ni e
1: mechanic village opposite second gate army barracks Ondo Road ni ilu Akure nbi ni pade adua yen ti ma waye
0: baba ago melo ni pade adua o bere lola
1: ago meje si ago mokanla ni ago meje si ago mokanla o ni pade adua yen ma waye loruko Jesu wa ri ti e se
0: amen
1: wa ra nu gba
0: amen
1: abo olorun ma daju lori ile
0: re
1: o mo ro gbogbo eniyan ki a tete de si pade adua la ago meje laaro la si agumokanla
0: agumeje si agumokanla laaro la ni olowo nla prayer ground to wa ni mechanic village opposite second gate army barracks iyana to wa ni waju second gate yen lati ya si mechanic village ta mo bo tarata eje a mo so wipe ipade adu olowo nla on la nlo wa mo gbo gbogbo eyan pata ipade adu abo yo tun waye ni inu jo CAC Bola Land Prayer Ministry Miracle Assembly to wa ni oke aro gbogbo eyin ti e ba nbo to si eri anerin event center ibe ni ile ijosin yi wa e ba ti debi ile epo nipco to wa ni abiodun bus stop yen ibe ni waju e gangan ibe ni pade adua yen ti o ti waye ibe ni jo CAC Miracle Assembly to wa eje apade nbe lojo Friday aago merin ni o ekole ojo Friday aago merin oni o waye irole ki se aro merin si mefa irole gbogbo eni ti o ba lanfani ati wa lola be ba lanfani tojo Friday e ma bo eyin na e wo lanfani si omi ti a ti ti baba n so wi pe Olorun ti lo awon iranse Olorun lati gbadura si fun ojo pipo eleyi ti o si je pe gbogbo eyan ni o ni anfaade si a bo ti je oni e je adori keji ka gbo nkokan na ta ba ti padade a fe lo gbadura lori eto yi lasale yi
2: simi ni po pada
3: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hunhun? Ṣé ro mìíràn? Ṣó ti gbọ́ ni pé ní gbogbo àárọ̀ ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojú kọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road, nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín? Ìyanu tí ò pọ́mọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Oluadegoke àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi tí wọ́n kún fún ẹ̀mí mú. Lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Tọ́sídẹ̀ ọ̀sẹ̀ yìí. Kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbára Olúwa. Ìwọ Lọ́lọ́run máa kọ́kọ́ dálù.
0: Tọ́ ọ̀dà bó ti jẹ́ òun la ti gbọ́ yẹn. Lọ́la àkókò ìgbaniníyànjú wà. Gbogbo ẹ̀yin tí ẹ nílò ìtọ́ni wòlíì. Ẹ láǹfààní láti rí bàbá àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run lò nínú ìpè yìí. One on one pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò wà lẹ́yìn ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la. Ọ̀dà ẹ wá jẹ́ lọ láti jọ gbàdúrà. Ẹ jẹ́ gbogbo wa darapọ̀ nínú àdúrà yẹn. Ọlọ́run ó sì bá ayé wa pàdé nínú ẹ̀.

0: yìí ilé mi ka.
1: Ite make a world around me.
0: Kí ariwo ìbànújẹ́ ó mọ̀ bá ta nínú ilé.
1: Lord, that there will not be a cry.
0: Olúwa o.
1: Oh God.
0: Sọ́gbà yìí ilé mi ka.
1: Make a noise around my house.
0: Márùn-ún la máa fi gbàdúrà.
1: May God to use the five to pray.
0: Kí n tó lọ sí ẹsẹ̀ bí ẹni mi.
1: Before I go to another Bible
0: study. Ìwọ kò wá ti sọ́gbà yìí ilé rẹ̀ ká.
1: Have you not make a noise around his house?
0: Bẹ́ẹ̀ni wípé.
1: Satan said.
0: Ó ga máa bẹ ilé yẹn wò.
1: That you only visit the house.
0: Kí ló ṣe ilé wọlé?
1: For he could not enter.
0: Wọ́n ní ọgbà ìwọ Olódùmarè.
1: Because of the kind of God.
0: Ó ṣe yí ilé rẹ̀ ká.
1: Because you have make a noise
0: around
1: his house.
0: Èmi sọ tẹ́lẹ̀. Ó ní
1: Ẹ̀kẹ́!
0: Olúwa o!
1: Oh no!
0: Kí ẹsẹ̀ aṣọ̀fọ̀ ó bàbà wọlé mi.
1: For people not to mourn in my house.
0: Kí ariwo ẹkú ó bàbà ta nínú ilé
1: mi. That there will not be a cry of
0: ọkùnrin. Olúwa sọ́gbà yìí ilé mi rẹ̀.
1: Make an edge around my house.
0: Mo gbàdúrà ìṣẹ́rẹ́jọ.
1: Me don't join with this prayer.
0: Olúwa o!
1: Oh God!
0: Kí bàbà wá ẹnikẹ́ni tì nínú ilé mi.
1: So that nobody be found missing in my house.
0: Mo gbà yìí ilé mi ká
1: o. Make an edge around my
0: house.
1: That one still remain one.
0: Kí ohunkóhunkó mọ̀ bá sọnù lábẹ́ òrùlé.
1: So that nothing will find missing under my house.
0: Sọ́gbà yìí ilé mi ká.
1: Make an edge around my house.
0: Kí ohunkóhunkó mọ̀ bá sọnù.
1: So that nothing will find missing.
0: Lábẹ́ òrùlé.
1: Under my roof.
0: Olúwa o.
1: Oh no.
0: Sọ́gbà yìí ilé mi ká.
1: Make an edge around my house.
0: Bí ọgbà Olúwa bá yí ilé rẹ̀ ká.
1: When the edge of God surrounds your house.
0: Ohunkóhunkó ò ní sọnù lọ́dọ̀
1: rẹ̀. Nothing will find missing there.
0: Ẹ̀kẹ́. Ẹ̀kẹ́!
1: Ẹ̀dọ̀wọ́
0: yìí sọ́kẹ̀.
1: Raise up your hand.
0: Olúwa o!
1: Olúwa o!
0: Sọ́gbà yìí ilé mi ká.
1: Ẹ̀kẹ́ ẹ̀rẹ́ jàrá ń bá.
0: Kí ohunkóhun mọ̀ bá sọ́nù.
1: Ẹ̀kẹ́ ẹ̀rẹ́ jàrá ń bá.
0: Sọ́gbà yìí ilé mi ká.
1: Ẹ̀kẹ́ ẹ̀rẹ́ jàrá ń bá.
0: Kí ohunkóhun mọ̀ bá sọ́nù.
1: Sọ́gbà yìí
0: ilé mi ká. Oyè! Mẹ́ta. Bẹ́yìn ọba kíyèsí.
1: If someone is not taking notes.
0: Èyàn ò ní mọ̀ pé nǹkan márùn-ún ló wà ń bẹ̀ yẹn.
1: No one will know that five things are there.
0: Toro jọra wọn.
1: Because they look similar.
0: Ìwọ kò wá ti sọ́gbà yìí ká.
1: Have you not make a wall around
0: him? Fún Jóòbù nìkan ṣoṣo.
1: For Job only.
0: Ìwọ kò wá ti sọ́gbà yìí ilé rẹ̀.
1: Have you not make a hedge around his house?
0: Fún gbogbo àwọn ọmọ tó bí àtàwọn òṣìṣẹ́.
1: For all the children and all his workers.
0: Ẹ̀kẹta.
1: And the third one.
0: Ìwọ kò wá ti sọ́gbà yìí ohun gbogbo tí ó ní ká.
1: Have you not make an edge everything that he has?
0: Ìdí nìyẹn tí ẹran Job fi ń bí sí.
1: And that is why his enemy animals are multiplying.
0: Ìdí nìyẹn tí ẹran rẹ̀ fi ń pọ̀ sí.
1: And that is why the animals keep multiplying.
0: Bíbélì pé ohun ọ̀sìn rẹ̀ sì ń pọ̀ sí.
1: The Bible says animal begin to multiply.
0: Ìdí nìyẹn táwọn màálù rẹ̀ ò fi kú.
1: That is why his cattle are not dying.
0: Ìdí nìyẹn táwọn ìbákasí ẹ̀ ò fi kú.
1: That is why the camels are not dying.
0: Wọ́n ò lè kú.
1: They can't die.
0: Bẹ́ẹ̀ni Olúwa ti sọ pàṣípò
1: náà. Because the Lord has made a hedge
0: around them. Bọ́mi ẹ̀ pé Jésù lẹ́ẹ̀kan.
1: You are going to call the name of Jesus.
0: Ẹ fi ọwọ́ sàpèjúwe àdúrà.
1: And you demonstrate in prayer.
0: Olúwa o!
1: Hold on!
0: Sí ọgbà yìí ogbogbo tí mo ní ká.
1: Make your hedge around everything that I have.
0: Kí mọ́tò mi má bàa l'accident.
1: So that my car will not have an accident.
0: Olúwa!
1: Hold on!
0: Sí ọgbà yìí ogbogbo tí mo ní ká.
1: Make your hedge around everything that I have.
0: Ilé mi má bàa jóná.
1: So that my eye will not dull
0: bone. Olúwa!
2: Yeah!
0: àmì kan sí.
1: Amen.
0: Ẹ sí àmì kan mẹ́yẹ.
1: Amen.
0: Ẹ jẹ́ lọ number four.
1: Ẹ lọ ká lọ sí kókó kẹrin.
0: Number four.
1: Kókó kẹrin.
0: Number four.
1: Kókó kẹrin.
0: Ẹ má gbàgbé o.
1: Don't forget.
0: Ìwọ kò wá ti sọ gbàyíká.
1: Àbí náà mẹ́kẹ wọ́n lára ni.
0: Fún Jóòbù.
1: For Job.
0: Ìwọ kò wá ti sọ gbàyíká.
1: Àbí náà mẹ́kẹ ẹja ara ni.
0: O tún sọ gbàyí ilé rẹ̀ ká.
1: Even to his house.
0: Ìyẹn ló cover àwọn ọmọ.
1: And even to that cover children.
0: O tún sọ gbàyí ohun gbogbo tó ní ká.
1: You cover everything that all he has.
0: Gbogbo property
1: ẹ. That all his property.
0: Náà Olúwa wí pé.
1: And that said.
0: Olúwa wí pé.
1: And the Lord said.
0: Ìwọ bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀.
1: And you bless the work of his
0: hand. Bọ́ọ̀ ti ń lọ lọ́sùn
1: yìí. As we go in this world.
0: Àti tó o bá sá mi lókun.
1: They tell you don't say.
0: Olúwa máa bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀.
1: Then all we bless the world.
0: That is number four.
1: Èyí ni àṣírí kẹrin.
0: Number four.
1: Ìkẹrin.
0: Ìwọ bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀.
1: You are blessed the work of his hand.
0: Ó túmọ̀ sí pé kì í ṣe pé ọgbọ́n orí ni Jóòbù fi ní láàrí.
1: Meaning that Job did not study because he is wise.
0: Ẹnìkan tí ń bẹ nínú ọ̀run tí ń jẹ́ Ọlọ́run lọ́run lọ́mọ ọmọ bù sí iṣẹ́.
1: But someone in God, the Almighty God, just bless his work.
0: Èmi ọ̀kan mọ̀ bó ti sàmì tó.
1: I don't know you are going to say amen to
0: me. Yẹ́rì àkàpọ̀
1: ẹni mà sí ta. Yẹ́rì àkàpọ̀ ẹni mà sí ta.
0: Olúwa máa bù sí iṣẹ́ ọwọ́ rẹ̀. Amen.
1: Amen.
0: Ẹ ti tó tó ọba lè sàmì.
1: Someone is there that you can say amen.
0: Bí Olúwa bá bù sí iṣẹ́ ọwọ́ student.
1: He did not bless the hand of work of a student.
0: Wọn ò ní mọ tí wọ́n fún ọ nínú ẹ̀sáàmù yẹn torí pé ó pàṣẹ ju ẹgbẹ́ rẹ lọ.
1: They don't know to because he's going to pass more than his mate.
0: Bí Olúwa bá bù sí iṣẹ́ ìránṣẹ́.
1: When God bless the minister assignment.
0: Òkè ni ó máa lọ lójoojúmọ́.
1: He be going up every time.
0: Àbọ̀ ọ̀gbọ́n mi ìyàwó lì.
1: Are you hearing me, prophet?
0: Èmi sọ tẹ́lẹ̀.
1: I
0: profess. Ẹ jẹ́ gbẹ̀dọ́ à.
1: Let's pray.
0: Olúwa bù sí iṣẹ́ ọwọ́.
1: Lord bless the work of my hand.
0: Tẹ̀wẹ́ tẹ̀wẹ́ tẹ̀wẹ́.
1: Open your palm.
0: Tẹ̀wẹ́.
1: Please open your palm.
0: Bó o bá ń ta omi lásán.
1: Even if you are selling water.
0: Bí Olúwa bá bù sí iṣẹ́ yẹn.
1: When God bless that water.
0: Yes.
1: Then.
0: Wà á bẹ̀rẹ̀ láàrín.
1: You will succeed.
0: Wà á ní láàrín.
1: You will succeed.
0: Ayé ọmọ bèrè wípé.
1: People will be asking.
0: Ẹ̀dọ́ náà iṣẹ́ kí ló ṣe náà.
1: Which work is he doing?
0: Wà á ní sọ nìkan ló ṣe irú iṣẹ́
1: yìí. Is he the only one that do this kind of job?
0: Ẹ má fún ẹyin ọ̀dọ́.
1: Tell your body youth.
0: Olúwa bù sí iṣẹ́ ọwọ́ mi.
1: Lord bless the work of my hand.
0: Àní ò bù sí iṣẹ́ ọwọ́ mi.
1: Bless the work of my hand.
0: Olúwa bù sí iṣẹ́ ọwọ́ mi.
1: Lord bless the work of my hand.
0: Ó yẹ ìtara gbàdúrà. Àti ń sọ̀rọ̀ láti ń gbọ́ ọ̀rọ̀.
1: Where you are talking, you hear things.
0: Níbi mo ti ń pe àdúrà ni mo ti gbọ́ ohun Olúwa.
1: Where I was raising the prayer point, I heard the voice
0: of God. Tí mo bá ti sọ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan tó sàmì, ìwọ náà wà tún àdúrà yẹn gbà.
1: When a professor you say amen, then you
0: repeat. Èmi sọ tẹ́lẹ̀.
1: Ẹ prọfẹ̀sà.
0: Iṣẹ́ rẹ jáde ní yàrá òfo.
1: Ẹ̀mí.
0: Ìgbẹ́gbẹ́ jáde. Yeah.
2: ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hunu hunu. Ṣé ronú ṣó ti gbọ́ ni pé ní gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀. Ọlọ́run mọ̀ mọ̀ ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn. Sáwa ẹ̀dá èèyàn ni. Ọjọ́ náà ni àrágbá yamuyamu ìpàdé àdúrà ńlá kan máa wáyé. Tá a sì ti máa ń ṣiṣẹ́ lórí àwọn kókó àdúrà lóríṣiríṣi. Láti dojúkọ ogun tí ń fa ìbànújẹ́ àtàìnífọ̀kànbalẹ̀ fọ́mọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ májẹ̀mú àdúrà ọlọ́wọ́ ńlá prayer ground tó wà lẹ́gbẹ̀ẹ́ Mechanic Village, Second Gate, Army Barracks, Ondo Road nílùú Àkúrẹ́. Ṣé máa tàn yín ìyanu tí ò kọ́mọ̀ lọ́lọ́run ṣe ń bẹ́ o. Prophet Mike Olú Adégòkè àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì tí wọ́n kún fún ẹ̀mí mọ́. Lọ́lọ́run tọwọ́ wọn dábìrà ń bẹ̀. Kò sí ròmú tàbí àròyé mọ́. Wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí. Kò sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rì sagbara Olúwa. Ìwọ lọ́lọ́run máa kọ́kọ́ jálù.
3: Tọ́ a ti gbàdúà lórí ètò yìí láṣàálẹ̀ yìí àdúà yẹn máa gbóná púpọ̀ o. Ọlọ́run sì ti dáhùn àdúà wà láìsí àní-àní. Ọ̀dà bàbá kí n tó yọ̀ǹda yín lórí ètò yìí lálẹ́ yìí. Ẹ bá rán gbogbo èèyàn létí ìpàdé àdúà tààrọ̀ ọ̀la tó jẹ́ àkànṣe tọ́lọ́run ó tún lò láti fi bá gbogbo ọkàn pàdé.
4: Ẹ o òdòdó bàbá fi àkókò rán gbogbo ènìyàn létí pé ẹ jọ̀wọ́ ẹ mọ̀ jẹ́ ká pẹ́ dé ìpàdé àdúà lọ́la ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ mbí ẹ mọ̀ jẹ́ ká pẹ́ tá a fi dé lọ́la. Ìpàdé àdúà ọ̀lọ́wọ́ ńlá mọ́ gbàgbé o mo sọ wípé ohun olúwa tí mo gbọ́ látorí òkè ni eléyìí o ṣe mọ̀ pé a wà nínú program kan tẹ́lẹ̀ tá n bá a lọ à ń ṣe program kan lọ́wọ́ Healing and Deliverance Service. Ṣùgbọ́n olúwa ló tún pa wá láṣẹ pé ká gbàdúà ààbò lọ́la o rántí pé oṣù kẹsàn-án ìkẹwàá ìkọkànlá ìkejìlá oṣù ayọ̀ rẹ ni o èmi mọ̀ wípé kí o ní jẹ́ oṣù ìbànújẹ́ fún ọ lórúkọ olúwa ṣùgbọ́n wá jẹ́ ká gbàdúà fún ààbò ọlọ́run lórí wa lórí àwọn ọmọ wa ètò wa nítòsí ètò wa lọ́nà jíjì rere ká gbàdúà kí ààbò ọlọ́run kó dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa. Mo gbàgbé o Psalm 46 wípé ọlọ́run ni ààbò wa ọlọ́run tí sí ààbò rẹ yẹn wá ké pé lọ́la nípàdé àdúà ọlọ́wọ́ ńlá ọlọ́run tí sí ààbò rẹ yẹn wá gbàdúà sí lọ́la kó lè jẹ́ ààbò rẹ lórí ilé rẹ àti lórí àwọn ọmọ rẹ. Ẹ mọ̀ sí gbàgbé wípé ọlá ni anointing service so nǹkan mẹ́ta la ó ṣe papọ̀ lọ́la. A gbàdúà fífi ọ̀nà ẹni lé olúwa lọ́wọ́ a gbàdúà fún ààbò a ó dẹ̀ ṣe ìsìn ìfàmì ròyàn gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lóṣooṣù. Ẹ mọ̀ sí gbàgbé gbogbo ẹni tí bá ti ń bọ̀ mú kẹ́ẹ̀gì rẹ lọ́wọ́ láti fi gba omi ọlọ́wọ́ ńlá tí a máa ń pọn lóṣooṣù rántí láti mú kẹ́ẹ̀gì rẹ lọ́wọ́ láti wá rọ omi ọlọ́wọ́ ńlá fún ti oṣù yìí. Bákan náà omi tí olúwa ní káka sáàmù sí ká sì mọ́ gbàdúrà sí ó ti wà ńlẹ̀ ọ̀fẹ́ ni o mọ́ gbàgbé o ọ̀fẹ́ ni omi gbogbo tí olúwa ní ká lò ọ̀fẹ́ ni òróró gbogbo tí olúwa ní ká fi àná ti yìn ọ̀fẹ́ sì ni mọ́tò tó máa wọ̀ dé ìpàdé àdúà. Mọ́ gbàgbé o aago méje sí aago mọ́kànlá ni ìpàdé àdúà yẹn máa wáyé láàárọ̀ ọ̀la. Bákan náà mo sọ wípé ìpàdé àdúà náà yóò tún wáyé lọ́jọ́ Friday ẹ gbọ́ mi dáadáa o ti ọjọ́ Friday yẹn yóò jẹ́ inú ilé ìjọsìn wa ní òkè àró opposite ilé epo NIPCO tẹ bá ti kọjá ìdẹ̀rí garage tẹ bá ti kọjá ẹ̀síwájú ìyẹn máa jẹ́ ìrọ̀lẹ́ ní aago mẹ́rin sí aago mẹ́fà ní ilé ìjọsìn wa ní òkè àró Miracle Assembly Christ Apostolic Church Beulaland Miracle Assembly tó wà lókè àró aago mẹ́rin sí aago mẹ́fà lórúkọ olúwa ààbò ọlọ́run máa dájú lórí ẹ̀. Búburú kankan kò ní ṣubú lù ọ́ o ti ń lọ lóṣù yìí o oníṣẹ́ ìbànújẹ́ ò ní jẹ́ fún ọ ẹsẹ̀ àsọ̀fọ̀ kò mọ̀ ní wọnú ilé rẹ lórí ọmọ lórí ọkọ lórí gbogbo ẹ tí ń gbé abẹ́ olùlé rẹ o ní sunkún lórúkọ Jésù ààbò ọlọ́run máa dájú lórí wa God bless you in Jesus name.
3: Amen. Ọ̀dà bó ti jẹ́ òun ni bàbá ti sọ yẹn tí wọ́n sì ti bá wa fi àdúà tí wọ́n ti bá wa fi káàdì ẹ̀ ńlẹ̀. Àárọ̀ ọ̀la ẹ̀yà pàdé ní Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road nílùú Àkúrẹ́ nínú pàdé àdúà ọlọ́wọ́ ńlá ti àárọ̀ ọ̀la yóò lágbára púpọ̀. Aago méje nìyẹn ò wáyé láàárọ̀ ọ̀la o aago méje sí mọ́kànlá àárọ̀ tá a sì láǹfààní àti rí bàbá àti àwọn ìránṣẹ́ ọlọ́run tó kù fún counseling one-on-one pẹ̀lú àwọn wòlíì. Lẹ́yìn ìyẹn tó bá di ọjọ́ Friday ẹ má gbàgbé ẹjẹ́ àfisọ́kàn ọjọ́ Friday òkè àró nílùú Àkúrẹ́ ó gbàlejò nínú gbọ̀ngàn ilé ìjọsìn CAC Beulaland Miracle Assembly lókè àró ní Ìdànrè Road Abiodun Bus Stop ilé epo tó wà lábíọdún bus stop yẹn ilé epo NIPCO yẹn iwaju e ni ke wo ona kekere kan to gba waju e koja yen e ma wo ijo yen loke nbe agun merin ni pade adua o bere nbe baba o wa nbe live baba olowo nla yo wa nbe live lati gbadua fun gbogbo eyan adua abo ni o baba si so pe ko si nti a fe mu wa omi ti a lo lati fi gbadua won tin gbadua si lati ojo to si pe ofe ni baba si gba adan yin tin lola ofe na ni ofe ni moto ti o tun gbe wa wa lola tojo friday yen na bakan na omi ofe yo wa fun gbogbo eyan omi adua lofe bo ti je oniyan o eja wa sinu pade adua laaro la ati lojo friday loke aro olorun o si lo lati fi yi aye wa pada itusile ati dande ni o je ti gbogbo eni to ba wa oda number yi oni e lanfani lati ma pe si leyin eto yi be ba fe baba so nkun sugbon bi baba o ba ti si lenu se ranse ni bi won ba ti wa lenu se ranse baba pe o se se ki won ma lanfani ati gbe sugbon ni baba ta ba fe ba won soro ti baba o si ti si lenu se ranse mu gbe won si ba wa soro won gbadura fun wa 08034484258 number to koja tarata sodo baba prophet mike olu adegoke baba olowo nla number won niyan o bo ti je oniyan be ba wa ni ikede eni polowo oja o lawon kankan teyin na fe se lori radio e pe number mi leyin eto e ja jo foro ju mi to roro 08066256464 number mi niye 08066256464 o na le fi ba mi foro ju mi to roro lori WhatsApp lori Facebook Matthew Adekunle Oladeji to bi o ti mo re lori eto yi fun toni eto owo nla ojo mejo ni a tun jo pade nigba ta mo gbo idanileko nipa ti dile kan to lagbara pupo be ni mo ni kin sin wa nigbere pa ko yen oda a pade njo mejo o ta si ma gbale jo baba prophet mike olu adegoke baba olowo nla titi igba na Matthew Adekunle Oladeji loruko temi o ore yin ololufe yin ti gbogbo eyan n pe ni ododo ojo mejo loda o alaafia oluwa ko ni fi wale

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè bọ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹ kú iṣẹ́ o. Ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹran wà, ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú tí wọ́n fi tewé te gbò táyé ṣe. Àwọn ló ní nkìyín púpọ̀, wọ́n ní kí n kórí adé alákànjé, wọ́n ní kí n kíjọye. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà, wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹ̀yin náà ṣàtìmọ̀ntà àmọ́ ń gbé ẹ̀wọ̀ wàá sí méje bí kò ṣe pé gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá a gbègbà tá a fi ní jìn sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ kú lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Nọ́mbà tó wà gbàlá iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063-970829. 08063-970829.

ọ̀nà yóò wò tá a bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yóò wò tá a bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ Bàbá Aláàánú Aláàjì Àgbà kan, ṣé ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín? Bàbá tí ń jí tàbá ń sùn, ẹ̀jẹ̀ a máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wa ṣe. Onígbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́, wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni, ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ, ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó, ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ. Ayé ọ̀fẹ́ kí ara mọ́tò, wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló? Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀? Kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá, ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo, ẹnìkan ta, ó ṣe é ta, ẹnìkan lò ó, ó ń kàn án, ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bá sì rí ìyọnú Ọlọ́run, kò yàtọ̀ sí tayé, ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé, tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì Àgbà Bàbá Aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wo lẹ́yìn afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló, àgàló gàràgà, kọ̀jẹ́ ká mọ bí ayé rè. Ọ̀rọ̀ ìyọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́, wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ńjọ́ ti rú ọkọ̀ yìí tó bá accident, bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan, wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ńtì òkọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún ṣe ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Wọ́n kàn ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ìlú ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hà kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Nítorí náà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀kú Aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú Aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí Aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìbọn ìgbà táyé wa ń di tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu ìrédè òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Bí èèyàn nílò ni pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn ń jìyà lórí ọmọ ẹ mọye ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń síkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́ mọ kọ́ mọ ní òye àti gòkè àgbà kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń ta fàlátò kòkó ọmọ wa mọ̀ yìí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀ adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dénìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bába fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba contract ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú abẹ́yìn ọmọ wípé ẹni ayé báyọ́nú sí ní ńlàlóyọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyọ́ báyọ́nú sẹ́dá ntọ́ba fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi dòdò.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú Aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé Aláàjì àgbà bàbá aláàánú ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n lù àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ Aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Aláàjì àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08060 97 0829 08063 97 0829. Ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ́ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú àgbàló tó fi ń tó ogun ayé ẹni ń sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 97 0829. Ẹ ṣe púpọ̀.
1: Ohun aláǹda fún kò lè dí bí kò lè dí ṣú ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
2: O ta kòjó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófoni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan faith.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú.
3: Kò
2: sẹ́ni oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán
3: ẹ máa pàdé bàbá aláàánú Aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ Wednesday
3: Thursday àti Friday nílùú Àkúrẹ́
2: ńlá fẹ́jọ́
3: sọ̀fọ́lọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: Saturday and Sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel
3: ìlú ọ̀wọ̀
2: ọjọ́ Monday and Tuesday
3: ẹ rí bàbá aláàánú
2: ní Bàkùsà street
3: opposite ilé ìyá Bàkùsà
2: ìlú ọ̀rẹ́
3: telephone
2: 006 397 0829.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.

0: wọ lọdọ pẹlu iwa laaye ati emi ọlọrun lati ṣawọtọ ile yi emi ti o faye gbeṣere ma jade lara awe eyan oni boju bo eyan ma jajabo lọwọ emi igbese owo itiju nigba ti wo ni ọlọrun alaye yo ma sure ti won se ma pe manti lọjọ saturday 5th september lati ago meji owurọ afẹni o aparọṣẹ ọlọrun atawọn olorin emi lo nbọ wọle ibi ta de ni yolo baraku the love of christ chapel international wo ma sure ondo paisa ìdímọ̀ ọ̀gẹ́ ọ̀nọ́ta láti pàdé ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ jésù.
1: Ètò àkókò àánú lógorí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa kí Ọlọ́run kí ó bùkún yín.
2: Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
3: Hallelujah.
2: Adániwáyé o ṣe o.
3: Ẹ ṣe Jésù.
2: Ẹrù jẹjẹ létí òkun pupa.
3: Ẹ ṣe Jésù.
2: Ọlọ́run oṣù kẹsàn-án.
3: Ẹ ṣe Jésù.
2: A tún dé o, ọba àwọn ọba.
3: Ẹ ṣe Jésù.
2: Ọba àwọn ọba.
3: Ẹ ṣe Jésù.
2: Ọba àwọn ọba.
3: Ẹ ṣe Jésù.
2: A dúpẹ́ torí pé o jẹ́ kí tiwa já sí asán.
3: Ẹ ṣe Jésù.
2: Bí ọ̀tá ti gbógun tó, gbókun rẹ̀ bọ́ sí asán.
3: Ẹ ṣe Jésù.
2: O jẹ́ borí wa, o jẹ́ olékè wa.
3: Ẹ ṣe Jésù.
2: O jẹ́ kí tọ̀tà ó borí.
3: Ẹ ṣe Jésù.
2: O jẹ́ atójú ondójú ikú.
3: Ẹ ṣe Jésù.
2: Ẹbí yìí ò yin lọ ni.
3: Orúkọ rẹ ti nìyí tó Olúwa.

0: Abiesiri túmọ̀ sí bàbá ìrànwọ́. ìwọ̀ ọ̀rọ̀ méjì ni Abi àti Seri. Bóbi tẹ bá ti rí Abi nu Bíbélì, ó túmọ̀ sí bàbá. Ó lẹ Seri Abrahamu, bàbá ìgbàgbọ́, bàbá orílẹ̀-èdè. Abigaili, bàbá ayọ̀. Abimeleki, Abi, bàbá ló túmọ̀ sínú èdè Hebrew. Ẹ̀sọ́ Abieza wá túmọ̀ sí bàbá ìrànwọ́. Abi túmọ̀ sí bàbá, Za túmọ̀ sí ìrànwọ́. Ṣo bá lógún oṣù kẹsàn-án tó ń ṣáájú wa ni wọ́n pè ní bàbá ìrànwọ́. Bàbá ìrànwọ́. Nígbà tá a dé 2 Kings chapter 6 yẹn, láti verse 26, wọ́n ní ọba Israel rìn lórí ògiri. Wọ́n ní obìnrin kan pariwo wá bá a, ó ní ọba ràn mí lọ́wọ́. Ẹgbọ́n tó sọ ní verse 27, ó ní tí Olúwa kò bá ràn ọ́ lọ́wọ́, níbo ni kí èmi ti ràn ọ́ lọ́wọ́? Bí Olúwa ò bá ràn ọ́ lọ́wọ́, bí Olúwa ò bá ràn ọ́ lọ́wọ́, bo ni kí èmi ti ràn ọ́ lọ́wọ́? Ìrànwọ́ orísun mẹ́ta ló wà. Ìkíní ni ìrànwọ́ èèyàn, ìkejì ni ìrànwọ́ òkun, ẹ̀kẹta ni ìrànwọ́ Ọlọ́run. Èyí tó lágbára jù nínú ẹ̀ tí èmi nílò, tí ìwọ nílò, ni ìrànwọ́ Ọlọ́run. Ló sọ fún wa nínú ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kejìlélógún, ó ní ìbùkún Olúwa ní múni ńlá láì fi làálàákùn. Bọ́ọ̀bà là tó lùyọ, ẹni tó ràn wáyé ni ó ṣe agbátẹrù ẹ̀. Bó bá ti lọ sọ́dọ̀ òkùnkùn, ó ní ègbé ni fún àwọn tó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì tí wọ́n lọ wá ìrànwọ́ ní Isaiah 31 láti verse 1. Ègbé ni fún wọn, eégún ti wà lórí wọn in the first place. Ó ní alẹ́ wọn máa kóró púpọ̀, wọ́n lọ ọ̀dọ̀ òkùnkùn, wọ́n lọ gbowó lọ́dọ̀ wọn. Ní ìbá sí pé nǹkan ṣe èèyàn, wọ́n ní wọ́n fún wọn lówó pé ọdún díẹ̀ ló fi lò, mí ọdún mẹ́ta. Ẹlòmíì gan, wọ́n ládìyẹ ní ọmọ ṣa àgbàdo, iye àgbàdo tádìyẹ bá gbé lọ́dún tí wọ́n lò. Nígbà tí ìṣogun, bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ṣogun owó fún ọ bí o bá gbé àsìkò owó wáyé. Ohun tó yẹ kó o lò fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n bọ kọ̀mpírẹ́sì tí wọ́n kó jọ láàrin ọdún mẹ́jọ, ọdún márùn-ún, ọdún mẹ́fà. Bí Ọlọ́run bá ràn ọ́ lọ́wọ́, níbo lèmi ó ti ràn ọ́ lọ́wọ́? Nígbà tá a dé 1 Chronicle 12:22, ó ní lójoojúmọ́ ni wọ́n ń tọ Dáfídì wá láti ràn lọ́wọ́ títí tó fi di ogun lọ Ọlọ́run. Lójoojúmọ́, 1 Chronicle 12:22, lójoojúmọ́, lójoojúmọ́, lójoojúmọ́, wọ́n dẹ̀ ń tọ̀ wá. Lágbára Ọlọ́run, wà á rí ìrànwọ́ ojoojúmọ́. Lóṣù wà á rí ìrànwọ́ ojoojúmọ́. Wà á rí ìrànwọ́ ojoojúmọ́. Nígbà tá a dé Psalm 22:11, ó ní mọ́ sí jìnnà sí mi. Ó ní mò ń la làálàá kọjá, Olúwa wá jẹ́ ìrànwọ́ mi. Mọ́ jìnnà sí mi, be not far from me. For trouble is near, and there is none to help, so I need your help. Kò sí ẹni tí ó ràn mí lọ́wọ́ àfi tó bá dìde o, Olúwa dìde o. Nígbà tá a dé Psalm 70:1, ó ní yára kankan láti ràn mí lọ́wọ́, yára kankan láti ràn mí lọ́wọ́. Lórúkọ Jésù, ìrànwọ́ kankan, Ọlọ́run ó gbèlé Ọlọ́run. Nígbà tá a dé Psalm 60:11, ó ní fún wa ní ìrànwọ́ nínú ìpọ́njú, torí asán ni ìrànwọ́ ènìyàn. Give us help in trouble, for vain is the help of man. Fún wa ní ìrànwọ́ nínú ìpọ́njú, asán ni ìrànwọ́ ènìyàn. Lórúkọ Jésù, wà á rí ìrànwọ́, wà á rí ìrànwọ́. Nígbà tá a dé Isaiah chapter 41 ní verse 10, ó ní má bẹ̀rù, èmi ó pẹ̀lú rẹ̀. Ó ní èmi yóò kúnkún ọ fún agbára. Èmi yóò fi okùnkùn ọ, èmi yóò sì fi ọwọ́ ọ̀tún mi gbé ọrùn. Ó ní èmi yóò sì ràn ọ lọ́wọ́. I will help thee, màá ràn ọ lọ́wọ́. Nígbà tá a dé verse 13:14 ní Isaiah 41 yẹn, ó ní ìwọ ekòló Jákọ́bù, ó la ó ràn ọ lọ́wọ́. Ẹ wo bó ṣe fi wé, ó lé kòló ni, ó lóun máa ràn lọ́wọ́. Ekòló jẹ́ ohun tí ò lágbára. Ekòló, wọ́n á dẹ̀ mú ekòló, wọ́n á máa fojú ẹ̀ sójú ìwọ̀, ó dẹ̀ ní lagidi. Ìwọ ni ìwọ tí wọ́n fẹ́ fi mẹ́ja lódò, wọ́n fẹ́ sọ dìjẹ́ fún ẹja. Á dẹ̀ mú, sórí kò nípá. Bẹ́ẹ̀ fọwọ́ tẹ̀ báyìí, yóò rà mọ́ yín lọ́wọ́ ni. Ṣùmọ́lúwa ní ekòló ni ó lágbára, ṣùgbọ́n èmi à ràn ọ lọ́wọ́. Ó gbàdúrà fún ọ, ibi tí o ti nílò ìrànwọ́, ẹni mímọ Ìsírẹ́lì á dìde. Múlá dìde. Ẹ̀yin ará Òǹdó, Òǹdó Boys High School a máa lò ní September 5, ó jẹ́ Sátidé, aago 7-12 ní Ìdímọ̀gé ní Òǹdó. Òǹdó Boys High School a máa lò ní Òǹdó. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Àkúrẹ́, tó bá wá di ọjọ́ Friday ni Ọlọ́run àánú, Ọlọ́run fẹ́ ṣiṣẹ́. Friday ni ti ṣe àárọ̀ Friday, aago 7-10. Deliverance àwa wà látàgo 10-12 fún àwọn tó ń jẹun lójú oorun. Ìtúsílẹ̀ àwa wà, káyé tiẹ̀ náà lè nítumọ̀. Bó ti ń bá lọ yìí, àfi tọ́lọ́run bá jà fún ọ. Ìrìn àjò ẹ̀yin ọkùnrin àtobìnrin yẹn, àárọ̀ Sátidé ni báyìí, aago 7-10, òróró a máa dàlé gbogbo èèyàn lórí. ohun a de ma si ekun a ma derin ega de ma dogo to ba wa ma fi di Sunday ororo ma dale gbogbo yan lori lati ago mejo aro sa ago mokanla ni oluwa tuye kota si ni ibi Liberty Hospital yen mo ba aye re so ofa mo riran lowo o jade la mo gbadura gbogbo ona lọlọrun fi da o lari lọlọrun da o lari o ni ba won sunkun o ni gbe gba ba Nigeria o wa la fi ogbon sakoso afa won adari bi ti okunkun pinu fun orilede ko ni
1: wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bu ko fun yin jesu loluwa
2: olorun wo li bi tan de ni olowo poro ku tun ma sise iyanu gbogbo eniyan ka lo pade
3: ke se awon wo li yo tun na wa gbara jade ni lodo awon ide oko ejo pupe ma ja ona ba yo sibi ki ka ma la pelu pe ma jemu to daju lori wo li bi tan de ni olowo pa ku tun love of fresh chapel ona ma ju sebi ada saturday 50 September lago meji owurọ ni woli ma wo lodo pelu iwa laye ati emi olorun lati sawo to ile yo emi ti o faye gbe sere ma jade lara awe yan oni boju bo yan ma jaja bo lowo emi gbese owo itiju nigba ti wo ni olorun alaye yo ma sure ti won se ma pe manti lajo saturday 50 September lago meji owurọ afani o aparo si olorun atawon olorin emi lo nbo woli bi ta de ni yo lo baraku the love of fresh chapel international wo ma sure Ondo Paisa Street, Idimoge Ondota, Lautibade,

0: Ogunje. Omo Yaweri. Omo Sekini.
1: O Yaweri sir.
0: O Esa. Omo yen na gbekiri gbekiri. For almost 13 years. Ko to ni pe won gbe ni odo woli. Igba te gbe ni odo woli. Ni asiri watu. Igbe to pa ya rere. In to fa le le. To fi Yaweri. Esa. Oluwa wi pe ona bayo re. Oni ya re. Iya de ti ku. Esa. Ni bo lo na bayo wa wa. Omo yen jiya lo ojojumo ni mo ngbadua oluwa ki lo na bayo mi esa eh to le wo susu ko lo le babalawo wi pe mo fe fi ya mi sowo ah eje gbadua so ti se ta e ma ko e ki me asasi alajo mi mi
1: asasi alajo mi
0: e ma ki me o so pe jade lara mi
1: jade lara mi
0: so pe ogun afije
1: ogun afije
0: ti alajo mi mi fi se mi
1: alajo mi mi fi se mi
0: so pe emi aseti
1: emi aseti
0: emi igbese
1: emi igbese
0: ti alajo mi mi fi se mi
1: alajo mi mi fi se lara
0: jade lara mi
1: lo
0: pa
1: lo pa
0: oga
1: yes sir
0: ma lanu e eni ti o sanu e ma sanu
1: e yes sir
0: e ma ke so ti se
1: so ti lo
0: e ma ke o
1: yes sir
0: e ki gbe ki la alajo mi mi fi se mi
1: ki la alajo mi mi fi se mi
0: je mi fi se mi to da aye mi duro
1: da aye mi duro
0: si ilu awon aro
1: si ilu awon aro
0: e ma se kini eje mi fi se mi
1: eje mi fi se mi
0: kini alajo mi fi se mi
1: kini alajo mi fi se mi
0: kini kaini yo fi se mi
1: kini kaini mi se mi
0: to da aye mi duro
1: da aye mi duro
0: si ilu awon aro
1: si ilu awon aro
0: gbo ro oluwa
1: gbo ro oluwa
0: jade lara mi
1: jade lara
0: lo pa ni to ro
1: pa ni to ro
0: lo ka alajo mi
1: lo pa alajo mi
0: lo pe je
1: lo pa je
0: eni ro si mi
1: eni ro si mi
0: lo jade
2: tí o bá kúrò nínú wọ́ọ̀lù yìí láàrin 30 minutes wípé ó máa kú sínú wọ́ọ̀lù ẹ̀rú bà mí ẹsẹ̀kẹsẹ̀ mo pe ọmọ yìí mẹ́mbà wa ni o ìyá rẹ̀ ni máa wá ṣọ́ọ̀ṣì wa dáadáa ẹ̀sà ọmọ yìí ó máa wá ṣọ́ọ̀ṣì dáadáa ẹ̀sùmà mo bá bí eléèrè ìyá rẹ̀ kọ́ olówó àlẹ́ kò wá sùúrù lẹ́nu ó ní bẹ́ẹ̀ ni sà mo ní sọmọ yóò ní máa lọ ní báyìí ṣùgbọ́n mi olúwa wípé òun ò fẹ́ ikú rẹ̀ ẹ̀sà mo wá bilé rè olúwa ní tó bá ti lè jẹ́wọ́ ìntò tí ń bẹ láàrin òun àti ọkọ ìyá rẹ̀ ni kò ní fi kú mọ́ ẹ̀sà ṣó fẹ́ jẹ́wọ́ ẹ̀ dámilo ẹ̀sà ọkọ̀ ṣòkòlì àtẹ̀nú títí kò mọ̀ dáhùn ṣùgbọ́n ńgbà tí ọwọ́ olúwa bá gbogbo abiyamọ́nú church wọ́n bí ọmọ yìí o ìgbà tó máa jẹ́wọ́ ó ní ọkọ máa ń mi ìmọ̀ ń bá mi lájọṣepọ̀ ìkíní ẹ̀kẹjì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹrùn ẹ̀kẹfà ẹ̀kẹjẹ ó ní kóun tó máa bọ̀ ní church lẹ́yìn ìyẹn àná crossover ni o monday mọ́júmọ́ tuesday àbí nǹkan ni crossover ni se tan ni yo august wonu september oni bo se nbo ni isoru ni jo oni oni igba yen lo nbo lajo sepo elekeje oh my god oluwa le ba mi so pe elekeje yen lo pari etutu aje ti omokunrin yen se o fi omo iyawo re se etutu aje sikiyesi owo oluwa kan mo yi o ade tu sile ọmọ yìí yẹ o ẹsà ó kọkọ ṣubú lulẹ ó lọ gbẹrangidi ṣùgbọn fún ògùn ọlọrun ọmọ dìde ọmọ yìí ẹsà olúwa wípé kó máa sá eré tètè lọ. kò gbúdọ̀ ìrí ọkọ̀ ìyá rẹ̀ sojú ẹjọ́ ẹjẹ́ gbẹ̀dúrà nígbà tó kọ ẹ̀yẹ́ èèyàn tó bá lè fẹ́ lóyè ẹ̀sà kí ló tún wá kù ẹjẹ́ múra fúnra sí gbogbo ẹni ọba bárẹ̀ nínú oṣù kẹsàn-án ọ̀gá má ṣàyà gbangba sógun nínú oṣù kẹsàn-án o má ṣàyà gbangba sí kíni sí gbogbo nǹkan nínú oṣù kẹsàn-án yìí mọ̀jà mọ̀sá là á máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn ń gbógun lọ ni o ṣé wàá gbẹ̀lúwà ẹ̀fọ́ kan ká fẹ́ fọmọ mi ṣe tutu ajé ní oṣù kẹsàn-án ẹjọ́ ya wèrè ọmọ iyọ̀ ta ló nínú ẹ̀jẹ̀ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè ta ló nínú ẹ̀jẹ̀ ọmọ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè mo ń bọ̀ ká tó gbàdúrà yìí ìkìlọ̀ lọ́rẹ̀ fún ẹ̀yin tí ẹ ti bímọ rí tẹ wá gbé ọmọ lọ fi ọkọ mi tẹ wá kó ọmọ yín tẹ ti bí tẹ́lẹ̀ tẹ kó lọ sí ilé ọkọ mi ẹ gbọ́ dáadáa o tó kó ọmọ yẹn lọ ní ọkọ mi tó lè rí pé àwọn obìnrin ni wọ́n ọ̀gá kíyèsára o wà very very sensitive kó lè kíyèsára gẹ ẹ̀sà ìgbọràn ṣèjọba nínú mo kéde tẹ́tẹ́tẹ́ o ọ̀gá ẹ̀sà ayé tá a wà yìí àbáyé nǹkan tó ti dorí kọ́ ni o yìí ẹ̀sà mi trust ara mi gẹ. Ara mi ni mo sọ. Intrust ara mi. Ẹ̀sà. Intrust ẹ̀jẹ̀ mi kankan. Ẹ̀sà. Kò sẹ́ni tí o lè pa ẹ́ lára. Amala pàṣẹ ọkọ̀ tó ṣe lọ́fẹ́. Ṣó ló bá ẹ tọ́mọdàgbà? Tó bá rí opportunity àti lu ọmọ ìkánú ọmọ yẹn fún ọ̀rọ̀ yóò lò ó. Ọ̀gá ẹ máa kẹ́. Ta ló nílò ẹ̀jẹ̀ mi? Ìyá kan àdẹ̀fọ́ mọ́ lẹ́lẹ́ àfìtì ọkọ rẹ̀ lé balẹ̀ lé mi mò ń lọ́jà o ọmọ yóò máa dáná fún yín sisi ọmọ 20 years kó máa dáná fún ọkọ tó ṣe lọ́fẹ́ ọkọ ìyá rẹ̀ oh my god ẹ̀yin náà ẹgbọ́ ti ilé tó ṣẹlẹ̀ lẹ́ṣà ní last week ká tó wá sí Èkó ẹ̀ṣà àlẹ́ ìyàwó rẹ̀ ló tún lọ fún ọmọ bíbí inú rẹ̀ ọmọ 13 years lóyún 13 years àbí 12 years ló lọ fún ọmọ 12 years lóyún ìyẹn tún lé o ẹ̀ṣà ó ṣẹlẹ̀ òkè bẹ̀ sí mẹ́rin ló ti ṣẹlẹ̀ ẹ má kígbe ṣé wà ń gbàdúrà àyù rẹ̀ ni ká nílò ẹ̀jẹ̀ mi fún ètùtù ajé ẹ̀yà wèrè ká nílò ẹ̀jẹ̀ ọmọ mi tutu ajé ẹyá wèrè ọyá ọyá ọyá ọyá ọyá sínú afẹ́fẹ́ ní oṣù kẹsàn-án ṣé kí n sọ ìtọ́jà sínú afẹ́fẹ́ ní oṣù kẹsàn-án ó ní ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ mo ké tẹ́tẹ́ bọ́ 900 iye wọn ò sí torí 900 naira ẹlòmí àpòṣe a ní kílódé gan àwọn wòlíì tí kàn pariwo rẹ lórí rédíò ọ̀gá ẹ̀bọ kékèké ní pẹ́ aláìkúnlá awọ fún awọ ẹjẹ fún ẹjẹ o tí ènìyàn ní yóò fi rẹ mí àpàdà mọ̀mọ́ tí má ti tẹ̀ kí ọlọ́run má gbọ́ tèmi mọ́ olúwa wípé ìwọ̀nba ẹbọ yìí ló ń fẹ́ fi rí ìjìyẹn dànù ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mo rí o wọ́n dà sínú afẹ́fẹ́ ọ̀gá ẹ̀ṣà ọlọ́run fi ìdí ìran yẹn múlẹ̀ o nínú ìpàdé ní òru àná ní sango lóru àná ọlọ́run fi ìdí ìran yẹn ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ó fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́nà wo ìyá kan wà ní church ọmọbìnrin tó wà ní church àbúrò rẹ̀ ó ti sá ìṣìde. Ó lọ fẹ́ wá sàmì, ó fẹ́ wá sàfì lẹ́kọ̀ọ́. Ó wá wọṣọ kọ́pà. Ó dé sọ́dọ̀ àǹtí rẹ̀ ní ọjọ́ Mọ́ndé tí oṣù parí. Bó ti dé sọ́dọ̀ rẹ̀, ó ní àǹtí sọ pé mò ń lọ sóòrù sóòlè jẹ́ àjọ mọ́ lọ. Ṣùgbọ́n ọmọ yẹn ló ti rẹ̀ mí. Ibi tí mo ti mọ̀ jìnà ẹjẹ̀ ń sunlé. Ọmọ yẹn sunlé. Ẹmí ṣiṣẹ́ ṣiṣẹ́. Ó bà lé ọkọ àǹtí. Ẹna màrúwà. À ń ṣèpàdé lọ́wọ́. Lolúwa irí ìrìn yẹn jáde. Olúwa ní kẹ́kọ̀ọ́ ọmọbìnrin yẹn kíákíá. Ní nǹkan mi 330 orúkọ yìí. 330 orúgẹjọ. Mo ní àti kan wà mí. Ọlálẹjọ. Tó jẹ́ àbúrú ẹ̀. Tó ṣe èdè. Láti ó wá fẹ́ ṣe sẹ́fíìsì. Àgùnbánirò. Olúwa wípé kó pè lọ́wọ́lọ́wọ́. Kankan ń ṣẹlẹ̀. Èwọ ilé wọn dẹ̀ ni ọkọ rẹ̀. Ọkọ nínú ẹbí yẹn kò gbọdọ̀ bá tẹ̀gbọ́n tàbúrò sùn. Ẹ̀sà ikú ni gbogbo wọn jọ máa kú. Ẹ̀sà ó dẹ̀ pé ní 330 wọn àkọ́kọ́ gbé kọ́ọ̀lù. Ìgbà tí kọ́ọ̀lù gbogbo ọmọ ìjọ lé náà bá gbé kọ́ọ̀lù. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ó láti ẹgbà mí o. Ọkọ yín fẹ́ fi tipátipá bá mi lájọṣepọ̀. Ẹ̀mí ọkọ yẹn kọ́ o. Ọkọ yẹn kọ́ o. Ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ló wọnú rẹ̀ wípé kó ṣàṣe ẹsẹ̀ kan
3: nǹkan ìwọ̀
2: tí ó mẹ́mi lọ. Wípé kó lọ sí nǹkan ìwọ̀ tí ó mẹ́mi lọ. Ṣé wàá gbàdúrà nínú oṣù tuntun? Ẹ máa kẹ́ àṣàṣì ṣiṣẹ́ ṣiṣẹ́. Ẹ kí gbé sọ pé jáde lára mi. Oṣù kẹsàn-án jáde lára ọmọ mi. Ìwọ àṣàṣì. Ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́. Ká fàfọ̀ṣẹ́ rán. Àṣàṣì. Ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́. Ká fi àfọ̀ṣẹ́ rán. Bọ́ọ̀rọ̀ Olúwa. Jáde o. Lànà o. Jáde o. Lànà o. Jáde o. Lànà o. Àṣàṣì. Ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́. Ká fi àfọ̀ṣẹ́ rán. Kí ló dúró ṣe? Fún ọ. Padà. Ibi ọtí mọ̀ ni ó lọ. Ibi ọtí mọ̀ ni ó lọ. Jáde lára mi. Jáde lára ọmọ mi. Ilẹ̀kùn ara mi. Ó ti pa fún ọ. Sọ pé ilẹ̀kùn ara mi. Ó ti pa fún ọ. Àgádágo ni ọ̀run. Mo fi ti pa. O lè wọlé o. Sára mi. Sára ọmọ mi. A ti ilẹ̀kùn. Agbára wa pa. tọ́mọ́jú ọ̀sàmì ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ tí wọ́n fi àfọ̀ṣẹ́ rán sí ọmọ rẹ̀ ó yẹ kó gbiná máa dá ní ìdẹ̀rù ó yẹ kó gbiná egede mínú àtà ayàrá bá nù ṣe ọ̀gá wa ẹ̀wọ̀n náà ọ̀nà ẹ̀rí kò lè là ẹ́ ó lè la ọ̀nà fún ẹ kò lè là ẹ́ ó lè rí ibi dànù ẹ̀ṣẹ̀ ó ní ẹ máa fi àdúrà ara ìgbà padà nítorí búburú ni gbogbo ọjọ́ àmọ́ ìtọ́kẹ̀ búburú ni gbogbo ọjọ́ ẹ̀ṣẹ̀ ìrìn rẹ nínú ayé ní ọjọ́júmọ́ ìtumọ̀ ẹ̀rí pé ibi wà mẹ́ àbíbẹ̀kọ́ bíbélì náà nínú ayé ẹ rí ìpọ́njú ẹ̀sùn fún ẹ̀túnjúká mo ti ṣẹ́gun ayé ìpọ́njú búburú ibi ńbẹ nínú ayé nínú ọjọ́júmọ́ ẹ̀ṣẹ̀ mo kéde ìkẹ́kẹ́ ò ní wọnú ayé ò ní kàgbákò kankan ẹ̀ṣẹ̀ ò ní kàgbákò kankan ọ̀fà tí ń fò ní ọ̀sẹ̀ rẹ̀ àjàkálẹ̀ ẹ̀rù tí ń fò ní ọ̀sẹ̀ kẹ̀kẹ́ ọ̀fà tí ń fò ní òru nínú ayé rẹ̀ kò gbìnà ó yá agbára tó fi rìnrìn àjò sùn yìí. kalo sami o o ya gba gba gba gba ina ati agbara ori pepe meje lona dori meje ina ori pepe meje lona dori meje lati ti olorun kalo sami o o ya gba na gba na je gba na oluwa ina oluwa gba ina oluwa gba ina oluwa gba edi eru jeje mu awon ota lo wa edi eru jeje edi eru jeje edi eru jeje o ya lo ru ebo ti e 900
3: o je jeje
2: o ti je lo se bayi ebo 900
3: 900 naira
2: o ya mo ru bayi
3: o je lo se o
2: bayi bayi
3: o je lo se o
2: lo ru
3: lo se bayi bayi bayi bayi
2: ttb 05 2 5 2 8 7 5 2 8 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 GTB ilesha ilesha ẹgbẹ́ ti ti wọ ago mẹ́jọ àárọ̀ ago mẹ́jọ àárọ̀ ilesa ilesa aṣọ white ni kò wọ ilesa aṣọ white ni kò wọ yàrá ilesa ẹtukun oríire o gbogbo ẹni fẹ́ rí wòlíì torí ìtìyín ni mo ṣe ń wá ní ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí o fẹ́ rí wòlíì rẹ kẹ́sì ẹ wà critical you need to see your prophet one on one for counseling máa bọ̀ nílùú ilesa orí òkè.
3: Si o ni
2: aramolekun ojo tose ebo tete wo ago mejo aro ago mejo aro ilesha ilesha aso white ni ko wo to ba di ojo sunday ni sango ota aso white aso funfun ni sunday service o ma lagbara oyin kan wa oluwa ni kan gbe lori oke ni mo won ti gbe lo oyin majemo
3: seje
2: yes sir 2000 pieces
3: kabiyesi
2: ni oyin yi oluwa wiwe eje kan fi adun
3: yes sir
2: be ri osu tutu o ti pe ti ati lo se oyin yi oluwa ni adun ni kan fi bere
3: yes sir
2: osu tutu tori wiwe lati ibere
3: kabiyesi
2: yo pin ko si ekun be kò sí ìkorò fún ọ àní ò sí ìkorò fún ọmọ ọlọ́run àmọ́ ìtọ́kẹ̀ olúwa wípé kò gbé oyin yẹn odidi àpò oyin méjì wọ́n ti gbé lórí òkè ẹ̀rín mọ̀ ó máa lágbára fún odidi ọjọ́ mẹ́ta náà máa lò mẹ́ bàbá tí ń gòkè náà máa sọ 587 bàbá tí ń gòkè náà máa sọ ẹnjìníà báyìí repeat announcement yóò ọjọ́ sunday ní sango ọ̀tá maui vẹ́sẹ̀ntà ago kan ọ̀sán ago kan ọ̀sán ago kan ọ̀sán ní maui vẹ́sẹ̀ntà ago kan ọ̀sán májẹ̀mú wíwẹ́ òun fẹ́ tún àwọn èèyàn ó yí yìí ni ká fún àwọn èèyàn kí àwọn èèyàn ní o ẹnìkọ̀ọ̀kan yóò ní oyin méjì méjì ó máa lágbára ṣẹ́ṣẹ́dé kó lè rí tiẹ̀ o májẹ̀mú mo fi sọ̀rọ̀ ìkorò dágbére fún ìrẹ́dẹ́ in the name of Jesus.
3: Amen.
2: Tete o.
3: Ojo ma bo.
2: Ma bo.
3: Ojo ma bo.
2: Oluwa na mi si o.
3: Bayo.
2: Didi orun wipe.
3: Ah o.
2: Iwa gangan.
3: La rika.

0: man.
1: Remember Jesus, your
0: blessing.
1: I want to receive mercy.
0: Offer to Belara.
1: Testing away help. Testing help away from me. Testing good as
0: ilẹ̀kùn sí aláàánú wa mi rí
1: o
0: angẹ́lì àánú wa mi rí ilẹ̀kùn sí o.
2: Mi ni Abọ́sẹ̀dé Adérọ̀gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè fún àánú rẹ̀ nínú ayé mi. Ó ṣẹlẹ̀ pé last 3 weeks ago tí bàbá ṣiṣẹ́ ọ̀sẹ̀ fún wa níbí. So mo ṣe gba ọ̀sẹ̀ yẹn, ọjọ́ kejì tán ní ká bẹ̀rẹ̀ sí ní ìwé. Mo wẹ ẹyọ kan nínú ọ̀sẹ̀ yẹn. Ó dẹ̀ ní ọmọ mi kan tá a ti jọ wá fún testimony bí láti bí ó ti ń lọ bí oṣù kan báyìí. Ó wá fún testimony yẹn bẹ̀ kò sí àyè. Ó padà sílùú ẹ̀ níbi tó ń gbé. Òun ti wá wo kinní yẹn lórí Facebook. Ó ní mọ́mí, ó ní ọ̀sẹ̀ tó pín yẹn, ó ní mi gbọ́dọ̀ dá wẹ̀ tán o. Mo ní kàn wọ́n lẹ́nìkan ló máa wẹ ọ̀sẹ̀ yìí. Ó ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ torí òkè ògo, ó ní mi lè dá wẹ̀. Mo ní tàn bóun ni màá ṣe wá ṣe òróró tí mo gbà, ọ̀sẹ̀ tí mo gbà. Mo bá mú ẹyọ kan tí mo wẹ̀ yẹn, mo ṣàfipé orúkọ ogun àwọn ẹ̀gbọ́n ẹ̀. Mo bá lọ sẹ́ǹdì eléyìí tó kù sóhun náà. Ní fún ìyanu Ọlọ́run, ọmọ mi tó wà lẹ́kọ̀ọ́, ọ̀rẹ́ ẹ̀ kan ló mu lọ, ó ń ṣiṣẹ́ gate man bẹ́ẹ̀. Ó ní ọ̀gá yẹn kàn pé òun ni pé òun yẹ ní PA òun náà. Pé òun ò yẹ níbi tó ń wà yẹn.
3: Iṣẹ́ security ló dẹ̀ ṣe.
2: Iṣẹ́ security ló ń ṣe. Ó náà wá wò pé ó ní mọ́mì, ó ní ibi tí ẹ ti lọ ń gbàdúrà yẹn, ó ní ó ga lóòótọ́ o. Ó ní kí n ṣáà máa gbàdúrà onítorí rán dé wọ́n máa bá òní mítì ní wẹ̀ẹ́zẹ̀ eléyìí tó kọjá yìí. Bó ṣe wá di ọjọ́ wẹ̀ẹ́zẹ̀ yẹn mo ṣáà ní à ọlọ́run orí òkè ògo ti parí ẹ̀. Tó bá jọ́ lọ́run sáàmù òjò kì í ṣiṣẹ́ ààbọ̀ ó ń parí iṣẹ́ ìwọ fọkànbalẹ̀. Bó ṣe wá ti mítì yẹn dé bó ṣe pè mí nìyẹn. Ó ní mọ́mí ọlọ́run ti ṣe o. Ó ní gbogbo àwọn tó ti ẹ̀jọ́ ga sí ohun tó tún jẹ́ pé nánkì congrats congrats níbẹ̀. Mo ní ọlọ́run èyíkejì tó ní mi
3: ó
2: ní mi nílùú ọsẹ tán bó ṣe pé ọkọ ẹ náà níbi tó ti ń ṣiṣẹ́ nìyẹn pé àti ilé o àti mọ́tò wọn máa fún pé wọ́n ṣe gbé kọ́ńtíráàtì ńlá fọ́kọ ẹ náà nìyẹn.
3: Àti ilé àti mọ́tò kọ́ńtíráàtì ńlá wọ́n tún fáwọn yẹn ilé láti gate man
2: ó fi lọ bí i ẹ ṣé wọ́n fóun náà ní mọ́tò.
3: Èwo
2: ọmọ mi gan
3: ṣe gate man ó ṣe gate man
2: bẹ́ẹ̀
3: ẹni sùúrù.
2: Ó lọ́wọ́ ọmọ mọ́tò owó àwọn ní kó má wọ́rì pé ẹni tó máa máa gbé wọ́n fún lẹ́ni tó máa máa gbé.
3: Láti jẹ pé ìyanu pèsè lóòótọ́ ló ṣẹlẹ̀.
1: Èmi lákú dàbí cost of two basi.
3: Ó bẹ̀rẹ̀ lórí ẹ̀
1: báyìí.
4: We go pray, worship, receive deliverance from Tuesday, September 4th to Wednesday, 9, 2026 with Baba Authority, Prophet Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Breakthrough. Come with expectation. Live with testimony. Papa God, go.

0: mercy to them.
1: Lord, have mercy.
0: You can have mercy.
1: Let's go.
2: Praise the Lord. Orúkọ mi ni Funṣọ Funmilayọ láti Àkúrẹ́. Ní September last year ni àkọ́kọ́ tí mo máa gun orí òkè dóòmù mọ́ lọ sí ti Àkúrẹ́. So ó ṣẹlẹ̀ wípé kò jọ pé ẹni pé mo yáwó mo ṣe gbogbo ẹ̀ ni mo ṣe wá sí òní kò sí kankan. So nǹkan tó yá jẹ́ àyàlánu fún mi pé mo ṣe máa padà sí Àkúrẹ́ FEC kan change. Mo kàn bẹ̀rẹ̀ sí ní rí owó ni tó dẹ̀ send wípé mo rí èèyàn kankan tó tiẹ̀ dídì wá ra ilẹ̀ fún mi.
1: Lẹ́yìn ìpàdé.
2: Ní September sàn.
1: Ilẹ̀ ilé.
2: Bẹ́ẹ̀ni sàn. So ìgbà tí mo tún wá dé ilé yẹn, mo á mú òróró tí mo gbà níbí yìí. Mo á bẹ̀rẹ̀ sí ní fi anoint gbogbo nǹkan tó ti pẹ́ àwọn ojú ojú television everything. Mo bẹ̀rẹ̀ sí ní anoint ẹ̀ everything. Ọlọ́run dẹ̀ bá mi change everything. Pátápátá.
1: Gbogbo nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ òróró àtẹ̀yìn.
2: Mo ti change new world.
3: Ẹni sùúrù.
1: Tó bá ti agbọ́ òróró lálẹ́ yìí. Kò yà anoint mọ́tò ẹ̀ number one. When you collect your oil today, anoint your car first.
2: Ó di 77 ká ṣe ní Àkúrẹ́ yẹn. Inú 77 yẹn ni mo wà, sísà mi kan wà ní abroad. Bó ṣe pè mí nìyẹn pé ó lòun fẹ́ bá mi wá ṣéǹjì kan o. Mo ní owó ní kí n send account number. So lọ tó máa surprise mi jù ni pé ó kàn send 1,000,000 sí mi. Mo ní nítorí àǹtí sísà mi yẹn kò sí má ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé àjọ help mi ṣe kó a ní lóyìnbó bí màá di ṣe ni wọ́n kàn mọ́ máa struggle mọ́ ni kẹ́mi náà máa struggle ní òpé mi ò ṣe kankan fúnra ẹ̀ ló pè mí tó dẹ̀ send owó yẹn sí mi.
1: Ah, oya fún mi.
0: Price of it.
1: Sọ pé ẹyin wo lẹ máa ràn mí lọ́wọ́.
0: Who are those that will support me?
1: Ẹ pè mí fúnra yín.
0: Call me by yourself.
4: For nine prophetic nights, we go pray, worship, receive deliverance from Tuesday, September 4th to Wednesday, 9, 2026, with Baba Authority, Prophet Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Breakthrough. Come with expectation. Live with testimony. Papa God, go.